0: 107.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yin yàn láàyò. Ní ìlú Ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́. Ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀.
1: Ọkàn ẹ̀dá ènìyàn.
0: Ní ìlú Ìlọrin.
2: Ó ṣe ń dún bẹ́mu bẹ́mu tuntun ṣẹlẹ̀kẹjọ Diamond FM lẹ́ ń gbọ́ o tó ń dún yúgbà yúgbà.
0: Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí ẹ̀yin yàn láàyò. Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákàn nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́dọ̀.
4: Kí ló jogun ayé níwájú ògbó olúwa? Gbogbo ènìyàn nínú Ìlọrin àtàgbègbè ẹ̀. Olúwa ti sọ̀rọ̀ o. Àṣẹ ti jáde. Bẹ́ẹ̀ kí gbogbo wọn péjú pẹ́sẹ̀. Fún ìsìn ìbápàdé pẹ̀lú ìfọ̀rọ̀lóyàn. Fún ìlàjì ọdún. Mid-year counter service with anointing oil. It's going to be mighty. The hands of the Lord will fall like a rushing wind. Ago méje òwúrọ̀ 7 AM. Ọjọ́ Sátọ̀dé. July 11. Ní pàdé àdúrà ìsìn ìbápàdé pẹ̀lú ìfàmì òróyàn. Gbogbo àpáta lájọ nínú òróró titun fún àánú tuntun láti lẹ́rìnrìn àjò ògo tuntun. Lẹ́yìn tó kò tọdún yóò fi parí. Ayé àti gbégbá pásìkò o. Ìwọ ni kò dìde nílẹ̀ kájọ pàdé ní CSC Goshenland District Headquarters. Tí ń bẹ lẹ́yìn Monaco Hotel. Ìyànà Sapati Gamma ìpínlẹ̀ Kwara. Yàrá àwọn ọ̀ránṣẹ́ Ọlọ́run tó ń bọ̀. Evangelist Larry Blessing. Àtàwọn mi. Evangelist Samson Ìdàdá. Pẹ̀lú Evangelist Bola Discovery. Ló máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kan rẹ̀. Lábẹ́ ìpè bàbá wa. Wòlíì Fẹ́mi Dáìró JP. Bàbá àníyànjú ẹ̀. Tálífò 08324-0477. Rípò wà níbẹ̀ o. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo kí wa ní gbogbo ibi tí a fẹ́ ìkànnì yìí fẹ́ dé tí ń gbọ́ wa pátápátá káàbọ̀ sórí àkànṣe ètò eléyìí tí ìjọ wa CAC Goshenland District Headquarters ilé àánú yanjú ẹ̀ tó wà lẹ́yìn Monarch Luxury Hotel ìyànà Sapati Gamma ìpínlẹ̀ Kwara tí wọ́n ṣe onígbọ̀wọ́ níbi tí Ọlọ́run ti lọ bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ́ akọni nínú iṣẹ́ àránṣẹ́ ikọ̀ àti ẹyin ijú ńlá lọ́wọ́ Olódùmarè bàbá mi tí ẹ̀mí orí òkè ń gbénu rẹ̀ ọ̀jọ̀gbọ́n nínú àwọn wòlíì Commander in the Order of Melchizedek bàbá mi wòlíì Fẹ́mi Dáìró JP bàbá àníyanjú ẹ̀ ogun bẹ láyé oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ oríṣiríṣi àwọn ìdààmú ló ń ṣẹlẹ̀ sí àwọn ènìyàn nínú ayé Ọlọ́run wá pé bàbá ó bá wọn sàwọn ọ̀rọ̀ kan ibi kí wọ́n gbé ètò alágbára ńlá yìí kalẹ̀ èyí tí wọ́n ṣe ètò ìfàmì òróyàn fún ìdáméjì àti eléyìí tó kù nínú ọdún yìí àkórí rẹ̀ ni divine transformation èyí ò ti ṣe àyípadà látòkè jájọ pàdé níbi ìpàdé àdúrà yẹn ní ago méje òwúrọ̀ ó máa jẹ́ àkókò agbára ńlá ìbápàdé ńlá pẹ̀lú ọlọ́run àníyanjú ẹ̀ àánú òde ní ṣe tèmi tiẹ̀tì lára àwọn ìránṣẹ́ ọlọ́run tọ́lọ́ wa máa lò ó ní evangelist Larry Blessing ọlọ́run á lò wọ́n pẹ̀lú ọwọ́ agbára ńlá bákan náà nínú iṣẹ́ ìyìn àti orin láti fawọ́ ọlọ́run sọ̀kalẹ̀ evangelist Dada Samson minister Bola Discovery nígbà tí àwọn bàbá wa nínú Olúwa wòlíì Fẹ́mi Dáìró jẹ́ fi bàbá àníyanjú ẹ̀ tí wọ́n máa jẹ́ olùgbàlejò fún ìpàdé àdúrà yẹn. Dádì hallelujah.
6: Mo kí Ọlọ́run tó dá ọ̀run òun ayé.
7: I greet God the creator of the heavens and earth.
6: Gbogbo ènìyàn pátápátá tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ni mo kí.
7: Everyone listening to me at this moment, I greet you all.
6: Àmì àdúrà ni mo fẹ́ kó o ṣe níbi tó wà.
7: I want you to shout amen to these prayers wherever you are.
6: Ọwọ́ ìyípadà tó máa ń tú ìtẹ̀yìn ọkàn.
7: The hand of transformation that rewrites the story of a man.
6: Ọwọ́ yẹn ni mo béèrè fún.
7: That hand I make request for.
6: Lọ́wọ́lọ́wọ́ a gbé ọwọ́ yẹn lé ọ.
7: Mi Jesu.
6: Ọwọ́ ìyípadà.
7: The hand of transformation.
6: Tó máa ń yí ìtẹ̀ ènìyàn padà.
7: That transforms the story of a man.
6: Tó máa ń yí ayé ènìyàn padà.
7: That transforms the life of a man.
6: Tó máa ń yí iṣẹ́ ènìyàn padà.
7: That transforms the work of a man.
6: Ọwọ́ ìyípadà àtòkè.
7: The hand of divine transformation.
6: Lórúkọ Jésù.
7: In the name of Jesus.
6: Olúwa kó gbé lé ọ.
7: Mi Jesu.
6: Mo kéde rẹ̀.
7: I declare it.
6: Ọwọ́ ìdìde.
7: The hand of lifting.
6: Tí gbogbo ènìyàn á fi sọ pé àfọlọ́hun nìkan.
7: For everyone to testify that only God could have done this.
6: Ọwọ́ ìgbélórí sókè.
7: The hand of lifting.
6: Ti gbogbo eyan fi wo pe Olorun nikan lo le se yi.
7: For everyone to come to the conclusion that only God can do this.
6: Agbi owo yen le o.
7: Ah, in Jesus.
6: Mo so aso tele.
7: I prophesy.
6: Bibeli wi pe.
7: The Bible says.
6: Ninu iwe Daniel ori kewa ese kewa.
7: The book of Daniel 10:10.
6: O ni owo kan kan mi.
7: He said he untouched me.
6: O gbe mi kuro lori ekun mi.
7: And lifted me off my knee.
6: Mo so aso tele.
7: I prophesy.
6: Ibi to da odubule si.
7: Where you have been made to lay.
6: Ibi to ni ko kunle si.
7: Where you have been made to kneel.
6: Ibi to won ni ko ti lo to.
7: Where you have been told to kill.
6: Be ko ti kan.
7: It's not yet your turn.
6: Mo so tele.
7: I prophesy.
6: Owo agbara Oluwa.
7: The hand of God's power.
6: O ya ko gbe odide.
7: Ah, in Jesus.
6: Mo so tele o.
7: I prophesy.
6: Ni oruko Oluwa.
7: In the name of the Lord.
6: Olorun Jehovah.
7: Jehovah.
6: I can silence.
7: Yes, Lord.
6: Ogun afijo.
7: The battle of resemblance.
6: God aye re duo.
7: That stagnated your life.
6: Ogun yen gbina.
7: Ah, in Jesus.
6: Ogun to fijo awon to bi o.
7: The battle of resemblance with your parents.
6: Ogun to fi jeni to jo.
7: The battle of resemblance with the person you look after.
6: Bayi ni Oluwa wi.
7: Thus said the Lord.
6: Ogun yen gbina.
7: Ah, in Jesus.
6: Mo so tele si o.
7: I prophesy to you.
6: Inu osu to wa yi.
7: In this month that you are.
6: Won ma ki oku orire.
7: Ah, in Jesus.
6: Inu osu to wa yi.
7: In this month that you are.
6: Mo ni won ki oku orire.
7: Ah, in Jesus.
6: Ninu yara ko sese.
7: In the room of impossibility.
6: Ti won fi akale si.
7: Where you have been abandoned.
6: Ninu yara ko bossi.
7: In the room of no success.
6: Ti won ni pe ko wa.
7: Where you are told to remain.
6: Ninu yara promise and fail.
7: In the room of promise and fail.
6: Mo so bi woli.
7: I speak as a prophet.
6: Ni osu yi.
7: This month.
6: O ma jade nbe.
7: Ah, in Jesus.
6: Ah, mo ni wa jade nbe.
7: Ah, in Jesus.
6: Owo to fi awon omo re pamo.
7: The hand that kept your children hidden.
6: Owo ti o gba ka awon omo re dide.
7: The hand that refuses the elevation of your children.
6: Loruko Jesus.
7: In the name of Jesus.
6: Owo yen gbina dana.
7: Ah, in Jesus.
6: Mo so aso tele.
7: I prophesy.
6: Eni to nba oja.
7: The one fighting you.
6: To ni ta awon omo re ba dide wa sako.
7: Saying if your children make it to the top you will be pumped.
6: To ni to ba dide to ni wa sako.
7: That if you are lifted you will feel so proud.
6: Mo so aso tele.
7: I prophesy.
6: Pelu ase Olodumare.
7: By the authority of the Most High God.
6: Iru eniyan be.
7: Such a fellow.
6: A ma salogbe iku.
7: Ah, in Jesus.
6: Mo ni mo wi se.
7: I speak and decree.
6: Eni to rerin si o.
7: The one smiling at you.
6: To finu ba oja.
7: That is fighting you internally.
6: To ni to ba dide ju bayi.
7: Saying that if you make it beyond this.
6: To ni wa sako.
7: That you will be so proud.
6: To ni ta won mo re ba dide.
7: That if your children are living.
6: To ni wa sako.
7: That you will be so proud.
6: Oga mo pray for
7: him. I pray for you, Mr.
6: Eni to lo ni koja bi to wa.
7: God say you will not exceed this limit.
6: Loruko Jesus.
7: In the name of Jesus.
6: Won ma salogbe iku.
7: Ah, in Jesus.
6: Ose to wonu eya pe o.
7: Ah, in Jesus.
6: Ogo ni foruko Oluwa.
7: Hallelujah.
6: Jesus Oluwa wa.
7: Ah, mi loruko Jesus.
6: Oruko mi ni Woli. Ati ajinrere Femi Joshua Dairo.
7: My name is Prophet and Evangelist Femi Joshua Dairo.
6: Ti gbogbo eniyan mo si baba anuyanju e.
7: Everyone knows as baba anuyanju
6: e. Lati nu ijo Christ Apostolic Church Goshen Land ile anuyanju e.
7: From Christ Apostolic Church Goshen Land the settled by Mercyland.
6: Ti o wa ni eyin Monarch Luxury Hotel.
7: That is located behind Monarch Luxury Hotel.
6: Ti awon kan mo si Miriam Hall.
7: That some people know to be Miriam Hall.
6: Ni iyana Sapati.
7: At Sapati Junction.
6: Idojuko Jolore State.
7: Opposite Oloro Estate.
6: Gomorrow. Ilorin Kwara State.
7: In Ilorin Kwara State.
6: Gbogbo omo Olorun to ngbo mi.
7: All God's children listening to me.
6: O da mi loju pe e tin gbo gbogbo jingle ati ipolowo to tin lo latenkan.
7: I am very sure you have been listening to the jingles and all announcements that have been made since.
6: Nipa ipade to ma waye ni Saturday ose yi.
7: Towards the coming program on Saturday this week Saturday.
6: Ojo kokola ninu osu keje.
7: 11th of July.
6: O ma lagbara sa.
7: It will be very powerful.
6: Ni ile anuyanju e.
7: The settled by Mercyland.
6: Ekeji ti a fe se isiforoyen yen re lodun yin.
7: This is the second time of that anointing service this year.
6: A de ma nse le meji lodun.
7: And we do it just twice in a year.
6: Ka tun to se mi odi February.
7: The next edition will come up next year February.
6: Nitori na.
7: Because of that.
6: Mo fe ko je ka jo pade.
7: I want you and I to meet together.
6: Gbogbo ibi to ba wa lo ti le wa.
7: You can come from wherever it is that you are.
6: Awon eyan bo lateko.
7: People are coming. coming from Lagos.
6: Àwọn èèyàn ń bọ̀ láti Abuja.
7: People are coming all the way from Abuja.
6: Àwọn èèyàn ń bọ̀ láti ìlú Òyìnbó.
7: People are coming even from overseas.
6: Ìwọ náà lè wá ní àti ibi tó wà.
7: You can also come from wherever you are.
6: Kódà o ti lè dé sílẹ̀ láti alẹ́ Friday.
7: Very much possible you arrive even from Friday evening.
6: Wà á rí chọ́ọ̀chì sùn.
7: You will have a place to sleep.
6: À lè jọ bẹ̀rẹ̀ lágo méjì àárọ̀.
7: Together we'll start the program by 7 a.m.
6: Kí aago méjìlá tó lù àti parí.
7: Before 12 noon we are done.
6: Olúkúlùkù á padà sí ilé rẹ̀.
7: Individuals will return back to their home.
6: Gbogbo ọmọ náà tó ń gbọ́ mi.
7: Everyone listening to me.
6: Mi ò fẹ́ kó fi ẹ̀sìn tàbí àṣà dá ara rẹ̀ dúró.
7: I don't want you to delay yourself by tradition or by culture.
6: Gbọ́ mi.
7: Listen.
6: Àkókò yìí àkókò rẹ ni.
7: This time is your time.
6: Má fi ayé rẹ ṣeré.
7: Don't joke with your life.
6: Má fi ayé rẹ tàfàlà.
7: Don't trivialize your life.
6: Ẹni tí ò lè gbà ọmọ jẹ́ kó dá ọ dúró.
7: Do not be delayed by who cannot save you.
6: Tẹ́nìkan bá sọ pé òun gbé program sọjọ́ yẹn fún ẹ pé ọjọ́ yẹn lòun fẹ́ kó wá ní kó máa ṣe program rẹ̀ rí pé ó wà nínú ìpàdé yẹn.
7: If anyone fixes a program for you for that day for you not to be in this one, just tell them to hold on to their program. Let nothing stop you from being here.
6: Gbọ́ o lè wà nínú ìpàdé tá a bá ti parí.
7: You can be in this program and when we are done, you can return back to your church.
6: Gbọ́ mi àkókò tó fún ẹ.
7: The time has come.
6: Ibi tí wọ́n dá ẹ dúró sí yẹn.
7: Here you have been delayed.
6: Ọlọ́run àwọn wòlíì.
7: The God of prophets.
6: Ó máa mú ẹ kúrò ńbẹ̀.
7: Ah, mi Jesu.
6: Gbọ́ sà.
7: Listen.
6: Yàrá ogun tí wọ́n ti ẹ mọ́.
7: The room of battle where you have been locked.
6: Ọ̀gá.
7: Yes, sir.
6: Ó máa jáde ńbẹ̀.
7: Ah, mi Jesu.
6: O tún gbọdọ̀ fi ogun rin ìyókù oṣù mẹ́fà ọdún yìí.
7: You must not journey the remaining 6 months of this year in battle again.
6: Ó yẹ kó o jọ láàánú.
7: You should be a beneficiary of mercy.
6: Àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀rí.
7: People are testifying.
6: Ó yẹ kí ìwọ náà ó sọ̀rọ̀ ẹ̀rí.
7: You too should testify.
6: Kọ̀ dàpọ̀ mọ́ àwọn tó ń sọ ẹ̀rí.
7: Just commune with the testifier.
6: Kí ẹ̀rí náà ó tẹnu ẹ̀ jáde.
7: And let the words of testimony come from
6: you. Àkòrí ìpàdé ìfòròròyìn.
7: The theme for this anointing service.
6: Àkòrí ìpàdé ìfòròròyìn.
7: The theme for this anointing service.
6: Ó ní ìyípadà àtòkè.
7: Says divine transformation.
6: Oh, ọwọ́ ìyípadà àti òkè wá.
7: The hand of divine transformation.
6: Ọwọ́ yẹn ṣe tán tó fẹ́ kàn.
7: That hand is set to touch your life.
6: Yẹ́n mú ọ lọ sínú Bíbélì.
7: Let me take you into the scripture.
6: Ìkan nínú àwọn tó máa mú ìyípadà wá.
7: One of the things that brings about transformation.
6: Òun náà ni ìgbọràn.
7: Is obedience.
6: Tí ènìyàn bá ti gbọ́ràn.
7: When a man is obedient.
6: Ìyípadà wá.
7: Transformation will come.
6: Mo fẹ́ ká lọ sínú Bíbélì.
7: I want us to go into the scripture.
6: Mo fẹ́ ká lọ sínú ìwé Second King.
7: The book of Second King.
6: Chapter 4.
7: A
6: máa bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní sí ìkeje.
7: We'll start from verse 1 to verse 7.
6: À á dẹ̀ sáré. Nítorí àkókò mi.
7: Because of the time.
6: Mo fẹ́ mú nǹkankan jáde ńbẹ̀.
7: I want to bring out something.
6: Màá dẹ̀ gbàdúrà fún.
7: And I'll pray for you.
6: Ó yá.
7: Obìnrin kan nínú àwọn obìnrin ọmọ àwọn wòlíì Kébà Elisha wípé.
6: Aha.
7: Ìránṣẹ́ rẹ. Ọkọ mi kú.
6: Ọkọ mi kú.
7: Ìwọ sì mọ̀ pé ìránṣẹ́ rẹ bẹ̀rù Olúwa.
6: Aha.
7: Àwọn onígbèsè sì wá.
6: Àwọn gbèsè wá.
7: Láti mú àwọn ọmọ mi méjèèjì lẹ́rú.
6: Wọ́n fẹ́ mú àwọn ọmọ mi méjèèjì lẹ́rú.
7: Elisha sì wí fún pé.
6: Elisha wí pé.
7: Kí ni èmi ó ṣe fún ọ.
6: Kí ni màá ṣe fún ẹ.
7: Wí fún mi.
6: Yeah.
7: Kí ni ìwọ ní nínú ilé.
6: Yeah.
7: Ó sì wí pé.
6: Ó wí pé.
7: Ìránṣẹ́bìnrin rẹ kò ní nkankan ní ilé.
6: Kò ní nkankan ńlẹ̀.
7: Bí kò ṣe ìkòkòrò kan.
6: Ìkòkòrò kan.
7: Ó sì wí pé.
6: Ó wí pé.
7: Lọ.
6: Lọ.
7: Kí wọ kí ó yá ìkòkò.
6: Lọ yá ìkòkò.
7: Lọ́wọ́ àwọn aládùúgbò rẹ.
6: Aha.
7: Káàkiri. Àní ìkòkòfo.
6: Ìkòkòfo.
7: Yá wọn.
6: Yá wọn.
7: Kì í ṣe díẹ̀.
6: Kì í ṣe díẹ̀.
7: Nígbà tí ìwọ bá sì wọlé.
6: Tó bá wọlé.
7: Kí ìwọ kí ó ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ.
6: Ṣé ilẹ̀kùn mọ́ ara rẹ.
7: Àti mọ́ àwọn ọmọ rẹ.
6: Àti mọ́ àwọn ọmọ rẹ.
7: Kí o sì dá sínú gbogbo ìkòkò wọn ni.
6: Dá sínú gbogbo ìkòkò wọn
7: ni. Kí ìwọ kí ó sì fi èyí tí ó kún sí apá kan.
6: Kó o mú èyí tó kún sí apá kan.
7: Ó sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀.
6: Ó lọ kúrò lọ́dọ̀
7: rẹ̀. Ó sì ṣe ilẹ̀kùn mọ́ ara rẹ̀.
6: Ó ṣe ilẹ̀kùn mọ́ ara
7: rẹ̀. Àti mọ́ àwọn ọmọ rẹ̀.
6: Àti mọ́ àwọn ọmọ rẹ̀.
7: Tí gbé ìkòkò fún wa.
6: Aha.
7: Ó ń sì dá.
6: Ó ń dá.
7: Ó sì ṣe.
6: Ó sì ṣe.
7: Nígbà tí àwọn ìkòkò kún.
6: Nígbà tí kòkò kún.
7: Ó wí fún àwọn ọmọ rẹ̀ pé.
6: Ó wí fún àwọn ọmọ rẹ̀ pé.
7: Ó mú ìkòkò kan fún mi wá.
6: Ẹ mú sí wa.
7: Ó sì wí fún pé.
6: Wọ́n sọ fún pé.
7: Kò sí ìkòkò kan mọ́.
6: Kò sí ìkòkò mọ́.
7: Òróró náà sì dá.
6: Òróró dá.
7: Nígbà náà ni ó wá. Ó sì sọ fún ènìyàn lọ́nà.
6: Ó sọ fún èèyàn lọ́nà.
7: Ó sì wí pé.
6: Ó wí pé.
7: Lọ.
6: Lọ.
7: Ta òróró náà.
6: Ta òróró náà.
7: Kí o sì san gbèsè rẹ.
6: Oh my God.
7: Kí ìwọ àti àwọn ọmọ rẹ kí o sì jẹ èyí tí ó kù.
6: Ẹ jẹ́ ń sáré sọ àsọtẹ́lẹ̀.
7: Let me quickly professor.
6: Sí iye ènìyàn tó ṣàmì tó le.
7: To the number of people shouting a resounding
6: amen. Ọfà gbèsè tó bá ẹ.
7: The arrow of death that penetrated you.
6: Àánú máa yanjú ẹ.
7: Ah, mi Jésù.
6: Mo ní ọfà gbèsè tó bá ọ.
7: The arrow of death that penetrated you.
6: Àánú máa yanjú ẹ.
7: Ah, mi Jésù.
6: Gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi.
7: All God's children listening to me.

0: just one hour. Send one day, Jacob Sammy.
1: But I say, man,
0: have your mother for a yellow
1: jewel.
0: So far, no, go man, in a big alibi. He's not big alibi. It's a for a yellow jewel. Don't die in our water. It's a for a man.
1: See,
0: I yell if you suffer. Ah, Ruby Jandaleka. so de gbo won oluwa to ni agbara ejo e ma ko e pariwo oro pasaye
1: to
0: ti mi sinu idamu ati idaduo to ti mi sinu amubo ati ijakule
1: to ti mi sinu amubo ati
0: ijakule
2: ato be bode
0: yo
2: ko je
1: bimo
2: ko gbe ni oro idaduo ko gbe ni
1: oro idaduo
0: oro pasaye
1: Oya,
0: ẹyin tẹ ru ẹbọ
3: 1003
0: iya ẹsẹ tọmọ yin bayi bayi sori adura to gbọ leni asọtẹlẹ to gbọ leni o ti gbọ yi ati ẹri to gbọ yi ẹru ẹbọ ti ẹbọ to ba ru ni o ti ṣe ileyin olu ma n jẹ ko mọ pe mo wọnu majẹmu asọtẹlẹ woli yi ayé rẹ ma yi padà imbo ni wọ́n wà send majẹmu yẹn 1300 gbogbo tí dọ́gba
1: gbogbo tó gbọ́
0: ní àgbáyé
1: níbi tó bá ti gbọ́
0: gtb 05 tó bá ti ṣe send orúkọ ẹ o a máa mẹ́sùn pé a dá àwọn orúkọ yẹn àwọn orúkọ tó bá ti wọlé a máa ma dá orúkọ yẹn ní ọjọ́ birthday yóò sì dára fún ẹ. Nọ́mbà tẹ máa send yẹn sí o ti ní lọ́wọ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní pé nọ́mbà yẹn 0811 0991 0991 0991 0991 0991 MTN number yẹn o 0811 0991 0991 0991 0991 ẹgbọ́jọ́ ìbí wòlíì tó o bá ti rú tiẹ̀ ẹkọrúkọ yìí ẹsẹ̀ ni ẹ̀sìn mẹ́sẹ̀ ẹ̀yà rẹ̀ ọ̀rẹ́ wòlíì ti wọ̀lú o ọjọ́ Wednesday. Gbọ́mi kaná bọ́ bá ti jí kó o tó bẹ́ẹ̀ dá láyé sọ̀rọ̀ bá ń gbọ́mi kaná kó o tó bẹ́ẹ̀ dá láyé sọ̀rọ̀ bá ń gbọ́mi kaná fi álọ́mù sínú ẹ̀ kí mo ní òfin sí ẹ̀kan bá ń finú ẹ̀ tó o bá ẹ̀sùnmà tó o bá ti bá ń gbọ́mi kaná bá ń fi kán sínú ẹ̀ kí ni mo gbé wà á fi kán díẹ̀ sí wà á fi álọ́mù díẹ̀ sí wà á fi yọ̀ díẹ̀ sí wà á fi kán díẹ̀ sí alọ́mù díẹ̀ àti iyọ̀ díẹ̀ ó di mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta ni kò fi sínú omi yẹn tó ẹ̀sà wà á wá ka psalm 24 sí tí olúwa nílé ẹtí ẹkún rẹ̀ tó o bá ní bíbélì gbàdúà sí ẹ̀sìmà gbàdúà sí lórí iná omi gbóná omi tutù dẹ̀dẹ̀ ni kò poró iná ẹ̀sà inú ogun ti ń ju ọ iná yẹn máa kú tómi yẹn bá ti gbóná wọ́n mi kan rọ́ sí máa bá mi gbé bọ̀ kò gbúdọ̀ tutù tó o máa fi dé ọ̀lù yẹn government field ní ìlú ọ̀rẹ́ kò gbúdọ̀ tutù o government field ẹ̀sà omi gbóná kì í pẹ́ lẹ́nu má jẹ̀mú ni sà ẹja dá ogun dúró nú ayé ẹ ogun yìí ti pẹ́ jù láyé ẹ ẹja dẹ̀ dúró mò ń retí ẹ o jésù ń retí ẹ.
4: Ẹjídí àmì ẹjá dókè lọ́hùn.
5: Ìyá ẹ̀ máa bọ̀ ìyá tó ń kẹ́ yìí ìwọ gẹ́gẹ́ ni sáré sí bímọ mọ́ rẹ̀ kẹ́mìlọ́n pàpọ̀ lórí kí n sí ẹ̀. Ìyá wọ́n kọ ṣàléwá sórí ẹ̀ dáṣù wọ́n yìí ṣàléwá ṣàléwá lórúkọ yìí ṣàléwá lè jẹ́ oh my God. ọmọ bẹrẹ lọdọ arọ mi ṣe o. Láti bí ọ̀sẹ̀ kan láì. Ẹ bí ọmọ kan tó jẹ́ Mutiu. Dámi lóru. Mutiu. Ẹ mú wá. My God. Látorí òkè.

0: ọ̀rẹ́ wo la níbi Jésù tó ń tán ìbànújẹ́ wa kò sọ̀rẹ́ kan tó dàbí ẹ̀ ẹ̀yẹ èèyàn ẹ lọ gba Jésù gbọ́ lólúwa tolúgbà láyé ẹ lọ mú ọlọ́run ní ọ̀rẹ́ koríko sùn òní lẹ máa ráàánú gbà má jẹ kẹ́nìbọ̀dì fi gbólò mú ẹ mọ́lẹ̀ tí tó bá tán fún ẹwọ̀n níwọ́ ẹ mọ́ ìwọ́n ti ọmọ bẹ̀rẹ̀ má bínú ẹnìkan bínú bí ó ní ìgbà tí mi ò lówó wọn béèrè mi nísìn mo wá lówó sìn wọ́n béèrè mi dédé ẹlòmíì ṣe kọ́lé bó ṣe parí ilé báyìí làwọn èèyàn tó expect tí ò kí ẹ rí náà bá dé ẹ kú oríire ń bí o mo gbọ́ pé o kọ́lé náà mo sì ní kí wọ́n á kí ọ kú oríire mo gbọ́ pọ́n lọ́mọ ẹ ṣe parí ilé ẹ dẹ̀ kú oríire o ló wá ní ṣe kí mi rí má bínú ayé òkín kí aláṣẹ ti báyé ṣe rí nìyẹn aláṣẹ orí náà máa ń kí ni má bínú sí wọn bọ̀ wọ́n lọ́wọ́ kò sí kankan sọ pé olúwa ṣeun adúpẹ́ adúpẹ́ a ṣe parí ilé yẹn náà rí tọ́ba ní tọ̀ sóúnjẹ wà sáàlì gbẹ́nu sí fẹ́ bá díẹ̀ lẹ́nu kò dẹ̀ fún ọlọ́bẹ̀ fọ̀ díẹ̀ náwó sókè torí ìwọ máa ṣayẹyẹ láìpẹ́ sí àmì lélẹ̀ mo lè máa ṣayẹyẹ láìpẹ́ wàá ṣe ayẹyẹ láìpẹ́ pọ̀pẹ́ ní orúkọ jésù ìkórira tó máa ráyè fi sí mi lára jáde sọ pé ìkórira táyé fi sí mi lára
1: jáde
0: jáde
1: afamọ́ṣerere
0: kí ló ṣe lára mi
1: jáde
0: ẹjọ́ mo rí ẹnìkan bí sọ pé àmì àwọn àgbà
1: ó lè bá tèmi jẹ́
0: jáde sọ pé àṣẹ tó mú mi mọ́lẹ̀ túká lára mi
1: ẹ̀mí ò fo
0: dìde
1: jáde
0: ẹ̀mí àṣẹ dànù
1: kúrò lára mi
0: jáde
1: ẹ̀mí ojú kan
0: ẹ̀lẹ́mú mi mọ́lẹ̀
1: jáde
0: gbogbo ọmọ tí mo bí
1: láti ìsinyìí lọ
0: ẹ máa soríre ẹjọ́ abẹ́ ọmọ tí ò bá ti lè pray ẹ jẹ́ kó wábì kan gbà lọ́kọ́ máa lọlé tàbí kó lọ tọ̀ mò ń bọ̀
1: sọ pé gbogbo ọmọ tí mo bí
0: látòní lọ
1: ẹ bẹ̀rẹ̀ oríire
0: ẹ tayọ
1: ẹ ṣerere
0: ẹ rọwọ́ mú
1: ẹ rọwọ́ yọ
0: ẹ rọgọlò
1: ọmọ mi o
0: lọ rọ́nà báyọ̀
1: fire
0: ẹ gbọ́ ìran ńlá tí mo rí ẹ̀yin tí ẹ ò kí ń dẹ̀jà àti ẹ̀yin tẹ́ ẹ gbá ọlọ́run gbọ́ tẹ́ ò dẹ̀ fẹ́ wàhálà ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ gba ọ̀rọ̀ mi gbọ́ bí olúwa ti wí o ó ní nítorí ìṣẹ̀lẹ̀ tó ń bọ̀ lọ́nà àti ètò ìdìbò gbogbo àtàwọn nǹkan tí ò tí farahàn tá a gbọ́dọ̀ pray tọ́lọ́dẹ̀ gbọ́dọ̀ kó gbogbo àwọn tí ó bá kó yọyọ toró ní bá ti ẹ̀ pọ̀ òun ṣàánú fáwọn tó òun bá ṣàánú fún ni ẹni tó bá dẹ̀ lè borí àkókò yìí ó ní òrí ẹ̀yìn ogun ẹ wá wo ohun tí olúwa sọ ó ní kìlọ̀ kí gbogbo ènìyàn kán lọ rú ẹbọ ààbò bí mo ṣe gbọ́ rèé kọ́lọ́run ó jọ ká má ṣe rí ẹni tí ó yìn mú pé ebi ń pa eléyìí ni ebi 200 naira àwa pa mí bí o olúwa ní 200 naira lórí ọmọ kọ̀ọ̀kan àti lórí ara rẹ ìwọ nìkan tó ń gbọ́ mi 200 naira ni ìwọ yóò send sí àkáǹtì arúgbó ọjọ́ pé mo rú ẹbu ààbò ààbò kò dájú lórí mi ò gbọdọ̀ parẹ́ mákòókò yìí gbogbo ènìyàn lọ kakuléètì ìdílé rẹ nínú ìgbàgbọ́ bó ló ṣe rí 200 naira láti sọ ọrẹ ààbò káyé kó má ṣe parẹ́ mọ́ kí wọn náà má parẹ́ máyé o ìjìnlẹ̀ rèé àkáǹtì tẹ́ ní lọ́wọ́ lárúgbó ọjọ́ náà lẹ ò ṣe sí ẹgbà tẹ́ ẹ bá ní báyìí 1 9 6 6 8 3 4 0 2 5 a gbé God's Covenant Prayer Ministry jáde Access Bank ni o sáré tugbọ́ lẹ́ẹ̀kan sí 1 9 6 6 8 3 4 0 2 5 God's Covenant Prayer Ministry Access Bank ẹbọ ààbò wà ní olúwa mo rú ẹbọ ààbò má jẹ ń parẹ́ má yé lára. Náà mo rí kankan bí mi ò mọ reason sọ pé egun tó mú ẹgbẹ́ mi tó mẹ́mi náà
1: egun tó mú mi tó tún má búrò
0: já lára mi.
1: Amen.
0: Yes.
1: Oluwa.
0: Ami Jesu.
1: Mo ni di ani to le na won soke.
0: Yes sir.
1: So pe oru ogo mi o gbadọ wo.
0: Oru ogo mi o gbadọ wo.
1: Osupa mi o gbadọ wo opoko.
0: Osupa mi o gbadọ wo opoko.
1: Irawo mi o gbadọ ja.
0: Irawo mi o gbadọ ja.
1: E jọ ni ke so le meta irawo omo mi o gbadọ ja o.
0: Irawo omo mi o gbadọ ja o. Irawo omo mi o gbadọ ja o. Irawo omo mi o gbadọ ja loruko Jesu.
1: Fire.
0: Fire.
2: Ilorin bi eni to njiya ba fe bo loko iya igbese kan lo ma gbe bi eni tara ni o ba fe nira mo yo gbe igbese kan ni bi eni to rare o fe rare mo a se nkan kan ni nkan kokoko to kankan o se nkan ki nkan to si o e wa wo ijinle a o bere si ni gbe igbese kan ni Friday ose tutun gbogbo eyan to ba gbo mi e lo get ewe kan soso tan pe ni miracle leaf kolo nje ke ri ewe o ewe miracle leaf yi e yo bi meji tabi meta ti to emu lowo te ba tun wa nbo e lo wa omi tutu kan bi cold water ko sa je pure water tabi bottle water e sa jo tutu e gbe wa laaro Friday larugo ojo ni kila nko jo kisha iketa re ogede kan tan pe ni boli ogede iba je sisun be tabi ke ti se e prepare kini lowo sa ta bo pari adua e je boli ogede funra yin le ba mu mi tutu le e mo so pe mo jogede agbagba oluwa je ndagba olorun jo eyin agbagba ye e ma yonu si mi e ma pa mi re maye awon okuku lo nde eniyan a pray de bi pe iwo se dadu omo a pade pelu ogede kan te ti se ati miracle leaf e yo bi meta pelu bottle water to ba tutu tabi pure water gbogbo e o di aro Friday arugbo ojo lo mo pariwo po nlo to ba de josan kila nko yen side of agaraji lo wa aro Friday lago mejo abo titi wa go kan gbogbo eniyan e ma

Ọ̀rọ̀ ẹ̀tìní. Ó kéde tí sẹ̀ sàápà bí àti sápà jọ láàárọ̀ tòní. Sẹ́ńblì bì kọ́ owó tún fẹ́ máa yé sẹ̀ mẹ́kọ́ kí n máa boko lọ fà. Owó yẹ dédé ẹ̀yán lólùfẹ́ lólẹ́ ládùrẹ́d mẹ́ẹ̀sì. Bàbá àti àgbẹ̀ lẹ́sẹ̀ rọ́bà tẹ́ ti torí àǹjọ̀nù. Àgbábọ́ọ̀lù yẹn tẹ̀ lórílẹ̀-èdè Argentina lọ sínú ìdíje fẹ́ẹ̀yẹ àgbáyé tí ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Amẹ́ríkà, Canada àti Mọ́ Mẹ́síkò. Jẹ́ kí máa lù yín lọ́gọ ẹnu wèé pẹ́ kẹ̀dẹ̀ kú iṣẹ́ takuntakun ọjọ́ tànà. Orí kẹ̀dẹ̀ bá yín ṣe láǹfààní láti padà wá látẹ̀yìn jàjà ṣẹ́gun. Orí kọ́ ẹgbẹ́ bọ́ọ̀lù Pharaoh torílẹ̀-èdè Egypt pẹ̀lú àmì ayò 3-2. Egypt ni wọ́n farabalẹ̀. Bàbàrà kékeré gbà ń la lẹ́yìn ọrùn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé àwọn ni wọ́n kọ́kọ́ láǹfààní o. Èyẹn láti mi àwọn lọ́jọ́ tàná yẹn gbà tí ọdọ tàrí Yasa Ibrahim Tema Mustapha Ziko ní dédé ìṣẹ́jú 15 minutes àti ìṣẹ́jú 77 èyẹn 67 minutes. Àmọ́débọ̀ ṣùgbọ́n Argentina wọ́n padà tọ́wọ́ ṣe wọ́n padà wà látẹ̀yìn. Bẹ̀rẹ̀ láti mi àwọn èyẹn bẹ̀rẹ̀ láti ìṣẹ́jú 79 minutes nígbà títàrí Christian Romero tó láǹfààní láti kan bọ́ọ̀lù wọnú àwọ̀n. Lẹ́yìn náà ní lọlé Ladred Mercy bàbá Tiago ẹlẹ́sẹ̀ rọ́bà tó gbẹ lẹ́ẹ̀kejì èèyàn wọnú àwọ̀n ní dédé ìṣẹ́jú 83 minutes nìyẹn. Kò tó di pé Enzo Fernandez ó wá farabalẹ̀ ó fọbalẹ̀ ní dédé 90+2 minutes nípa bápin èèyàn forílẹ̀-èdè Ijì nílẹ̀ bá mọ́ bá wọn lápá abẹ̀ yẹn. Tàbá wá ń sọ̀rọ̀ nípa àǹjọ̀nù agbábọ́ọ̀lù ọmọ bíbí orílẹ̀-èdè Argentina náà tó jẹ́ balógun wọn lólẹ́ Ladred Mercy bàbá Tiago ẹlẹ́sẹ̀ flexible ẹlẹ́sẹ̀ rọ́bà ẹni ọdún 39 èyẹn 39 years of age nìyẹn. Ó tún láǹfààní o láti fìtàn balẹ̀ ọ̀rọ̀ balẹ̀ àdìtàn gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ó gbá bọ́ọ̀lù kan wọnú àwọn bákan náà. Ó tún lámì onírànlọ́wọ́ kan eléyìí ń pè ní assist yẹn kí má tọ̀yìn. Ó ti di agbábọ́ọ̀lù àkọ́kọ́ nínú ìtàn ìdíje fẹ́ẹ̀yẹ àgbáyé nìyẹn tí yóò láǹfààní àkọsílẹ̀ góòlù 6. Ìyẹn 6 goals tẹ̀léra wọn ní ìpele bóòlù ọ̀yà mi tá a mọ̀ sí knockout stage nìyẹn. Bákan náà ló tún jẹ́ agbábọ́ọ̀lù àkọ́kọ́ látọdún 1970. Tí yóò mí àwọn nínú fẹsẹ̀wọnsẹ̀ márùn-ún tẹ̀léra wọn ìyẹn nínú ìdíje ìdíje ìfẹ́yẹ àgbáyé kan dondo. Agbábọ́ọ̀lù elétò láǹfààní èèyàn láti ṣerú ẹ̀ kẹ́yìn òun ní Jamula nìyẹn. Òun ló nírúfẹ́ ìtàn yẹn kẹ́yìn èèyàn lọ́dún 1970 lórílẹ̀-èdè Mexico nínú ìdíje ìfẹ́yẹ àgbáyé ńgbà náà. Bákan náà ṣe wá fẹ́ gbọ́ gbogbogbò. Èlé títàrí lólẹ́ Ladred Mercy bàbá Tiago ẹlẹ́sẹ̀ rọ́bà tó ti gbá wọnú àwọn èyẹn tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje fẹ́ẹ̀yẹ àgbáyé látọdún 2006 tó ti bẹ̀rẹ̀ sí ní wà nìyẹn. Ó ti di 21 èyẹn 21 pẹ̀lú àmì onírànlọ́wọ́ 9-9 kò tí ì sí agbábọ́ọ̀lù kankan. Ó sì nírúfẹ́ àkọọ́lẹ̀ èyẹn àṣìṣì tó tó bẹ̀rẹ̀ Diego Maradona tó ń jọmọ bíbí orílẹ̀-èdè Argentina. Ó ló ní àkọsílẹ̀ irúfẹ́ ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ yẹn èyẹn 8 lòun ní. Ṣùgbọ́n lólẹ́ Ladred Mercy bàbá Tiago ẹlẹ́sẹ̀ rọ́bà ó ti pàtàn yẹn rẹ́. Ó ti kọ́ tiẹ̀ lọ́wọ́ kan làgàsí kalẹ̀ gbẹ́kọ́ náà gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé lólẹ́ Ladred Mercy bàbá Tiago ẹlẹ́sẹ̀ flexible ẹlẹ́sẹ̀ rọ́bà ó ṣe fìtàn tó da balẹ̀ ẹ̀yẹ lọ́jọ́ tànà. Bákan náà ló tún fìtàn aburú kan lélẹ̀ o. Tá a bá ń sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù elétò sọgolí wò mí gbà sí ọ ẹ̀yẹ pẹ́nátì nù nínú ìdíje fẹ́ẹ̀yẹ àgbáyé kan lólẹ́ Ladred Mercy. Òun ni agbábọ́ọ̀lù àkọ́kọ́ elétí yóò ní àkọsílẹ̀ ìtàn aburú bẹ́ẹ̀.
ne tori pe eyi to sonu lojo tana eyi ngoli wo mi gba si o lo die lekeji ele ti yo sonu eyen penalty nenu idije be ya agbaye tin lo lowo eniyan eyi tin la ni messi e pele o e lefa o da papapa orilede sizala awon na pagba ipa gba bo orilede colombia eyan ni ipele gbele ka gba sawon eyan ta ma si penalty shootout gagaga niyan ami ayo merin si meta o lori lede sizala te won fi fagba han ipa gba bo lori lede colombia lowo ta wa waye to ba wa di ojo kejila o juta lafani lati ma benu re Argentina te mazisala awon ni wojo lafani lati ma koju ara won lowo kalagasi kale eyan ni pele o ni kan mejo ta ma si quarter final o lo ya mi eyan knockout stage gagaga ni ya o ba kono eni to jo lu ko ni pa gba bo lori lede ije mo so ni pa ozamo azan o na ti foro lede ogoda o binu tone o legbo seri fese wa se tojo tana ya o loka mama o kede kasiara o ni te ba wa nwo idije fe ya agbaye o jo bi pe ajo fifa wa ti gbe kini yen eyan lori itare ipo agba bo lori lede Argentina we pa won ni won gbodo gba o ni dini yen to je wi pe a toku ifese wa sojo tana yen to jo mo bi bi ori lede France to fi se roborebe eyan lojo tana o da lori owo yen e jo kira wa pe akoju mo nana a tu koju mama laye kaye ni be kebe te kede ti lanfani lati tu ma tete si e kan to tawo yen kan yo logo diamond gagaga ne won papa bi e kan e tin be loke tete tabile koda a gata e jitime e mo pe ti agogo me

Egin boko lo fa. Ko di tatata su pe keyin temi da ti yin mo ngboraye se ri tare ogbon tagi agba bolu ye to je tomato se ni sa agba bolu 2025 2026 o na nfani lati fa koyo dada ami ayo bolu to to bi meta din ogo o lo ni contribution eyan fu ipa agba bolu ti remasters nenu fara han melo mo kan din ni ogbon niyan eyan 29 la pirasi nenu DJ MPF Gẹ́gẹ́ bí ìròyìn yẹn, ó ṣe tó mi lọ́wọ́ àjẹ́ àbalẹ̀ bí ẹ̀mú kọ́lọ́kọ́. Má ní ìgbésùnmọ̀ ẹgbẹ́ ta, mo ti jẹ́ lóní fẹ́rẹ́jógí, mo ti gbé bọ́dì kúrò lápá abẹ yẹn. Eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn, ó dínú ìkọ́ gbábọ́ọ̀lù ọ̀dà 20. Èyí àwọn agbábọ́ọ̀lù tó jẹ́ orí wọn bẹ̀rù, èyí aláàrin ogún ọdún lórílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ wípé wọ́n lọ láǹfààní láti gbá ìdíje wa fún bí. Ìjẹ́lẹ̀ yìí mọ̀ wípé agbábọ́ọ̀lù nígbà kanna ẹ̀yìn fórílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ balógun wa ńgbà kanna ẹ̀yìn Ahmed Musa. Ó ti fáwọn agbábọ́ọ̀lù yẹn, ó ti fún wọn ní mílíọ̀nù méjì náírà. Ó lẹ́yìn bọ́ ẹ, mo mọ̀ pé ẹ lè ṣe kíni yẹn, ẹ lè ṣe kíni yẹn, mo mọ̀ pé ẹ lè bójú wa jẹ, ẹ máa jẹ tínú ẹyin. Ó ní ṣe fẹ́ gbọ́ ìdíje wa fún bí ilé tẹ́ fẹ́ lọ gbá lórílẹ̀-èdè Guinea yìí. Ó lẹ dágun dábọ̀, ẹ rí dájú wípé ẹ wà focus, ẹ dẹ̀ rí wípé ẹ gbógun ilẹ̀ Nàìjíríà ga. Ó ní sódì ọ̀pọ̀, ẹ lọ fi 2 million naira yìí, ẹ lọ máa fi ṣara rede lápá abẹ yẹn. Gẹ́gẹ́ bí Ahmed Musa. Bó ṣe fún àwọn bọ̀bọ́ yẹn, ẹ̀yẹn ní owó yẹn, ẹ má gbàgbé, ẹ jẹ́ ń boko lọ fà sí yín létí. Ó di tàtàtà sí pé ká ẹ̀dá ti yín mọ̀ kó má bàá dàbá mọ̀. Wèé pé ìdíje wa fún bí under 20 championship ni ó wáyé lórílẹ̀-èdè Côte d'Ivoire láàrin ọjọ́ 16. Oṣù ta láǹfààní láti máa bẹnu rẹ̀ yìí sí ọjọ́ 9 oṣù 8 ọdún yìí gangan nìyẹn. Ó jẹ́ jọ́ nìyẹn kò bẹ́jọ́ dé, má ní ìgbé débẹ̀, má ní ìjẹ́ bẹ́ta. Mo ti gbẹ́sẹ̀ gbé bọ́dì kúrò lápá abẹ yẹn, eré gbogbo ẹsẹ̀ tìrìntìrìn, ó dápá bórè. Mo ti lọ sínú ìkọ́ agbábọ́ọ̀lù Golden Eagle èèyàn tí wọ́n ń bẹ lórílẹ̀-èdè China lọ́wọ́ tá a wà ẹ̀ níbi ìdíje ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ kan eléyìí ti ń lọ lágbàbẹ̀ yẹn nìyẹn èèyàn Four Nations.

àwọn látorí ilẹ̀ di ọ̀ṣẹ́ australia australia gẹ́gẹ́ bí nǹkan ṣe lọ wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ wọ́n ní tó bá dìde dé agogo mẹ́sàn-án agogo mẹ́rin oje agogo mẹ́rin ìrọ̀lẹ́ ni ó gẹ́gẹ́gẹ́ làgádá gidi yóò máa gbagbá tágbọ́bìnrin yóò máa wọ̀jà kadì lọ́wọ́ kẹlẹ̀ àgà sí kalẹ̀ tó jẹ́ gbogbo nǹkan yóò kẹ̀dẹ̀ máa mú yẹ́ẹ̀sì ẹ̀yẹ lápá abẹ̀ yẹn wọ́n ní ẹ̀wà gbọ́ ẹ̀yìn ikú agbábọ́ lórílẹ̀‐èdè australia tẹ́ ẹ bẹ̀ lórí láàrin ogún ọdún wọ́n ní tẹ́ ẹ bá pé wá lónìí ẹ lè pé padà nítorí pé tẹ́ ẹ bá lọ gbégẹ̀ sí ẹ máa padà lápàáni o gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ lápá abẹ̀ yẹn má ní ìjẹ́ bẹ́tà má ní ìgbé ẹdẹ́bẹ̀ mo ti fara balẹ̀ gbé ẹdẹ́bẹ̀ lọ́wọ́ kan làgà sí kalẹ̀ ó dẹ pẹ́ pàpà ẹrẹ́ gbogbo ẹsẹ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ ẹ wẹ́sbọ̀ máa ń sùn lé má dẹ̀ lọ rẹpẹ̀tẹ̀ ó yẹ pé àwọn tí ẹdẹ́bẹ̀ já wọn bẹ́ta jẹ́ kán mọ bó ṣe lọ rí wọn bọ̀ jẹ́ kán mọ bó ṣe lọ ń gbòòrò ayé nìyẹn ẹyin tèmi tàtàtà sún pé ẹ dá ti yín mọ̀ ẹyin tèmi tẹ̀ ń bẹ lójú òpó ayélujára mo rí yín lápá ibẹ̀ yẹn mi gbọ́ kò yín ẹ ṣe jẹ́ kó máa lọ fà ẹ̀ẹ́dẹ̀ má rìpọ́ọ̀tì location yín ibi tó bá láǹfààní láti ka yẹn mọ́ ipa ẹgbẹ́ bọ́ọ̀lù tẹ̀ ń bá tò ẹ wá jẹ́ kí wọ́n rí mi wò kí wọ́n rí mi gbọ́ káàkiri tùbútùrò ilé àgbàlá ayé pátápátá porongodo ee bẹjọ de o ee sí wàhálà lápá ẹ o dẹ gbàgbàgbà ẹ jẹ sáré lọ sọdọ ìràwọ ẹgbẹ bọọlù lọwọ ẹgbẹ ẹyẹ wíńgà fún ikọ ẹgbẹ bọọlù super eagles ilé wa nìyẹn mo ń sọ nípa tari tàírù mẹgánà ọmọ yẹn ti gbé bọdì ó dínú ikọ ẹgbẹ bọọlù kan lórílẹèdè algeria orílẹ̀-èdè hungary ó bẹ gangan lọmọ yẹn lọ láǹfààní láti lọ gbé bọ́dì fẹ́ẹ́ kiri lọ́ọ́ máa jẹ́ tinú ẹyin ṣe sẹ̀mẹ́kọ́ ẹ lápá abẹ̀ yẹn ọmọ ọdún méjìdínlógún ẹ̀yẹ 18 years of age ó láǹfààní láti tọwọ́ bọ àdéhùn ọlọ́dún mẹ́ta pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù yẹn ikọ̀ agbábọ́ọ̀lù zalasegri tihi ẹ̀yẹ lórílẹ̀-èdè wòre orílẹ̀-èdè hungary gẹ́gẹ́ bí ìròyìn yẹn ṣe tó mi lọ́wọ́ mo fara balẹ̀ jẹ́yìn tèmi lóní fẹ́rẹ́ ń jogi simply because ọmọ yẹn ti wájẹ́ kó di mímọ̀ ó lọ ń ṣetán láti tàbí elébé ó ní kódà lọ́wọ́ tá a wà yìí ó lẹ́ni tó gẹ sínú ó lọ tàn ó lè kọsẹ̀ nítorí pé òun ti ṣetán o láti gbóúnjẹ fẹgbẹ òun ò sì ní gbàgbé pléètì sápàtàn bó ṣe jẹ nìyẹn ó dẹjẹ sáré mọlẹ wa látọdọ rawọ agbábọọlù ilé wa kan èlé tí ń lo dọlà nínú ikọ agbábọọlù sevilla ẹyẹ lórílẹèdè spain gangan nìyẹn nínú ìdíje la liga domido mo ń sọ nípa tari akọ adams ikọ agbábọọlù sevilla wọn lẹẹgbọ ẹyin ikọ agbábọọlù tẹ ẹ bá fẹ gbé akọ adams tó jẹ atamátàsé wọn lówó tí ẹ lè kó wa táwa lè gbà lọwọ tiyín nítorí pé kì í ṣe kúkúrú kì í ṣèpà wọn lówó tẹ ẹ lè kó wa ó gbọdọ jẹ èlò ó gbọdọ tó mílíọnù lọnà mẹẹẹdógún pọnùn lọnà mẹẹẹdógún euro oje ẹyẹ £50 million £50 million ó lẹlẹ kó wa o kó tó di pa lè yọǹda ẹ kó tilẹ jẹ wípé ikọ agbábọọlù kan nínú ìdíje italia syria ẹyẹ venezia àwọn fẹ gbẹnu sọmọ ológun ńlá làyè wọn náà fẹ kó máa wá lo dọlà lọdọ tiwọn ṣùgbọn lọwọ tá a wà yìí sevilla ti jẹ́ kó di mímọ̀ fọ̀rọ̀ léde wọ́n ní tẹ́ ẹ̀ bá ti ní €50 million ẹ̀yẹ mílíọ̀nù lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún euro wọ́n lẹ má wá o tẹ́ ẹ bá wa a máa lé yín padà lé yín ni o gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣe lọ nípa abàbẹ̀ yẹn nípa ìràwọ̀ agbábọ́ọ̀lù ọmọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n náà 26 years of age nínú ipa agbábọ́ọ̀lù sevilla ó lè mí jẹ́yìn tèmi bẹ́ta ṣé kí n wá boko lọ fà kí n gbé yín débẹ̀ gangan gan agbábọ́ọ̀lù yẹn nísà ìgbábọ́ọ̀lù 2025-2026 ó láǹfààní láti ní àkọsílẹ̀ góò mẹ́wàá pẹ̀lú àmì onírànlọ́wọ́ mẹ́ta 10 goals 3 assists nínú ìdíje la liga ìfarahàn 32 èyẹ 32 lílì la liga la pierasi ó lọ láǹfààní láti ní lápá abẹ yẹn ó ṣe jáde yẹn kò bẹjọ dé ẹjá kú máa lọ sílẹ̀ òkèrè nítorí wíníwíní ojoojọ aláko pọ̀jù ẹyin tèmi mo rí yín lápá abẹ yẹn abdulrasaq agbárẹrẹ abdulaziz mo ti rí ẹ lápá abẹ ẹbí nísàn jẹlábí mi gbọ́kú ẹ ẹyin tèmi ẹ jẹ́ kó túbọ̀ ló fà kí n bá lè máa rí yín lápá abẹ yẹn kí n lè láǹfààní láti máa lù yín lọ́gọ̀ọ́ ẹnu lọ́wọ́ kan làgà sí kalẹ̀ ó dẹ pẹ́ pàpà ẹ já sáré lọ sọ́dọ̀ àwọn awòrè àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin lórí kan kéré simply because láàrin búure tá a bá ń sọ̀rọ̀ nípa ìròyìn eré ìdárayá kì í ṣe bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nìkan ó làwa máa láǹfààní láti máa gbéjẹ̀ sí ẹ mọ̀ pé èrè kò tiẹ̀ ò ní bùdó

ìlú ìlọrin tó rẹwà yìí ní ìkànnì yìí wà tí ò lẹ́lẹ́gbẹ́ ẹ yí síbẹ̀ kẹ́ ẹ jẹ gbádùn rẹ̀. Ẹ díjú yín kẹjà ládùn rẹ̀. Ẹ jẹ́ kó mọ yín lára. Diamond 88.7 FM. Ìkànnì tí ò lẹ́lẹ́gbẹ́.

0: bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bá kàn nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyín lọ́gbẹ́nu.
2: Bàríbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́ Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹlẹ̀ fún un. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tán dín gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín. Bó bá wá di ọjọ́ Saturday, tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ. Níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀. Ohun tó ń lọ láwùjọ wa, wọ́n ti mọ bá wa fojú sunukun. Wo àwọn kókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn. Àtúpalẹ̀ ọ̀bọ̀bá là bókè kókó là bókúta. Bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé, ojú atólé, ojú atoko. Àtúpalẹ̀ ọba ló la dé orí ejigbara ilẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè.

0: Wake up, feel strong, feel free with Ferrobean. Iron for you and me. Ferrobean is a product of Feedsin Healthcare PLC, available in pharmacies nationwide. Ferrobean, the ideal blood builder.
1: You love food, but hate the discomfort that comes after? The indigestion that ruins your mood. Don't let stomach discomfort control your day. Gascol Antacid delivers fast relief you can feel. It neutralizes excess stomach acid quickly, helping you get back to what matters. It's effective, affordable, and easy to find. No stress, just relief. Choose comfort. Choose confidence. Available in pharmacies near you. Gascol Antacid. Fast relief. Full comfort. Gascol is a product of Fitzin Healthcare PLC.
2: Ìjọ àpọ́sẹ́lì ti QCC SC Òkè Ayọ̀ sádòkè DCC Headquarter Ìlọrin fi ìfẹ́ àti lórúkọ Jésù pé gbogbo ọmọ Ọlọ́run àti gbogbo olólùfẹ́ ìrẹsì ọ̀sẹ̀ jíǹde agbára ńlá kan tí a pè ní Aya Grand 2026 pẹ̀lú kókó rẹ̀ tí ó jẹ́ ọ̀rọ̀ tó ń wo onísàn The World That Healed. Ètò yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ ajé ọjọ́ karùn-ún oṣù keje títí di ọjọ́ ẹtì ọjọ́ kẹsàn-án oṣù keje ní dédé aago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ní ọjọ́ Àìkú ọjọ́ kejìlá oṣù keje. Àwọn ni wákàtí méjìlá pẹ̀lú Ọlọ́run pẹ̀lú ọ̀wẹ̀ àti àdúrà. Olùgbàlejò wa ni Pastor MK Ọlọ́run Tọba. Àwọn bàbá wa tí Ọlọ́run yóò máa lò ní àkókò yìí ni bàbá wa Wòlíì Dr. M.O. Àdìo láti ìjọwà CAC Alábùkún fún pẹ̀lú bàbá wa Pastor S.O. Olúkòsì láti ìjọwà CAC Achievers àti bàbá wa Pastor L.A. Bamidele láti ìjọwà CAC Ọlọ́run Ṣògo pẹ̀lú àwọn ìrántí Ọlọ́run mìíràn tí yóò wà níbẹ̀. Yóò sì tún jẹ́ àkókò ìyìn alágbára níbi tí àwọn akọrin yóò ti fi orin gbé orúkọ Jésù ga àti agbára ẹ̀mí mọ́ yóò sì máa sọ̀kalẹ̀. Ẹ má ṣe jẹ́ kí ẹlòmíràn kí ó sọ fún yín nípa rẹ̀ nítorí Ọlọ́run ti pèsè àkókò yìí fún ìgbàlà ọkàn, ìdásílẹ̀, ìwòsàn àti ìṣẹ́gun pátápátá. Ẹ wá pẹ̀lú àwọn ẹbí yín, ọ̀rẹ́ yín àti olólùfẹ́ yín. Aya Grand 2026, Aya Grand 2026, Aya Grand 2026 láti ìgbàlà dé ìgbàlà, láti ògo dé ògo. Ọlọ́run yóò gbé wa dé ilẹ̀ gíga. Jésù ni Olúwa.
3: Jẹ́ kájọ fojú sunukun wo, kájọ foye pé ẹ̀yin ọjọ́ kan.
4: Tọ́ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa, ẹ̀yin náà gbé polówó ọjà yẹn wá kẹ́ gbogbo ara ṣàjẹ́ bíi ṣẹṣẹ fún. Omidan ọ̀gbọ́njà gbé bọ́ọ̀dì ká tẹ̀síwájú ká ní kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ sọ́wọ́ wájú kíni wọ́n wí kíni wọ́n sọ́ dìwọ̀ nínú ìwé ìròyìn Nigeria Tribune tó jáde lójúmọ́ tòní ìròyìn yìí ó mọ̀ tó gbẹnu tán o torí bárà ìlọrin bá rí ohun tó yà wọ́n lẹ́nu ọmọ gbọ́ àgbà kan bó bá ti jára ilé ìsàní ọmọ gbọ́ yìí mọ̀ tó gbẹnu tán o ó ní arábìnrin kan ni wọ́n mọ̀ fẹ̀sùn kàn wípé ṣe ni ó dáná sun àwọn ọmọbìnrin olólùfẹ́ rẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ó dáná sun wọn o ní ìpínlẹ̀ Benue ìṣẹ̀lẹ̀ làlúrí ọ̀tún mìíràn ló mọ̀ wáyé o níjọba ìbílẹ̀ Ukom ní ìpínlẹ̀ Benue lẹ́yìn tí wọ́n ní arábìnrin kan ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mbaye wọ́n mọ̀ fẹ̀sùn kàn o wípé àwọn ọmọbìnrin méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jẹ́ ti olólùfẹ́ rẹ̀ ni ó mọ̀ dáná sun wọn o gẹ́gẹ́ bí olóbó ìròyìn lábẹ́lẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti wí o wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní òwúrọ̀ kùtùkùtù ọjọ́ ajé ní agbègbè kafe ní zaki biam ní ìjọba ìbílẹ̀ Ukom wọ́n ní arábìnrin ọ̀hún ni ó mọ̀ ṣe àbẹ̀wò sí ilégbèé olólùfẹ́ rẹ̀ o tí wọ́n sì fẹ̀sùn kàn wípé nígbà pẹ̀lú èròǹgbà láti wà pẹ̀lú olólùfẹ́ rẹ̀ ṣùgbọ́n o tí wọ́n ní kí arábìnrin ọ̀hún kó máa gba ilé bàbá rẹ̀ lọ wípé kò láǹfààní láti dúró sílé àwọn o pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n ní wọn ò gbọ́ o ní ọ̀gànjọ́ òru ni afurasí ọ̀hún èyí tí wọ́n fẹ̀sùn kàn ló bá mọ̀ ṣáná sí ilé èyí tí àwọn ọmọbìnrin ọ̀hún tí wọ́n wà o níbi tí wọ́n ti ń sùn lọ́wọ́ táwọn ọmọ ọ̀hún tí wọ́n sì farapa yànnàyànnà torí pé iná náà ó mọ̀ dá bátànì sìn lára tí wọ́n sì padà gbẹ́mìí kọ́lọ́hún ó ṣàánú mọ̀ ní àgbá kan ìròyìn tí ó yọ gamboro yìí ó gbomijé lójú abiyamọ torí pé ìrọ̀lẹ́ ayédèpọ̀ Nigeria Tribune ló gbé àgbá kan ìròyìn gbá.
5: Àwọn gómìnà tí wọ́n wà lórí ipò fún sáà lákọ̀ọ́kọ́ wọn first term governors lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìpàdé ìdákọ́ńkọ́ ìpàdé mẹ́jọ àwọn oníròyìn ó wọlé ìpàdé close door meeting ní ìpínlẹ̀ Kebbi ṣe rí ìpàdé yìí ni wọ́n ṣe níjú ilé ìjọba ìpínlẹ̀ Kebbi gẹ́gẹ́ bí àwọn gómìnà yìí ṣe ni àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè yìí tó sì jẹ́ àwọn ọ̀rọ̀ tó ṣe kókó ṣe pàtàkì eléyìí tí ó ń ṣe bẹ́ẹ̀ ṣe jẹ́ ìpèníjà fún ẹgbẹ́ òṣèlú APC làwọn jíròrò lé lórí àwọn gómìnà tí wọ́n wà níbi ìpàdé àwọn láti rí gómìnà ìpínlẹ̀ Kaduna ti Plateau ti Èkìtì ti Delta gómìnà ìpínlẹ̀ Zamfara Kano Jigawa Ebonyi Edo Ondo Kogi Sokoto tó fi mọ́ gómìnà ìpínlẹ̀ Benue àwọn gómìnà mìíràn àtàwọn gómìnà mìíràn tí wọ́n tún wà níkàlẹ̀ níbi ìpàdé àwọn oníwàlọ́ yìí di punch ni mo ti rí láàárọ̀ tó ní.
4: ọ̀dà ọyàmú kan sí
5: ọ̀dà ọ̀dà ọ̀dà mú gẹ́gẹ́ bí àjọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀ṣun ti ṣe jẹ́rìí sí ìṣẹ̀lẹ̀ ikú arákùnrin kan ẹni ọdún dín ní ogún tí mi lẹ́yìn òní ni wọ́n polúkọ rẹ̀ ní agbègbè ìjẹ̀bú ìjẹ̀ṣà àjọ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ wípé àwọn mẹ́ta mìíràn tún farapa tí wọ́n sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn nígbà tí wọ́n tẹnu bọ̀rọ̀ wọ́n ní ìwádìí ó ti fi hàn wípé ìṣẹ̀lẹ̀ yìí ní ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ẹgbẹ́ òkùnkùn ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú accord party àti ẹgbẹ́ òṣèlú apc ti bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀bi irú ara wọn lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ ọ̀hún ẹjẹ́ ń tún mú gẹ́gẹ́ bí àjọ efcc wọ́n ti ní àwọn nǹkan eléyìí tí àwọn rí gbà tó ń lọ bí àìmọye bílíọ̀nù náírà àwọn ti taari rẹ̀ sí iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ wọn ni àwọn nǹkan ọ̀hún eléyìí tí àwọn gbígbà lọ́nà àìtọ́ ọ̀hún òun ló ń lọ bí àwọn bẹ́ẹ̀dì olójú méjì ìyún ohun tó ń lọ bí 500 double bunk bẹ́ẹ̀dì àwọn matirẹ́sìsì tó ń lọ bí 1000 kan àti àwọn bẹ́ẹ̀dì mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó jẹ́ alága fún àjọ efcc ọlá olúkọ̀yẹ̀dẹ̀ òun ni àwọn nǹkan wọ̀nyí làwọn rí gbà lásìkò àkànṣe iṣẹ́ kan tí àwọn ṣe eléyìí tí àwọn ṣe tako ìwà jìbìtì orí ẹ̀rọ ayélujára òun ni àwọn tí wọ́n tarí àwọn nǹkan wọ̀nyí sí iléeṣẹ́ tó rí sí ètò ẹ̀kọ́ kó lè máa jẹ́ àtìlẹyìn lẹ́ka ètò ẹ̀kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ jẹ́ ń tún jọ ọmọ
4: pẹ́ẹ́ sọ ẹ̀ mọ́ ìjọ ọmọ ẹ̀ náà wọ́n sọ rẹ̀ di wẹ́dà
5: èmi
4: ó di ẹ̀sàrẹ́
5: segele wẹrẹ
4: o di wo ninu weroyin vanguard je sare gba fila ati bata ko lese re papapa lori isele xenophobia leyi ti woni o waye ni orilede south africa woni ilejima sofia gbo orilede yi ma ti ko ipako so ni ru ipe leyi tawon eniyan kan pe pe ke ijoba apapo orilede ye ki won gba koso ilese abani soro ni tam si mtn te mo ilese dstv ilejima sofia gbo orilede wa nigeria ni won mo jade si bombo ni ojo isego bi won ti ko ipako so ni ru ipe leyi tawon kan pe ni pe ki orilede yi ko gba koso awon ile ise olokowo lala meje ototo to je ti ile south africa ta mo si mtn ati dstv lojuna ati daju pe awon na won se bebe yato si bebe pelu bi awon mo ile south africa bi won tin se akolo sawon orilede nigeria won ni be ni won bu enu atelu rogbodiyan eyi to lo nile ohun wa parowa si ijoba apapo orilede wa nigeria lati tubo jawe so bi igbiyanju won o lati dabobo emi ati dukia àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tán bẹ lórílẹ̀-èdè wọn gba balance rẹ vangard ló ṣẹ̀rí ẹ láàárọ̀ tó ní
5: omi. ẹ wo wọn ti jára wọ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kan fún ẹ̀sùn wípé wọ́n fi pos gbowó lọ́wọ́ awakọ̀ kan nínú ọgbà police station gẹ́gẹ́ bí alūkkóró fún àjọ ọlọ́pàá bright edafe ṣe jẹ́ kó di mímọ̀ ó ní èyí fi hàn wípé àjọ ọlọ́pàá ò fi ṣeré o bí àwọn bá ń sọ wípé kí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá máa kóra wọn ní ìjánu kí wọ́n sì mú ìwà eléyìí tí yóò gbórílẹ̀-èdè nàìjíríà dé èbúté ògo kí wọ́n mú lọ́kùnkúndùn àwọn òṣìṣẹ́ ọlọ́pàá méjì yìí ni wọ́n ní ìwádìí fi hàn pé wọ́n jẹ̀bi fífi pos gba owó lọ́wọ́ awakọ̀ kan ìyẹn nínú ọgbà police station guardian ló sọ di mímọ̀
6: ìwọ dẹ̀ ló kà ró yẹn
5: èmi kọ mo kà guardian ni guardian ló sọ kí ló dé torí báyìí
4: ìrọ̀ ìbéèrè
5: kò yẹ kó máa lọ bẹ́ẹ̀ ẹja wọlé bàbá
4: ẹgbẹ́ ẹja wọn lọ bábala kejì ètò yìí tá a pèdè abala lámì ìtọ́ ẹyìn lámì ìtọ́ wa ti wà ń kalẹ̀ comrade hussein abdulaziz
5: ọmọ tó ṣe
4: agbó lẹ́nu bíi jatajata ọ̀jọ̀gbọ́n onílàákàyè kó tó di pé àmọ́ gbóhùn lẹ́nu àlejò wa ó mì
5: kí ni lẹ́yìn ìgbà tó fẹ́ mú pàṣẹ mi lẹ̀ mo ń bọ̀

agbègbè ayé ìrọ̀rùn nínú ìlera tó péye ló ń ṣàfihàn pé ẹ̀dárí sẹ̀mí lòun ayé ìdíre ti iléeṣẹ́ Oceanic Fitness and Sport Materials ṣe kó àwọn ojúlówó nǹkan ètò ìlera amárají pépé wọ̀lú ìlọrin fún títà lówó pọ́kú láwọn ojúlówó fitness and sport materials bíi treadmill electronic and manual exercise bike gym ball and glove tó fi mọ́ èyíkéyìí màsẹ́jà tẹ́ ẹ bá fẹ́ tẹ́ ẹ lè lò nírọ̀rùn tó pàtàkì ni wọ́n jẹ́ lára iléeṣẹ́ Oceanic Medicals tí wọ́n ń ta àwọn ohun èlò ìlera àti tàwọn ilé-ìwòsàn bíi surgical products orthopedic products hospital equipment laboratory products tó fi mọ́ èyíkéyìí àwọn ohun èlò ìlera bá a ṣe ń ta àwọn ọjà wa lẹ́yọlẹ́yọ látún tà fáwọn aláràtúntà kò síbikíbi tá a lè deliver àwọn ọjà wa sí káàkiri orílẹ̀-èdè yìí Oceanic Medicals àti Oceanic Fitness and Sport Materials kálẹ̀ kàǹkà sílé gàgàrà tí ń bẹ ní number 244 Taiwo Oke Road after General Roundabout Ìlọrin Kwara State ẹ̀lò ẹ̀lò ta ló ń pè wá 0706080608 Oceanic Medical and Fitness Sport Materials ìlera àwọn aráàlú ló jọ wá lógún.

0: tọ ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó ọjà wa ọjọ́ sì ti lọ omi dán àmọ́ jásáré jólè mọ bóyá lámì tọ alẹ́sàrí bá fojú sùnà kò wó wọn ní ikọ̀ kan nínú ẹgbẹ́ òṣèlú apc nípínlẹ̀ kwara tàbí sí ikọ̀ g15 wọn mọ̀ jáde sí gbangba wálé àwọjáwé akíwọ́wọ́ wọn ní bá a ti ń gba rádì fún ètò ìdìbò tí ó wáyé ní ọdún 2027 wọn ló ṣe ṣe o kí ẹgbẹ́ òṣèlú apc kí wọ́n pàdánù kí wọ́n fìdí rẹmi níbi ètò ìdìbò tó ń bọ̀ látàrí gbọ̀ngbọ̀ngbọ̀n àìgbọ́ra-ẹni-yé tí wọ́n lọ wáyé tó súyọ látara ètò ìdìbò abẹnú ẹgbẹ́ òṣèlú ọ̀hún nípínlẹ̀ yìí ojú wo lẹ́yìn fi wo ti ikọ̀ g15
1: ìròyìn ẹkẹnu gan bọ̀tẹ̀ ọlọ́run ràn wá lọ bá ṣe rí sọ bí ìṣẹ́jú méjì ṣe rí ẹ̀rí pé ọ̀rọ̀ ló máa ń fara wọn tẹ̀tẹ̀ ni àsọyẹ̀ kan pé ti gbàyà bí àmìlà chief of staff tí wọ́n tó ṣẹ̀ láàrin wọn yẹn ó dojú ti orílẹ̀-èdè gangan in dẹ́rù bọ̀ mọ́ lu pé ṣé mo lè rìn lágbàáyé báyìí ṣẹ́pẹ́ òkè tí wọ́n yẹ kọ́ là kọ́kọ́ rú rẹ o ṣẹ́pẹ́ ìjọ ti gbómi lu yìí náà rí bẹ́ẹ̀ kọ́ padà ní pé kò tún rí bẹ́ẹ̀ mọ́ ìlú láti máa rí individual ṣé o máa fowó tó la déédé ìpínlẹ̀ kan máa fi ra àwọ̀ tẹ́lẹ̀ obìnrin ẹgbọ́n mi yé àwọn oríṣiríṣi kan kò sí ìjọba nàìjíríà ó fi hàn wípé èyí torí wọn kálukú òjò ọkọ ya pápá dàda ẹkọ òjò ọkọ ya bàbá rẹ but at some time ẹ máa ń láwọn nǹkan tó kẹ máa ń dà wá pọ òun ló kọ orílẹèdè nàìjíríà mo sọ pé lẹẹkan pé tabaríkà wò ìjọba ti ń bẹ ńbẹ ó yẹ ká ètè mojú kó má bàa dín wọn kù ìdínkù tí mo mí náà ni wípé ṣe rí bàbá president nínú ọrọ yẹn ó dà pé wọn rí i pé politically àwọn ò fẹ ní problem politics and election kò fẹ́ jẹ́ problem wọn because ordinarily tí ẹgbẹ́ mẹ́rin bá ti ní guarantee dáadáa ni èèyàn lè máa treat bàbá yẹn tí ó máa wà sẹ́mi ọmọ mẹ̀kúnnù ọmọ aláìlẹ́ nìkan common person ṣe gbọ́ òun ni pé ká rí ìjọba yìí change tábà fẹ́ change ìjọba kì í ṣe pé àyè ìjọba tán ń ṣe àyè ìbòlẹ̀ àgbẹ̀mí wa kọ́ àyò àwọn tí ń bẹ́ ń bẹ́ kò tí yẹ àwọn fáwọn àmì change táwọn sábà sọ nínú election sáàkù nìyẹn náà tẹ́ bá wá wọ àwọn tí wọ́n ní g15 ọmọ nàìjíríà tó bá tó wò pé ebi ń pa wáyà táwọn professional kan tán máa ń fi èbó yí wa lérí o tí wọn ní economy wa gdp wa ti grow dáadáa kódà foreign reserve wa ti wọ kinní kan àmì máa rí pé ebi ń pa àwọn ọmọ inú ìlú yẹn tẹ́tẹ́ ebi ń pa sójú ẹni tó rọ̀ ń dùn ni ẹni tó fojú pé àwọn ti professional àwọn ti gba tax owó ti pọ̀ ṣé wọ́n lásán ni wọ́n rí wí ni wọ́n rí wí fúnra wọn àmọ́ àtàjọ ìtàlọ́ jẹun lọ́jà àwòrán inú tí ìlú ń rò pé bóyá ń jẹ́ gbòógì ìṣòro wà òun ni àwọn ta ní ń darí ẹ̀kọ́nọ́mì ààrẹ ni ṣẹgbọ́n mi yé tábàkù tábà ti lé rí ẹni tí ń darí ẹ̀kọ́nọ́mì yìí bóyá ó yí padà sí yẹn dáadáa àbárí yẹn gidi fi wọbẹ̀ torí wọ́n ta wà yìí ó tọ́ àwọn arímọ̀sọ́ lẹ́ẹ̀kan sẹ́yìn ìgbàjọba ìmìnira sọ fún wa wọ́n ní minimum wage tí ń bẹ́ ń ta lọ́wọ́ yìí èyí ò lè mí rí ní àrọ́wọ́ tó ní o ẹlòmíràn ń bẹ tó tún mọ nǹkan mi o wọ́n ní kò tọ́ ayánsán má kò tẹ́ra abú àmọ́ wọn àti review rẹ̀ lóòrán àwọn fẹ́ẹ́ ṣe meeting àwọn fẹ́ẹ́ ṣe negotiation ṣé táwọn yẹn bá ṣẹ̀ṣẹ̀ kú tán ni àwọn kẹfọ́ra wọn mọ̀ pé ìyàn ń bẹ nílùú tọ àwọn táwà ẹgbẹ́ tá à ń sọ yìí lógbèwé tá à ń wí ìkẹ́kẹ́ dáwọn ènìyàn ń rí bíi pé after bá ní option mọ́ o nígbà tá a bá sọ yìí kò represent anybody's interest o kò ní ká máa wọlé kò ní ká máa wọlé o àkànṣọ tó wà nílẹ̀ lógo ẹgbẹ́ òní gbogbo yín dé wa mínú wípé ìtẹ́ ń jà sí wọn gan ẹ̀yin nìkan ló yé ìkanu madam sọ́ọ́lù mustapha kámúlẹ̀ ẹ̀kọ́ kan láàrin wọn bàbá olóyè ẹgbẹ́ I understand ìfẹ́sìjọba mo sọ lẹ́kọ̀ọ́ wípé but at the same time tíyàn bá ń rìn lọ wọ́n ní ọ̀rẹ́ bọ̀ ń rìn lọ ọ̀rẹ́ máa fura ìrọ̀lẹ́ ayé la wà nínú ara wa ẹ gbọ́dọ̀ pa sí bíọ́sì òfin ló kù báhùn tó kẹ́ òfin yóò mú èmi àti pásítọ̀ ò kéde kí bóyá àjọṣepọ̀ kankan ní bẹ́ẹ̀ o lílù láàyè wa rọ̀ sílẹ̀ ní ẹmọ fi ń láì kìyàn bó dájá di pé fẹ́ sọ pé yóò fẹ́ mọ̀jọ́ pé bóyá one man show n tí ò mú di one man show tẹ bá gbé tó dá kalẹ̀ pé tó dá ni ẹ ń láì kọ́ sí kí ni kó wá wọ̀ ni madam sọ́ọ́lù mustapha ìyẹn máa pẹ́ ní ẹnájì báyìí tẹ́ fi lè ja kọ́ọ̀sì tó débi tó dé yìí tó ní 2024 gbogbo orú yìí la ní ìdí kẹ bá wa fìlà ká nílé tẹ́mi fi ń kíyà sí ni kí ni ẹ pé ó try ẹgbọ́n mi ní kí ni try ni pé at least a bá ń wọ ẹnu information of the government àtúbọ̀ nínú council tí wọ́n ní 2024 yẹn bó ṣe wà mal of mi táwọn bá pè tó ti bá níyàn kan bẹ́ẹ̀ àwọn èèyàn ti yín tí wọ́n ń tẹ̀lé nígbà náà mọ́ àwọn mọ́sán doctor lórí ẹgbẹ́ ṣé ìdẹ́yìn náà sì pẹ̀lú àwọn èèyàn tó pé tó gbé ṣubú ní 2023 tó gbé yín lulẹ̀ gẹ́sì sọ́ọ́lù mustapha yìí gbogbo yìí ṣé mo kàn ṣe fi ń bára yín ṣe yí ṣá ní tó gbé ṣubú ni pé àjọṣepọ̀ human relation pẹ̀lú àwọn aráàlú lẹ̀ ní kẹ̀kẹ́ pẹ̀ ṣiṣẹ́ egbo mi mo won sise ka compare kwa sin 1999 ba ti olori egbe se oro yen po ju ba se le so lo ba se ra so mo yi na ni pe ko mi pe boya ati governor oni bi tun wa se to ku de ka to si aye ni o gba lati so pupo ara da so yi na then ko tun wa sa buru bi kin o bere fun tin je eto yan amara ilu kini pin temi ati yin be gangan
0: ora e ja sojo opo le fun amara le
2: hello Oni quit so when I salute comrade on issue of Wajami Amila, one of my first concern is that these people should not pie this man in order to silence the secrets behind all this. Oni Wugbonton Shele Labe Shijaba Tinubu yi ko tono rara. Oni how would someone be running agency in any federal capital secretariat and the agency is working directly for president's office financial intervention one also included in our country only also included in our country budget that passed through senate and yon sha bebe lo ogun die oloye fadi pe abolami lati yakuba
0: era be ba ti pe wole e ba ja soro ko ba kun pe ko be ti re
2: boda igba ta ba tun reti pe mi oni good morning oni amebu presenter oni lori issue yen pa ayedere ile ise yi oni I do not think that relevant agencies have to wait for presidential order before doing the needful. Only I also think that 30 days is too much for the investigation. Only after all, the people involved are not faceless. Only all stakeholders pe o ye ki won step aside lati je ki iwadi yen ko le tete mu yes engineer Abdullah Kim Hussein Akewukewuye lati agbaji
0: hello e seun fun iwoye ti yin
2: na oju opo yi nge ni o awa ko o oda awon ni sakoyin amurita la lati aloye won ni awon ki wa ni ile agbara nbi won ni in fact anything is happening in Abuja if this case is a true one, government need to suspend Gbajabi Amila to bajo oto for them to investigate the case. One, Mr. Deni Adeyemi is also need to confirm that the SEC fee can for now. One, government need to stop releasing those people that repentant and repentant in Kenya. One, dekun did our pardon. Moa ujowa God bless Nigeria. Na saka oni yomurita la lati alori. 0916555655. Ah, I told you.
0: Hey, boya wala joko le.
2: Era ko
0: em
2: em ofia
0: te jise so sia
2: 0916555685 Hey. Hey, la podo
0: si be o ba wa ke si engineer kan ba woju opo yi ara o ja mo mu message
2: lo sori WhatsApp number wa lo fi atejise yin ki e lo fi ranse na pade yin bi oju opo yin o ba mu
0: bi o ba mu yes 0916556864 WhatsApp line le share one ebo binu eyan ara le pe oju opo yen lo ja ide la aro toni
2: oda won ni e ka aro latodo sheriff won ni god bless diamond oda eh afikun tin won ni 0916556952 hello
0: omi na ogo ja fi oju opo le la aro toni bi o ti lohun o se lo se laaro yi
2: won ni e ka aro oloto ati alejo won ni the agency was actually created when I was functioning well lasiko buhari money and was made dormant because Ahmed Tinubu created his own hence cause the reason why the agency have all it needs to carry out all the atrocities aru ekundayo
0: se itan so se won le ri fun
2: to mo se nwoju lameto
0: se bo ko won
1: be la ni bi ti oro en ti jade wa ga e ri pe igba to ra pe igba tan mu we yen lo si lu kan fun introduction ni won je ka mo wi pe
2: okay.
3: Hello.
1: ibe ni alarm yen ti wa pe kini yen pe nkan meji ni se pe ke bi teni yen so ke boya ke tin se tele a le gbara le fara ti ko wa be lo to but pe keji to deun ite esun to wa nbi oro yi kini le se yen wa ko si ko ni issue but esun pe won gbowo won gbowo won lawun o ta fun mi lawun o ta fun mi gan ni issue so e gba another support yi pe ki won je ki won step aside awon mejeji to ti ye ka se ma ti enikan mo le ko ma fe enikan le ka ko relieve our image of their office na won jo wa deserve the same treatment pending ta fi ru to nu oro yen ta ba se be is a plus for the government but won ba se election dey ta o won wa le ma doke lodo won olohun a mo pe diamond to bi ju be lo awon ti sin be yan ti gbo to ye ka gbo so olohun ni dara
0: ara ja wo mo lo fun taro to ni ile ti mo ba tin dupe pataki lowo oba lawura bi to ba se to taro to ni be la dupe o lowo alejo wa comrade Hussein Abdulaziz
2: omo tosho
0: amo ri ba o
1: gbara
0: olohun ni la wo ti bo se nwa ni de si bo ba de ago mewa laaro ni la nfan lati pade omi da tin da gbenegbene lori odo omi for short lori eto ta ko ni
2: e ba wa da si
0: nko ni se wa awa la mo gbe to da se ko wa nipa laanu wa o
2: ati awa ti won yo sha nu
0: fun olare waju oye wole lo ko ti mi
2: oda omi don olayinka ajani ajibade lemi nje o de la gomewa. Bye for now.

0: The sounds, the vibes, good talking, conversations. You can have it all at Diamond 88.7 FM, Ilori. Diamond 88.7 FM, we've got you.
1: Sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́jà bákan nínú.
2: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
1: Ètò eré ìdárayá.
3: Àwọn tí Ronaldo ní ìsìnì yẹn, àwọn tí Lionel Messi náà ń bẹ́ẹ̀.
1: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
3: Akinyin o.
4: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́nu.
3: Bàríbà.
4: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
5: Lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa, látún ràn wá létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì, àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ, táwọ̀ wọ́n sì kájúlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ Ajé Monday sí ọjọ́ Ẹtì Friday. Bẹ̀rẹ̀ láti déédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 Ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé, ọ̀dọ́, àgbà, tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí, àjọ gbọ́ni.

0: lomu to ti se augmentation
1: o ile o si le fun omo lomu tori pe a ko a fowo kan
0: a kwero ja kuro
1: kuro sugbon inira na abi e le wa nbe tori pe ati ko eru to ma fun space to ye ki milk ma duro si po to si le fun omo lomu
0: o da na sala wale e se adupe alaye yen oye bi oluko ni yin class e je ka wa lo si odi pe okay ka wa so pe ninu idile awa o ti e wa mo n to n se wonu idile wa idile o really won se findings lati mo what kind of sickness or diseases ni o rampant ninu family yi bawo le yan se le se wa di tara ti e lati mo pe nja ni kini ninu idile wa ki la ma ti e ni ki la nsin ninu idile wa earthwise nje bawo le yan se le se lai se wipe is there something that is known to the family that won ti e focus siri
1: all right e se olotu loto amun nkan ta ki mo ko wa ninu idile ta ma eventually find out ba la de yan find out o simple awon ajeko ta ma so die yen obi e na lo tin bere ati ni o pe for instance ati ni obirin to ba ti to n bi mo abi o ti balaga to pe ko ma lo periodically fun pap smear a ko fe fi screen ni sugbo ta ba ri po wa nbe te mo pe ati notice kan be yen a le ma mo kan to pa ya e iya e kan le ma ni o de le pe iya ni pe ko lo pa ko pa mama baba mama e ami mama mama e to n gan omo sugbo ati notice pe ohun ti ni bayi ati fi artificial index case ibe lati ma bere nkan ta wa le se ni pe a wa fi ohun se point of contact fun awon egbo obirin awon aburu e obirin
0: okay
1: e pe ati be si network be yen a wa so fun awon yen na pe e lo se the same test
0: to ge mi ni o okay mi
1: ti ni e je ka se ayewo ta won na ba wa ni ti gbo won ni o le ma je pe iya lo ti pe iya lo fun won o de le je be sugbon a sha ti ati take note awon na wa gbe the same igbese je ka treat e je ka treat e se won pe ati block e jade danu mi then having so far you know we can lo fun regular check up
0: okay
1: only the regular check up en to lo fun check up si ton ri pe sugar e lo soke the same on ti bere si treated die ni ifupa e lo soke on ti bere si treated die ni o na be mo pe a ma so form e pe to nigba kan o no so pe mo ni kini bayi o mo mo pe wo le ma ni o lagbara olohun sugbon gbe igbese bye iwo na lo ma se ayo bye ibi ta tin ri ta tin trace e ni ibi ta tin isolate o na nigba be a ma se kini kan ni epidemiology a ma pe ni contact tracing pe okay ati really je ka link e lo sile ta ba link e lo seyin ka link e lo si waju so no la on the same approach no don lo ni awon robele so abari nu ta ba tele trace si history awon iya seyin at least lati bi ta ti mo to je index case lati bere yi awa ma trace lo waju pe omo ti ti e o at omo ti omo ti e na ma bi o gudo ma se so obirin ta ba ri nsin to bi mo nsin omo ta obirin to ti bi mo ta trace da ri pe o ni history of HPV to ti ni cervical to ti ni kini aisan to virus to fa cervical cancer to mo ti e na ba ti to time for instance nsin ati e ti ni vaccine fun cervical cancer HPV vaccine ti wa so to mo e ba ti ko bi odun mesan wa ni ko gba vaccine yen ki la fe ti that fun vaccine ko le dena aisan cervical cancer che pa ti block e jo be so mo ba ti gba vaccine to not ba ti to age to check e to ri pe ko ni cervical cancer bi ri aisan to kokoro to fa cervical cancer ati block e ni idile e patapata ni e ara igbese ni e de ti le so ojo waju na bia o le ni vaccine abaye ogun kan to ma lo to pe o ma stop diabetes lowo kan a stop high blood pressure lowo kan de pe ko di ma sele nu iran mo o si le sele lojo kan the same thing for others so to iri ni e
0: I lati bi ojo ri melo I from what age range ni anything yes le bere si ni se ayewo ka gba pe ati wa dictate ti okay this is a particular thing to man sele nu family wa for ni inu ringun ni ti wa from what age la podo ti bere si ni se ayewo e lati fi de na ojo waju ti wa
1: usually it depend lori iru aisan to wa at stake for instance most cervical cancer HPV now usually we start screening women albino tony for HPV from reproductive age to bat were sexually active or to bat were maturity from 18 and above ni by any screening for HPV bere so omo to bat the 18 and above or obirin to bat were sexually active even as much as a man believe a man so pe ko se anybody to ye ko sexually active ti di gba to ba ti lo le oko ṣùgbọ́n a mọ̀ pé àwọn kan wà tó wà sexually active from age of 16-17-18 so ẹni ta bá ti mọ̀ pé ó ti wà sexually active bí ara ìmọ̀ràn ta lè fún ni pé ó tètè lọ ṣe àyẹ̀wò cervical cancer ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn ìfúnpá gíga most times ìfúnpá gíga kò fi bẹ́ẹ̀ manifest láàrin ọmọdé ó dìgbà tẹni ẹ bá ti ń súnmọ́ late 30s to 40s and above ṣùgbọ́n kò wá out of place pé kẹ́ni ẹ máa lọ fún routine check-up tàbí máa sọ fún routine check-up ara nǹkan tó máa ṣe ní routine check-up náà ni pé wọ́n wo ìfúnpá ẹ̀ wọ́n bá dẹ̀ notice pé ó fẹ́ máa lọ sókè wọ́n á mọ fúlàmọ̀ràn àti oògùn tó bá nídògùn ìmí gan nídògùn adjustment oúnjẹ lásán àti exercise ló máa gbé lọlẹ̀ má jẹyọ̀ mọ́ momi dáadáa sùn dáadáa ṣeré ìdárayá díẹ̀ ó bá tán ìfúnpá tún lọ nìyẹn so ó tó bá yín lọ fún health normal routine screening ibẹ̀ náà ló ti máa ń detect most of these conditions ó láti máa sọ pé káwọn èèyàn máa lọ fún routine health check tó bá ti ń ṣe wọn a rí tó bá dẹ̀ ti rí náà ló máa ti bẹ̀rẹ̀ sí fún wọn ní ìmọ̀ràn àti treatment tó péye tó dẹ̀ máa dènà ẹ̀.
0: Ọ̀dà Anasawale mo mọ̀ pé a ní ìbéèrè lọ́dọ̀ àwọn ará ilé ẹ dákun ẹ̀ fún wa ní ìṣẹ́jú bíi mélòó kan ká fi gba ìpè àti ìbéèrè àwọn ará ilé wọlé. Ẹ ṣe àdúpẹ́. Nọ́sọ̀láwálé Ajayi ni àlejò wa lórí ètò yìí eléyìí tí wọ́n bá wa yànnà náà nípa àwọn àìsàn tí a gbọ́dọ̀ fiyèsí nínú ẹbí wa. Ọ̀pọ̀lọpọ̀ àìní àkàyé àti àkàkún ló sábà máa ń ṣekú pa wá. Ǹjẹ́ mọ nǹkan tó ń bá wọn fi ranú ẹbí? Àìsàn tí dáàdì ní lọ́wọ́lọ́wọ́ yẹn ǹjẹ́ yìí náà mọ̀ pé ó yẹ kẹ́ máa ṣàyẹ̀wò àìsàn yẹn lóòrèkóòrè nígbà tí bàbá ti ní? Àìsàn tí màmá ní yẹn ǹjẹ́ yìí náà lérò pé ó yẹ kẹ́ máa ṣàyẹ̀wò lóòrèkóòrè nígbà tí màmá ti ní? Bẹ́ẹ̀ gbọ́n bá ní àìsàn kan ó yẹ káwọn àbúrò náà fiyè sí pé àìsàn tẹ́gbọ́n wá ní ẹjẹ́ káwa náà máa ṣàyẹ̀wò tiwa ká má bàa ní torí pé irú àwọn àìsàn báyìí la máa ń pè ní àìsàn inú ẹbí àti ọ̀nà tá a lè gbà láti fi rí wípé à ń mórí bọ́ a ṣẹ̀ ń ṣe ìtọ́jú ọjọ́ iwájú wa. Mo máa ń sọ pé mo fẹ́ dogun mo fẹ́ dọgbọ̀n bàlàáfíà bá wà ni àti wípé wo mi ilé ni ọlọ́run má jẹ́ ọlọ́run má jẹ́ àwọn tó ń ṣẹlẹ̀ sí yẹn ń kírun o wọ́n dẹ̀ ń lọ ṣọ́ọ̀ṣì wọ́n dẹ̀ mọ ọlọ́run ká gbé ìgbésẹ̀ wọ́n ní fọlọ́run ṣọ̀kan kò gbọ́dọ̀ fi okun ọ̀gẹ̀dẹ̀ kó máa fi gàn pẹ́ o fẹ́ fo títì ọlọ́run ń ṣọ ẹ o sì wọ̀ tún o wò sì bóyá mọ́tò ń bọ̀ o díjú o ń fo títì ọlọ́run wà pẹ̀lú ẹ ọlọ́run wà pẹ̀lú ẹ lóòótọ́ o. Ó dẹ̀ jẹ́ ká sáré ṣe bẹ́ẹ̀ ká lọ sẹ́ka ìpolówó ọjà tá bá padà dé a máa tẹ̀síwájú lórí ètò ẹ̀ bá wa dá sí agbọ́n tí ẹ̀ka ètò ìlera Omidan Ọláyinka Ajani Ajíbádé lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí à ń padà bọ̀.
2: Wait before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ṣáájú ẹ̀gbọ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Àwọn òṣìṣẹ́ aláàbò ti ń súnmọ́ àwọn ajínigbé tí wọ́n kó àwọn akẹ́kọ̀ọ́ nígbèkùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Adéníyí Adéyẹmí padà kọ́rọ̀ rẹ̀ jẹ lórí ẹ̀sùn tó fi kan Gbàjàbí Àmílà. Òṣìṣẹ́ ọmọlẹ̀ ké sí ìjọba ilẹ̀ Nàìjíríà kó gbẹ́sẹ̀ lé eré àrùnṣẹ́ South Africa ní Nàìjíríà láti san ogbà má bínú fáwọn ṣẹ̀ṣẹ̀ kọlù fún ilẹ̀ South Africa. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá fi páńpẹ́ òfin gbé àfúrásì mẹ́ta lórí ẹ̀sùn wípé wọ́n já òkú ẹ̀mí olùkọ́ kan ní ìpínlẹ̀ Kogi. Ní ilé òkèrè wọn kó àwọn òṣìṣẹ́ aláàbò lédè nílẹ̀ Tanzania láti dẹ́kun tó yẹ ṣe fẹ̀rùnú hàn lórí ọ̀rọ̀ ìjọba tiwantiwa. Ikọ̀ àgbà basketball ti The Tigers ti ilẹ̀ Nàìjíríà fi agbaran ilẹ̀ Benin wọn wọ ìpele tó kàn nínú ìdíje Afrobasket. Ẹ̀ka san akéwà pé a kú ọ̀wọ́ lẹ́nuṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti Kànyìndé Amọ́lẹ̀ ti 8.7 tó wà nílọ́rin ní ìpínlẹ̀ Kwara Taiwo Adéyẹmí lórí yẹn. Ká sọ fún yín pé ẹlẹgbẹ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net ẹ wò wọn YouTube wa ní Diamond 887 FM. Kí ni nọ́mbọ̀ lẹ́yìn sí mìíràn pẹ̀ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Wá ẹ wá sí amòkú ti wùwà ìbàjẹ́ amòkú ti jíwó ìlú ṣùgbọ́n ọmọ olúwa náà ni kódà ẹ̀sìn kan náà látijọ́ ń ṣe. Ẹ wo
2: jẹ́ ká bọ́ láṣìírí jẹ́ ká gbójú ń bẹ̀
1: àṣírí ẹ̀ kò gbọ́dọ̀ tún lójú ewé.
2: Ẹdùn o ẹ jẹ́ aronú jinlẹ̀ o ṣé ẹ mọ̀ pé èrè ìwà àbàjẹ́ àti ìpinnu òdì kó mọ aráalé ẹlẹ́yàmẹ̀yà tàbí ojú ṣáájú. Ẹ jẹ́ a béèrè fún àkóyawọ́ fún àwùjọ àti orílẹ̀-èdè tó dáa. Tó o bá rí nǹkan tí o bójú mu fi tú àwọn aláṣẹ tó tọ́ létí.
3: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti Ìkànnì Diamond 88.7 Ìlọrin.
4: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti ilé-iṣẹ́ Diamond FM.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rè ní ẹ̀kúnrẹ́rẹ́. Àwọn òṣìṣẹ́ aláàbò ti fi dá àwọn iṣẹ́ aláàbò ti dá àwọn igun tó wà nídi ìṣẹ̀lẹ̀ kíkó àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nígbèkùn níjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ìgbìyànjú wọn láti rí pé wọ́n fi páńpẹ́ òfin gbé àwọn tó ṣe àtìlẹ́yìn fún àwọn ajínigbé ọ̀hún káàkiri tìbútòrò ilẹ̀ yìí. Orísun ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ wípé lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ ni àwọn òṣìṣẹ́ aláàbò àjọ DSS ti gbégbèsè akin láti rí pé wọ́n finá mọ́ àwọn tó ṣe àtìlẹ́yìn fún àwọn ajínigbé ọ̀hún. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì òní àwọn òṣìṣẹ́ aláàbò ti di gbogbo ọ̀nà tí àwọn ajínigbé ọ̀hún lè sá kúrò nínú gbogbo ọba tó ń farapamọ́ sí. Olórí ẹ̀ṣọ́ ológun rẹ̀ nílẹ̀ yìí Lieutenant General Wadi Shuaibu ti fi bóyá hàn wípé láìpẹ́ láì jìnà àwọn ológun yóò tu okùn lọ́rùn àwọn èèyàn ọ̀hún kúrò ní ìgbèkùn àwọn ajínigbé. Nínú ìròyìn mìíràn Adéníyí Adéyẹmí tó pera rẹ̀ ní adarí àgbà iléeṣẹ́ ìjọba kan níléeṣẹ́ ààrẹ ilẹ̀ yìí tó ń dá sí ìpolongo ọjà ní ilé òkèrè ti ṣàlàyé wípé òun lè fìdí ẹ̀ múlẹ̀ kí fún Gbàbí Àmílà lọ́wọ́ sí ìyànsípò rẹ̀. Nígbà tó sọ̀rọ̀ lórí ètò kan ní àná ọjọ́ Ìṣẹ́gun Adéyẹmí ṣàlàyé pé Gbàbí Àmílà ó ní òun fojú gan ni àmọ́ òun bá sọ̀rọ̀ láti ọwọ́ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ òun tó jẹ́ olóògbé Dọlábọ̀ Tanímọ̀lá. Ó sì ké sí ààrẹ Bọ́lá Tinubu ká fi ìgbìmọ̀ kan léde láti fìdí ọ̀rọ̀ àti àṣírí tó wà nídìí ẹ̀sùn náà hàn. Adéyẹmí ṣàlàyé wípé òun ní àwọn ìwé ìrọwọ́ láti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ òun ni wọ́n yàn sí ipò ọ̀hún. Ó ṣàlàyé pé òun ṣetán láti farahàn sílẹ̀ fún àjọ DSS àti àwọn iléeṣẹ́ ọlọ́pàá fún ìwádìí. Ó fún òun lóde Gbàbí Àmílà ti fi ẹ̀sùn kan wípé òun ṣetán láti pe ẹjọ́ ìtàbùkù ẹnìkan tó sì gba bílíọ̀nù mẹ́wàá náírà. Wáyé o alága àjọ ìjọba lẹ́yẹ tó ń fúngun mọ́ àwọn tó ṣòwò lu mọ́kùmọ́kù EFCC ola olukoye de ti yonda awon eru kan to dinde ni egberun kan atabo ti won gba lowo awon awdaran fun le sakole yi ton le si eto eko fun iranwo awon le eko kakere tibotoro le yi ara awon eru ohun oni awon igi isun ti bedi ati awon bedi pelu awon nkan miran to jo nda re fun minister nile yi fun eto eko omowe tuji alausa nilu abuja olukoyede saraye pe awon eru ohun oni ajo scc gba nigba ti won dekun awon eyan ton lojibiti lojo pare ojo ara lodun 2024 ege bo se wi o tenumo pe yonda awon eru ohun oje apole yi lati ri pe awon dukia ta won gba lowo awon eyan to kojo lona ti o bofin mu oni won fin seranwo fun eto eko lorilede yi gomina teleri ni ipinle edo adams o se omo le se apole yi ko di pe ere south africa ni nigeria oni won fi san owo gba ma binu fun awon mole ton se kolu si nile south africa o se omo le lo pe ipo won loro kan to dede ato minister le south africa to salaye ipele nigeria oni awon mole yi won ni gba owo gba ma binu bo se padanu okowo ati dukia nigba ti won se kolu si won o tesiwaju ipele nigeria oni ko di pe awon ere le south africa ni nigeria oni won pin fun awon mole yi toro kan o tesiwaju ipe ere ohun ni to ba je ti awon south africa bi lifko pamo si ibtc kan si di pe won gbese le lati fun awon le nigeria tan joyi so won tun ba duki awon je ni o gba ma binu latari kolu ti won se fun won wayo ajiya asiya erufa to je iyawo gomina teleri ni ipinle kaduna nasi erufa tira webe si are bola tinubu lati ri pe oko re won gba onidiro re ni ibamu lori nkan ti awa re ka bo se nkoju ipejo nigba to soro ni ana ogosegun asiya ran are leti pe mo lebi re lo se atileyin fun ipolongo are o tesiwaju wipe erufa lo lo kakere tibotoro ipinle kaduna lati ri pe are jawe olubode o wa kesi are tinubu ko da si oro hun ko si di pe won bowo fun eto erufa ni ibamu pelu ofin lorilede yi o tenumo wipe ohun o kesi are ko jawo

0: lórí ẹjọ́ ọ̀hún àmọ́ kan jẹ́ kí ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ bóyá ẹrùfẹ́ jẹ̀bi àwọn ẹ̀sùn tó ń fi kàn pọ́ndúró rẹ̀ ní ìbámu pẹ̀lú ìlànà òfin lórílẹ̀‐èdè yìí. Ní ìpínlẹ̀ ọ̀sùn adarí àjọ ìjọba ilẹ̀ yìí tó wà nídìí ìtanijí ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀sùn NOA tẹ́kẹ̀ sí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀sùn kan máa san àsùn péye kan sì gba àlàáfíà láàyè ṣáájú ètò ìdìbò gómìnà tí ó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tó ṣe àbẹ̀wò sí ààfin olówù ti kúta ọba àdẹkùnlé Oyèlúdé Mákàmá ní ọjọ́ ìṣẹ́gun. Adarí àjọ NOA hún ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀sùn Adébíyí Adéfarasin Stephen ṣàlàyé pé àwọn balaye wọ́n gbèwé sí akin pàápàá jùlọ láti jẹ́ kí àwọn èèyàn máa kópa nínú ètò ìdìbò. Ọbalayé ọ̀hún wà gbósùbà rabadẹ fún àjọ NOA fún ìfarajìn rẹ̀ fún ọ̀tọ̀ lórílẹ̀ yìí pàápàá jùlọ ó tún jẹ́jẹ́ wípé ìjọba Kuta òní yóò ṣèrànwọ́ fún ètò ìdìbò ọ̀hún kò lè ní ìrànwọ́ rẹsẹ̀. Wà tẹ̀síwájú pé àkọọ́lẹ̀ yìí kó pín amówó fún àjọ NOA láti tanijí fún àwọn ọmọ rẹ̀ pàápàá jùlọ ní ìbámu pẹ̀lú ìlànà ètò ìdìbò. Ní ìpínlẹ̀ Kogi iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka pẹ̀pẹ̀ yìí kan kò fi gbé àwọn afurasí mẹ́ta yìí pé wọ́n lọ́wọ́ ní wọ́n ṣe já okùn ẹ̀mí Mariam Usman tó jẹ́ olùkọ́ nílé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ Brains Mind tó wà ní ìjọba àbílẹ̀ Ọ̀làmàbòrò ní ìpínlẹ̀ Kogi. Alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi ASP Oyisa Afusa ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí tí wọ́n ṣe ni pé olóògbé ọ̀hún ó ní wọ́n ṣe ìkọlù sí láti ọwọ́ Abdullahi Isiaka Ramatu Isiaka Eléjò àti Ojonojima Mary lẹ́yìn ìgbà tó jásẹ̀ríà fún akẹ́kọ̀ọ́ ọmọ ọdún mọ́kànlá kan tí wọ́n gbàràgbèrè fáyé ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹfà lẹ́yìn ìgbà tí ó ń gba ìtọ́jú tó ti gbàgbèrè fáyé látàrí ìkọlù ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn afurasí ọ̀hún wọ́n fojú wọn balẹ̀-ẹjọ́ lórí ẹ̀sùn ìpànìyàn. Kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ yìí ẹ̀ka ti ìpínlẹ̀ Kogi Nasiru Kankarofi fìdí ẹ̀ múlẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ó ní yóò fi àyè gba ìrìnàjò pàápàá jùlọ káwọn èèyàn máa yanjú ìfáǹfà wọn níbàámu pẹ̀lú òfin. Ìròyìn ẹ̀kúnrẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti Kànì Diamond 8.7 tó wà ní Ìlọrin ní ìpínlẹ̀ Kwara lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí a lọ sí ilẹ̀ òkèrè níbi tí wọ́n kó lè dàṣà láàbò láti dẹ́kun ìfẹ̀hónúhàn tó fẹ́ wáyé nílẹ̀ Tanzania lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹkù ìkàlẹ̀.
1: Ẹ darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́rẹ̀ Facebook ìdàkùn abẹ́yẹfò Twitter àti Instagram lórí Diamond 887 FM. Diamond FM, shining supreme.
0: Ẹ̀ka bọ́ padà ìròyìn ẹ̀kúnrẹ́ ni amúwáṣe tí gbọ̀nyìn láti Kànì Diamond 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara. Ìrònú tẹ̀síwájú ní ilé òkèrè àwọn òṣìṣẹ́ aláàbọ̀ wọn ti kún wọn léde ní Dar es Salaam ilẹ̀ Tanzania ní àná ọjọ́ ìṣẹ́gun láti dẹ́kun àwọn èèyàn tó fẹ́ ṣe fẹ̀hónú hàn tí wọ́n pè wípé kán ṣe àtúntò sí ìlànà òṣèlú ilé ọ̀hún kán sì tu okùn lọ́rùn ìdàrẹ́ gbèsèlú alátakò tó ń du lísù. Ìfẹ̀hónú ọ̀hún oní yóò wáyé bóyá ṣe àyájọ́ ṣíṣe ìdásílẹ̀ gbèsèlú tó ń ṣèjọba ní ilẹ̀ ọ̀hún. Wọ́n kó léde àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti àwọn ọmọ ológun káàkiri tìbútòrò olúùlú ilẹ̀ ọ̀hún. Mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ Tanzania Petrobas Kentambi ṣàpè ìjọba oníṣetán láti kó dáàbò bo àwọn aráàlú. Síbẹ̀ ní ilé òkèrè akọ̀wé àgbà fún ìgbìmọ̀ tó ní fún ìgbàṣepọ̀ orílẹ̀-èdè tó wà ní agbègbè Gulf Jassem Muhammed Abudawi ti bu ẹnu àtẹ́ lu ìkọlù tọ́nà léde látọwọ́ ilẹ̀ Iran sí Bahrain àti ilẹ̀ Kuwaiti. Ó ṣàlàyé pé ìkọlù ọ̀hún ó ní ó tako òmìnira ilẹ̀ méjèèjì. Àtẹ̀jáde kan tó léde Abudawi ṣàlàyé wípé ìkọlù ọ̀hún ó ní ó lè ṣe àkóbá fún àìtó ààbò àti àlàáfíà àwọn orílẹ̀-èdè tọ́rọ̀ kan pàápàá jùlọ ó tako ìlànà àgbáyé. Ó ṣe àfikún rẹ̀ pé ìkọlù ọ̀hún ó ní ilẹ̀ Iran lò láti dá ìkàyàsókè sílẹ̀ ní agbègbè ọ̀hún pàápàá jùlọ lórí ìgbésẹ̀ láti gbógun tó ń lọ lọ́wọ́ ní agbègbè ọ̀hún.

말이래. àwọn èèmọ ọkùnrin atọmọbìnrin léńjẹléńjẹ tí wọn tó márùn dẹni ọgọjì ni wọn ti ń gbáradì nínú ìdíje ti ilẹ nàìjíríà àti àjọ tó ń ṣe tẹbù tẹníìsì ṣe àgbékalẹ rẹ mo ṣe ń gbáradì fún àwọn ìdíje àgbẹmẹta ọtọ tí ó wáyé ní ilẹ ghana àti ilẹ guinea nínú oṣù tá a wà yìí wọn ń gbáradì nígbà àwọn tó wà fásitì bangkok ìdíje ọhún ó ní àwọn ọkùnrin àti obìnrin tọjọ ni wọn wà láàrin ọdún mẹsànán sí ọdún mọkàndínlógún fún gbáradì fún àwọn ìdíje ọhún tí ó wáyé ikọ ọhún ó ní olùkọni dọtun ọmọnìyí àtàwọn èèyàn ṣe gbáradì fún wọn ààrẹ àpapọ fún àjọ tó ń ṣe tẹbù tẹníìsì nílẹ yìí adẹsọjì tayo mọṣúbà ara bá dẹ fún fásitì bangkok pàápàá jùlọ ṣe alákalẹ àti àgbékalẹ bùbá fún wọn láti ṣe ìgbáradì ó tẹsíwájú ó sì ṣàlàyé àmúlẹkùn ṣìtàn fàkọyọ lùgbẹ tó ń tẹkọ pa ọhún gíwá fásitì ọhún ọjọgbọn àfọlárìn ọjọwọlé fìdí ẹ múlẹkùn ṣìtàn ṣàlàyé fúnra sókè ìdárayá àwọn ọdọ lórílẹèdè yìí tó lẹẹkan sí ẹgbẹ àwọn kókó náà a kà fún yín pé àwọn òṣìṣẹ aláàbò ó ti ń súnmọ àwọn ajínigbé tó kọ akẹkọọ nígbèkùn ní ìpínlẹ ọyọ àtúkà fún yín pé adéyìn adéyẹmí kọ́ rẹ̀ jẹ́ sọfikan gàbíà mílà lórí ṣíṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ìjọba kan a sọ fún yín pé òṣìṣẹ́ ọmọlẹ̀ kíjọba nàìjíríà kan gbẹ́sẹ̀ lé èrè ní south africa nílẹ̀ yìí láì fún amọ̀lẹ̀ ṣíṣe kọlù sí ní south africa ní owó gbà má bínú ní ìpínlẹ̀ kogi pàápàá fúngbà àwọn afurasí mẹ́ta lórí ẹ̀sùn wípé wọ́n já okùn ẹ̀mí olùkọ́ kan ní ilé òkèrè akáásí etí ìgbọ̀yìn wípé wọ́n kéde àwọn òṣìṣẹ́ aláàbò ní olúùlú ilẹ̀ tanzania lákòótán aka fún yín wípé ikọ̀ agbá básíkẹ́bọ̀ọ̀ àwọn ọkùnrin the tigers ilẹ̀ yìí tọ́jú ọrùn kò tí tó ọdún méjìdínlógún gbẹ̀wúrò sí ojú ilẹ̀ benin nínú ìdíje afrobasket tó ń lọ lọ́wọ́ ó ní krista higgins tó jẹ́ ọmọ ilẹ̀ hollande tó jẹ́ ọjímì ìmọ̀ lórí ẹ̀rọ ìṣirò àti àwọn tó ń lọ ojú òfurufú ṣe àwárí saturn ring àti òṣùpá ó sì dágbére fún ayé tó yín ló pín ìròyìn ọ̀hún ẹ pàdé wa tọ́jú aago márùn-ún ààbọ̀ lónìí fúnrin àgbáyé wa ní kànídà amọ́dé tí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ kwara adéyẹmí adéwálé ní olóòtú ròyìn táíwò adéyẹmí ló ń tutọ́ka tó ti gbọ́yìn lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ̀kọ́ wọ lẹ́nu iṣẹ́

0: ọdún Tuesday ọjọ́ Ẹtì Friday àwàdà ẹ̀fẹ̀ orin lọ́lọ́kan òjọ̀ kan lórí ètò Gbẹ̀dú Extra. Gbẹ̀dú Extra nígbọ̀nẹ̀ Diamond 88.7 FM. Wo bó ṣe lálẹ̀ wò bí àṣẹṣẹ yóò sumari. Ó mọ́lẹ̀ rokoṣo bí ojú ọmọ tuntun. Ó ń já lálá, ó ń kù rìrì. Ó ta lẹ́nu bí kí lè ṣe kí rin ṣe. Gbẹ̀dú Extra tọ̀sẹ̀ yìí yóò dùn.
1: Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tòun ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa ó tutù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrí ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ láago mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrí no dull moment chai yóò ti lọ dojú sẹ́rìmọ́ dodo.
2: Òpómúlérò ohun tó ṣàkàlàmàgbò tó fi dẹ́kun ẹ̀rín rírín tó bá ṣe gúnugún ni awokoko mórí ẹyin ìgbé ayé lọ́kọláyà lèèyàn kọ́ gba sàtí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ kẹ́kọ̀ọ́ ní pẹrẹwu. Òpómúlérò òpómúlérò ilé ẹ̀kọ́ yìí fẹjú kẹ̀kẹ́ débi pé ọ̀pọ̀ ló ti rúlà ọ̀pọ̀ ló sì ti bá a lọ. Òpómúlérò ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ́ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọ́pọ̀ ò sì rẹ́ni bá rò rẹ́ni bá rẹ wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po. Òpómúlérò èyí ló jẹ́ kí Diamond FM ó ṣẹ́yọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kán mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankanka. Òpómúlérò àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dáfi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúlérò ẹ fàyè lẹ̀ fáwọn atọ́kùn apèdè gbayì tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu Bukola Omobori Owó ọmọ bíi àti Bàbá Túndé Azeez Ọlọ́yẹwàn. Òpómúlérò aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ̀tọ́ yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlà kọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé. Ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS, WhatsApp message, WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dantà fẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò. Òpómúlérò

0: bu.
1: Ẹ
0: Ọlọ́run
1: mọ̀ dùnú
0: ni
1: dọ́jà lẹ́. Àmì
0: àṣẹ
1: Ọlọ́run àtẹ̀yìn náà. Bẹ́ẹ̀ ṣe ń dùn
0: wá
1: Lọ́run mọ̀ dùnú. Àmì àṣẹ Ọtọlọ, ambassador agba. Mo ni ìṣẹ́jú bíi méjì lórí ètò. Ẹ jẹ́ mú ẹyọ kan sí ẹ̀lú somebody. Ó yá gbé fún mi ìgbọ́kú ẹ̀. Hello. Ọtúnba láti Pàkátà. Ó méjì lókè fẹ́yàn kan. Ó yá gbé fún Tuale Buate.
2: Bàbá bẹ̀.
1: Ó yá.
2: Ó wà lẹ̀.
1: Èèyàn mi ò yọ́jò.
2: Oníbàjẹ́ ajá sí náà ni.
1: Ẹ ṣeun gan. Ṣé ẹ dánú sí náà bá a bá fẹ́ mọ lójú aríran?
2: Next time.
1: Ṣúgà ajá. Next time ni.
3: Ọjọ́ Saturday.
1: Ẹgí náà ń ṣe lọ́jọ́ Sátọ̀dé. Mọ́ mi mú sírí àlẹ́ẹ̀kan náà ní ọmọ bàbá tí ṣe kú fún ọjọ́ òbí ọ̀la. Èmi kẹ̀. Nígbà tí n tí ìbẹ̀rẹ̀ sí ní tàkàrà. N tí ìbẹ̀rẹ̀ sí ní tàgbàdo. Àbí kúlíkúlí. Ẹ jẹ́ máa lọ lé oje.
3: Wọ́n ní ká lóye lóye yẹn
1: o. Ṣé rí ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ àpọ́nlé ni nínú ọ̀rọ̀ inú gbólóhùn ọ̀rọ̀. Oyeje kẹ má rí èèbó ẹ ní sànsán. Mo kàn ní àgájọ fi ṣeré ọwọ́ síra wa lọ́sàn-án ẹni.
3: Lọ́wọ́ kan bí sí ọba wa.
1: Ẹ jẹ́ ẹni rí. Ọ̀rọ̀ hello somebody.
2: Dásì ẹ mọ̀.
1: Ó yá gbé fún ọkọ yín bó lẹ ti pè.
2: Orúkọ mi ni bàbá ọlọ́mọ láti gànmọ.
1: Bàbá ọlọ́mọ láti gànmọ, ó yẹ sáré mu pápápá, ayé yín ò ní bàjẹ́.
2: Àmì if he do fear.
1: Fear. Ẹ bọ́lẹ̀, wọ́n ti fẹ́ gbé yín lọ gbọ́dọ̀ roko. If you do fear. Ẹ jẹ́ kí n máa lọ láì ṣe ìdọ̀fí. Ẹ ṣeun gan, mo dúpẹ́ mo mọ̀ lóore gbogbo èyí tí ẹ pè lórí ètò lónìí àjọṣepọ̀ wa òkú níbàjẹ́. A máa ríra wa báláṣẹ Ọlọ́run ọba tó bá di ọjọ́ mẹ́jọ lọ fàní láti jọ pàdé lórí ètò ọ̀hún. Ẹ kò ní ṣe yín, kò ní ṣe mí. Àjọ fa ìkúdẹ́gbẹ̀rà ni ó dìgbà kan o. Ayọ̀dèjì ló kí yín o.

0: tó ló pàdé mọ̀lẹ́bí wọ́n ní nítorí tí wò lọ́wọ́lọ́wọ́ a máa dára ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Lamidi, ṣe bí ngbà tí wọ́n ti rọwọ́ orí lójú ọmọ ṣe bẹ́ẹ̀. O kúkú fàṣírí ọ̀la rẹ̀ hàn.
1: Èmi náà kọ́ ngbà já yín ta yín tẹ̀ já.
0: Ọjà wa àjákẹ́. Lọ́nà wo?
1: Ebi isi lona. Iná ọ̀la sírí ẹwà tèmi.
0: Isi lona. Àwọn ìwọ́nà tún jẹ́ bá wọn.
1: Bẹ́ẹ̀ni o, isi lona. Ojú kò kan tí sọ tálíkà dọ́lọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó. Àjọ isi lona. Wọ́n kọ́ ni bọ́ ti pẹ jani kì í ṣe pé wọ́n fún ni lẹ́ja jẹ. Tẹnu rẹ o le tọrọ láwùjọ. O le rọwọ́ ti gbàpò. O ní láti darapọ̀ mọ́ isi lona. Àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí. Bẹ́ẹ̀ni wọn ò ní bẹ̀rẹ̀ ní dúró kankan lọ́wọ́ rẹ tàbí wọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọ́lọ́rọ̀. Ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí. Àjọ isi lona wà káàkiri gbogbo Southwest. Lẹ́yìn tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọ́lọ́wọ́ dọ́lọ́rọ̀. Àkàìmọye èèyàn ló ti tara wọn dìde. Ìwọ náà gbégbé sí ọlọgbọ́n lónìí kọ́ darapọ̀ mọ́ isi lona. Kọ́rọ̀ rí o lè dayọ̀ nílọrin àti gbogbo agbègbè ẹ̀. Ẹ máa lọ sí ọ́fíìsì wọn tó wà ní ẹ̀yìn Fúnma Taiwo Ìsàlẹ̀ nílùú Ìlọrin Kwara State.
2: Ló kọ láwọn ọba náà ni mo tó fi kí wa pé ẹ kú dédé àkókò yìí. Ẹ lẹ́bẹ̀ wọn ẹ̀yin ará ilé tẹ̀ ń gbọ́ wa ẹ káàbọ̀ sórí àkànṣe ètò. Pẹ̀lú ní sẹ́ Isi Lona Cooperative International bá a ti ṣe mọ̀ wọ́n sí. Ọ̀pọ̀ yóò mọ̀ pé àwọn ẹgbẹ́ mi ń kọ́lé wọn ralẹ̀ ra mọ́tò bó wọn ti ń ṣe ọ̀pọ̀ ń soríire ṣọ́ọ̀bù wọn ní mọ̀ọ́kùn ìbò ọ̀nà wo náà ń gbà tán fi ń ṣe. Isi Lona àwọn jóde mímọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ rí hun kì í ṣe pé wọ́n dọ́gbọ́n sí bó ti wò ó mọ̀. Wọ́n tọpasẹ̀ tó tọ́ni nípasẹ̀ lílọ pẹ̀lú iléeṣẹ́ Isi Lona Cooperative International. Àwọn náà já sí Isi Lona Cooperative International náà ni wọ́n sọ ń gbòòrò lọ́wọ́. Ó dá ohun ẹnu oníkàn láti gbọ́ pọ̀ ẹjẹ́ ń lọ ṣe bẹ́ẹ̀ kí mọ kí àwọn aṣojú. Fúnlẹ́sẹ̀ Isi Lona Cooperative International kí mọ kí wọ́n káàbọ̀ sórí ètò yìí. Kí bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ ọ̀gbẹ́ni Káyọ̀dé ọmọ ajé bàbá ẹ káàbọ̀ sórí ètò.
3: Ẹ ṣe gan olótù akí gbogbo etí tó ń gbọ́ wa ní àkókò yìí pé a kò ṣe
2: yìí.
3: Orúkọ tèmi ni Káyọ̀dé ọmọ ajé láti Isi Lona Cooperative International.
2: Tọ́ ọmọ Kẹ́hìndé Àzá àwọn náà ń bẹ pẹ̀lú wa ní yàrá agbára bàbá ẹ káàbọ̀ sórí ètò.
4: Akí gbogbo etí tí ń gbọ́ wa ní dédé àkókò yìí pé a kò ṣe látàárọ̀. Ọlọ́run á fèrè ṣiṣẹ́ wa o.
2: Àmì.
4: Orúkọ tèmi ni Ọláníyí Kẹ́hìndé Àzá láti Isi Lona Cooperative International.
2: Ó dá ọ̀pọ̀ tó ti darapọ̀ mẹ́tò yìí ẹ máa ń sọ ọ́ ní gbogbo ìgbà pé wọ́n dúpẹ́ wọ́n yọ̀ wọ́n sì ń yan Ọlọ́run pé àwọn ti ẹ̀bẹ́tò yìí pàdé. Àwọn tí ń gbọ́ fúngbà àkọ́kọ́ ẹ bá ń ṣàlàyé Isi Lona Cooperative International ètò àti àwọn àǹfààní wo ló gbé lọ́wọ́ fáwọn aráàlú tó járalé.
3: Ẹ ṣe gan olótù kí Katkin tó ṣàlàyé fún àwọn tí kọ́kọ́ ń gbọ́. Ẹ já dúpẹ́ lọ́wọ́ àwọn tó darapọ̀.
2: Àwọn tá ti darapọ̀.
3: Bẹ́ẹ̀ lóòótọ́ náà inú gbogbo nǹkan yẹ ká máa dúpẹ́ ni. Lóòótọ́ náà adúpẹ́ o adúpẹ́ forí ara wọn ni. Torí àwọn tó darapọ̀ yẹn àwọn ìdùnnú ara wọn náà ni nǹkan tí wọ́n rí wọn kúkú ní fún mi. Àwọn ní ò ná nǹkan wọn. Àmọ́ adúpẹ́ lọ́wọ́ wọn wá níjẹta tá a ṣe láàsì. Wọ́n wá wọn darapọ̀.
2: Eléyìí tó wáyé ní jẹta yìí wọ́n wá wọ́n sì darapọ̀.
3: Bẹ́ẹ̀ni
2: kábíyèsí
3: àwọn náà sì ti mọ nǹkan tí ìgbésí ayé wọn ti àmọ̀ wọ́n ti mọ nǹkan tọ́lọ́run ti
2: ṣe fún wọn látọwọ́
3: ìṣìlónà. Bẹ́ẹ̀ni so fún àǹfààní àwọn tí ó tún ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ àbáwọn tí wọ́n ti ń gbọ́ gbọ́ gbọ́ ìyọjú àtúntún sọ àwa ò mọ sọ ni tó rántí sọ àwa di ń sọ ń sọ àwa ò sì mọ sọ ni.
2: Ó kọ tá pè yín gbòòrò nìyẹn.
3: Bẹ́ẹ̀ni bàtà olórí ń bi nǹkan ànísìnmi. So Isi Lona ètò ẹ̀yáwó ni Isi Lona owó táwa ti ń gbà ni. So ó bẹ̀rẹ̀ láti 1969 láàrin àwọn òyìnbó mẹ́ta ọlọ́rọ̀ tó jẹ́ pé èrò ọkàn tí wọ́n ní kíkí gbogbo èèyàn dolówó ó parí. So ètò yìí wá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wọn ó dé Africa ní ya 2020. Ó dé Nàìjíríà ní ya 2022. Ya 2024 làwa tá ń bá yín sọ̀rọ̀ yìí náà gbọ́ tá a sì darapọ̀.
2: Yẹ 2024 lẹ́yìn gángbọ́tẹ̀ darapọ̀.
3: Bẹ́ẹ̀ ni olótù inú oṣù karùn-ún ọdún yìí la pé ọdún méjì gérégé ta ti ń jàǹfààní Isi Lona. Bẹ́ẹ̀ni ta ti ń jàǹfààní Isi Lona. Kí wá lowó tán ń fún wa USA ló ti bẹ̀rẹ̀. Owó tán ń fún wa bẹ́ẹ̀ láti $100 sí $5,000.
2: Ẹ lówó tilẹ̀ wa ìlónú báwọn bàbá.
3: Ní owó tilẹ̀ wa ló bẹ̀rẹ̀ láti $150,000 sí $7.5 million. Tẹ bá wo dọ́là tí mo pè ẹ́ rí pé owó kékeré ni mo pè ní dọ́là ó kéré lọ́dọ̀ tiwọn. Ọlá bówó wa ṣe dáa tó ló jẹ́ kí ó pọ̀ dáadáa
2: lọ́dọ̀ tiwa.
3: Bẹ́ẹ̀ ni olójú ṣe owó ta wá ń sọ̀rọ̀ rẹ ló ní àwọn àǹfààní yìí nínú. Tá a bá ti ṣetán àti dáa tá a bá darapọ̀ mọ́ ètò yìí tán tá a bá ti kọlifá àti gba lóònù tá à ń sọ yìí kò nídìí pé wọ́n mọ̀ ní kẹ́ lọ́wọ́ onídùúró kan wá garantọ̀ wọn nídìí garantọ̀.
2: ko ni lo garant oni duro
3: ni akoko ni ye won ni di collateral boya wele abi wele
2: abi wele property keke
3: be ni won so pe ni ti o lowo lo bo lo ti fe ri wele abi wele ti o lo fe fi duro won ni di re won ni di BVN ni wa won ni di NIN ni wa won ni di passport wa kora ko ni lo pe boya mo joko pade boya lososi abi lososu to tu mo si pe ko dise ta nse lowo owo itun wa ni ta ba gba lonu yi tan ka to gba lonu ya mo koko gba ajemonu na ka to gba lonu ta ba to wa gba lonu tan a tun mo gba ajemonu lo
2: awon allowance ko wa keyo to gba lonu eyan ba tun gba ta allowance oni dawo duro
3: be ni olotu
2: ka be si olohun
3: teyan ba tun su de sale koko ni oni mo pe yi to yo ke wa nbe be ni olotu o la se gbe danileko le amo ken to so danileko awon anfani to iro mo si
2: to
3: be ni olotu ewo yo ni ele lori bo ti wo mo
2: ki so won
3: ton interest lori ogan lo se dun wa ninu lati mo gba tori bibeli ati qurani o fowo si owo ile na tele
2: eh pe adun to dodo ju lara re na nu
3: be ni eyi to wa mo yayan lenu ju nbe to je pe tori re la wa ta nsoro ise darapo o ni pe ani ta ba gba owo itan ko ise nu apo wa lati mo daada pada
2: yo mo ni da pada lapo wa bi kile wi ni
3: be ni olotu ta ba gba owo itan ko se lapo wa lati mo da pada olo mo ru awon eyan loju tori e la se gbe idanileko kale pe ani mo bo a wa fo si wewe fun yin ti won o ri pe ah ko se nu apo re le ti da
2: le yo ti dele pada
3: be ni
2: ah o da e je lo sodo omo kainde azan baba ai oro ti won wi bo ni o se wa je idanileko tele gbele tori akoko wa to kere ibere po ti mo fe bi yin bo ni o ti waye address wa go melo ni waye ati awon eyan wo gan lo le wa be
4: e seun olotu idanileko e ma waye ni ola ni state office wa state office wa wa ni eyin format ni Taiwo
2: lo la ojo thursday yi
4: la ojo thursday
2: eh
4: ni eyin format ni Taiwo awa ta ba mo bi ti format wa format o wa ni junction unity ni Taiwo junction ta ti bosi Taiwo sale yen ta
2: ba mo la Taiwo ke Taiwo sale ti pade
4: be ti o ti pade yen junction ta won olopa mandrois ta man die fa
2: dari oko so tun so si
4: ibe yen na le yen o ti asona unity ibi junction yen le yen o ti bole to ba ti n bole to n wo kankan re bayi wa ri format oro na to ya wole legbe format yen interlock lona ta nso yi to ba ti le ya wole ma wule to lo soke rara ile gagara ti wa kokko doju ko bayi ibe ni state office wa ibi ti seminar yin o ti waye ni olanu ni dede
2: ago mokanla no yale
4: African ta time ko si African time
2: 11 a.m.
4: 11 a.m. ni
2: lola
4: be ni gbogbo eni to ba wa mo pe o ni lowo lati fi se nkan kan si keji ko wa lati wa gba owo easy loan tori pe easy loan o di ise ni kankan lowo ko di boya ise owo mo nse ni ko di ise lowo oniṣowo ni o wa fun e
2: pe beyan ba da ko di lowo
4: agbe ni mi ni o wa fun e mo je ni to kawe mi o kawe o wa
2: gbogbo
4: wa gbogbo wa lanfani owo yi si luna wa fun lati gba ṣugbọn ti o kokọ ni lati se ni pe wa si bi idanileko ko wa gbo alaye re
2: e lo le yo fi wole fun danileko baba
4: ah gbowo lowo enikeni tori wi pe olodun ti sanu wa ni bi
2: be ofe ni danileko
4: ofe ni danileko yi ṣugbọn ta ba gbo tan to wa lati darapo mo le ise yi
2: ti won na fe mo so wu yan pe o wu me kin darapo
4: be ni baba to fe ma janfani owo ta wa na nje yi yo na yan ni owo perete lati fi darapo mo ile ise
2: te yo fi darapo
4: owo da ko mu owo kinkini
2: lo ba pari
4: ti o ba wa gba laye tan ti o ba wu e lati darapo number fe ni o ise number 2 lati ori pe ori rere gan ko fe ero e bo orire
2: ko fe ero pupo
4: iwo to ba wa to ba gbo to ba darapo mo ki e ku orire to ba fe mo ye wo ti a nso yi to je wo darapo ta ba tin pari leyin eto ma pe wa sori awon number ti
2: a fi pa te pe yi ke to pe e dakun se awon eyan ilu lorin nikan le to wa fun abawon to wa lagbegbo abi ogbomo so eyin wa ni eyin ni awon ipinle to sumo sawon na le darapo
4: e seun olotu gbogbo eyan lo wa fun ati mo wa nlorin o ati mo wa nbadan ati mo wa loyo gbogbo tin je orilede Nigeria patapata
2: ni le se ilu na wa
4: gbogbo state kankan na ni awon eyan ti nje
2: anfani eto yi
4: kodo le darapo nlorin bi to de so fun yan to wa nbadan ti o si mo janfani e la je pe wa bo
2: eh
4: la je pe ona si lo ba ti o ma gba owo nibe yen ti won o si ma gba ti en bi ti o si tenikan to di tenikankan lowo
2: o da tori akoko wa ibere po sugbe je koko ma won number un e ko ma won number fun mi na alagba kai alagba kayode o ma je
3: kin to mu number fun afikun ni le ije ta ti mo wa mo soro pa sare te ba ran ti
2: pelu
3: asese de sare
2: nilu sare
3: be ni
2: ijoba abile fe lodunu
3: be ni bi
2: kwa ijoba abile won
3: debi kwara na ni
2: Kwara
3: ni a so pe o ti gba kwara seyin na ri nkan bayi awon sare tun wa gbo oye ja won lo ni lo ejo awon wo lo ye ko gbo oye ninu sare ati lo ni
2: ah awon wo lo ye gbo oye ninu sare ati lo ri e kabiyesi olohun
3: be ni
2: lati ojo te tin so bo yi
3: be ni awon sare wa gbo oye kuda won tin sorire ni sare o lenu ijo asese de benje tani fa ani jo sunday to koja ni fa won si ti se bere si gbowo nbe nibi tan gbo oye de
2: lenu gba te de be won tin
3: be ni olodi iwo to ba fe mo iye ti wa mu dani abi to ba fe bere bere ko kan tori time gba wa bi e ko sori ago yi 08 0 8 0 6 9 6 9 4 5 4 5 7 9 7 9 1 3 1 3
2: eto mo
3: 08 0 8 0 6 9 6 9 4 5 4 5 7 9 7 9 1 3 1 3
2: number ta le pe sinu sori number mi
4: ta ba pe sori ele ti eru ba po lori e boya un court ka pe sori elekeji 08 1 0 4 0 8 0 8 7 7 7 7 0 8 0 8
2: eto mu
4: 08 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8 0 8
2: awon number ton le pe sire ye baba be ya babo kede ko mo lowo iyen ni eleke yi ta joma ka tun ma lo ni pe ijajo yi fo ko le pelu ijoba o
4: e se won lotu a fi oruko le pelu ijoba niwon ba gba to ja si pe eyan gbodo mo pariwo ni radio station fo de bi odun meji
2: lai fo ko le pelu ijoba go
4: jade ba ma ti foruko le radio station ile yi lo ma pe 49 radio station tan lo ni southwest
2: ni gbogbo southwest
4: ben ni mo so fun 49 radio station
2: kabiyesi
4: olo ati lo so your state a lo lagos state a lo osun state a lo ondo state
2: elo do le
4: ti ti e se radio kankan la lo nbe gbogbo nti le se ti government need ko to di pe kini ifi ese mule lorilede oni won provide iwo to ba wa seminar to ba ferrari daju bere lo wa to ba di lola
2: to
4: then ni pa ti awon yo mu dani ko si nkan kan ti won ma mu lowo joruko won phone number won at address ati owo perete ti a fi darapo mo le ise
2: ti wa le darapo
4: be ni
2: baba e ba n sare mu number le kan se ka ma fi se lo
4: 08 1 0 8 0 8 7 7 7 7 0 8 0 8
3: awon ti awon mewa eni awon mewa to ba koko de
2: eto anfani to wa
3: be ni anfani wa
2: bi ti ati mo ti yin be
3: be ni awon mewa to ba koko de to si ready ati darapo ebun wa fun won
2: ebun be fe yan mewa to
3: ko akode ebun wa fun
2: won to wa se ta ati darapo ka bi
3: so fe kan gbo lagbo yi dada awon mewa to ba koko de to si tan ati darapo
2: ta koko de ta si se ta ati darapo
3: be en to ba ready ati sorire la wa na ready ati ran lowo ko se pe yan o wa yo wa mo ni pe wa bun mi lowo
2: mo wa to ro owo
3: be ni be ino se mo gba owo te ino du lowo te mo fun yan la fe ko yin e mo wa to ro owo
2: e je yan da yin alagba kayode o ma je be bi bakan na ni ogbeni omo kayode azan ah olare waju ogun ni ogbe biduro ko temi ile se yin silona cooperative international won ni ka wa sorire o gbegbegbe iwo na ba won gbe o
0: won tun ti yo mi ko nu pade molebi won ni tori ti won lowo lowo a ma daran
5: ai lowo lowo pani lokoda sebi won ni mr ni oni sinbe
6: e ma wo yin
7: olohun talika si wa ko enu eyin people yi bayi
0: lamidi sebi n ba nígbà tí wọn ti rọwọ rí lọjọ mọ ṣe bẹ o kúkú fà sílẹ ọlà rẹ hàn
1: èmi náà kọ ngbà já yín ta yín tẹ ẹja
0: ọjà wa àjàkẹ lọnà wo
1: ebi isi lona iná ọlà sírí ẹwà tèmi
0: isi lona àwọn àwọn tó ń jẹ bá wọn.
1: Bẹ́ẹ̀ni o, isi lona ojú kò kan tí sọ tálíkà dọlọ́rọ̀ tí yí ìròrí tálíkà padà sí tolówó àjọ isi lona wọn kọ́ ni bọ́ ti pẹja ni kì í ṣe pé wọ́n fún ni lẹ́ja jẹ tẹnu rẹ ó le tọrọ láwùjọ kó le rọwọ́ ti bàkù o ní láti darapọ̀ mọ́ isi lona àwọn gangan lọmọ tí ń sọ lọ́wọ́ yìí bẹ́ẹ̀ ni wọn ò ní bẹ̀rẹ̀ onídùú kankan lọ́wọ́ rẹ tàbí pọ́n ní òfin kan ní ìrẹ́dúró kan tó sọ dọlọ́rọ̀ ìwọ náà bá dáyàtọ̀ nínú mọ̀lẹ́bí àjọ isi lona wà káàkiri gbogbo sátúwẹ̀ èyí tí wọ́n sì ń fi ìròrí ọ̀tún tí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn dọlọ́wọ́ dọlọ́rọ̀ àkàìmọye.

0: ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.
1: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.
2: Ẹ̀ka ọ̀sán ẹ sì kó ọwọ́ lẹ́nu iṣẹ́. Ọlọ́run ọba yóò pín kó àwálére lẹ́nu iṣẹ́ tàbí okòwò àyànláyò. Ìròyìn ní ṣókí Lámúdé Sétí Gbọ̀yìn láti ìkànnì ìkejìdínníàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM tó ta kànmọ́lẹ̀ lé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ariwo ni ó bẹ̀lẹ̀ o lónìí nínú ilégbìmọ̀ aṣojúṣòfin ilé wa gẹ́gẹ́ bí àwọn aṣòfin nínú ilé ọ̀hún ṣe tako ara wọn lórí àbá kan tí ó ń bèrè wípé kí wọ́n pe ààrẹ Bọ́lá Tinubu kí ó wá ṣàlàyé ìdí abájọ lórí ẹ̀sùn àìfọwọ́lẹ̀ o fún àwọn iṣẹ́ àkànṣe tí ó jẹ́ constituency project. Àbá ọ̀hún ó ní ọmọ ilé náà Alex Mascot Ikoinche tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Labour Party láti ìpínlẹ̀ Abia tí ó fi léde tí ó pe ààrẹ Tinubu láti wá farahàn níwájú ilégbìmọ̀ aṣojúṣòfin ọ̀hún lórí bí ó ṣe jẹ́ pé Ifalẹ̀ ṣe ń tẹ̀wájú lórí fíyọ̀ǹda owó fún àwọn iṣẹ́ àkànṣe constituency project náà káàkiri tùbútùrú ilẹ̀ yìí. Ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni wọ́n ti kọ ìpàkọ́ sí àṣẹ ààrẹ Bọ́lá Tinubu tí ó ní pé kí àjọ tí ń gbógun ti ìwà àjẹbánu ohun ẹ̀ṣẹ̀ míì tó farapẹ ẹ̀yún tí a mọ̀ sí ICPC láti tanná wádìí ìwà ẹ̀sùn tí wọ́n fi kan àjọ kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Presidential Foreign Intervention Promotion Council tí ẹgbẹ́ ọ̀hún tọ́ka sí wípé wọ́n ṣe ló yẹ o kí wọ́n ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ aládàáni kan láti ṣe ọ̀rìn kìnìún ìwádìí náà. Ọ̀rọ̀ yìí ni wọ́n fi léde nínú àtẹ̀jáde kan lónìí látọwọ́ ẹni tí ń ṣe akọ̀wé ìlúkúrò àpapọ̀ ẹgbẹ́ òṣèlú náà Bọ́lájí Abdullahi. Ìjọba àpapọ̀ ilé wa ni wọ́n ti padà tún fìdí ìfarajìn wọn múlẹ̀ lórí àti lo gbogbo ètò gbogbo tí àfojúsùn rẹ̀ yóò dá lórí àti pínwọ́ nílò oògùn olóró nílòkulò àti kígbógun ti fíṣe fàyàwọ́ rẹ̀ tí é mọ́ ìtọ́jú ohun ìtúwọ́ ọmọ ènìyàn ṣe àti àgbégabá ìgbé ayé rẹ̀ ọmọ ilẹ̀ yìí pátápátá pòròngodò. Ọ̀rọ̀ ìdánilójú ni wọ́n sọ lónìí o látẹnu ẹni tí ń ṣe akọ̀wé ìjọba àpapọ̀ ilé wa Sẹ́nẹ́tọ̀ George Akume níbi ìṣíde ìpàdé kan eléyìí tí ó jẹ́ ti àjọ tí ń gbógun ti egbògi olóró tí wọ́n pe àkọlé rẹ̀ ní gbogbo ti yíyanjú ọ̀rọ̀ tí ó ní ṣe pẹ̀lú egbògi olóró ìlòkulò rẹ̀ àti ṣíṣe fàyàwọ́ rẹ̀ ètò ọ̀hún òní ó wáyé onílùú Àbújá lónìí. Ẹ̀bù ìfọpo iléeṣẹ́ Dangote ni wọ́n ti bẹ̀rẹ̀ gbígbé epo ọlọ́fẹ̀ẹ́ o ìyún bẹtiró káàkiri àwọn ìpínlẹ̀ tó tó bíi mẹ́fà lórílẹ̀dẹ̀ wa Nàìjíríà létí àtirí olóòlù ilẹ̀ wa Àbújá tí wọ́n sì tẹpẹlẹ mọ wípé iye tí wọ́n ń gbé epo náà tẹ́lẹ̀ o láti ibùdó ìpọnpo òun náà ni ó sì dúró sí ẹgbẹ̀rún kan àti náírà 85 naira. Ọ̀rọ̀ yìí ni wọ́n kéde nínú ọ̀rọ̀ tí wọ́n pín sójú òpó ayélujára X ti a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ rí lónìí ọjọ́rú. Ìròyìn ní ṣókí fún sáà ni kò ní jù báyìí lọ láti ìkànnì ìkejìdínníàádọ́rùn ó lé ọwọ́ méje Diamond FM tó ta kànmọ́lẹ̀ lé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ẹ darapọ̀ mọ́ wa ní agogo márùn-ún fún ròyìn jákèjádò àgbáyé lédè Gẹ̀ẹ́sì ní ṣísàntẹ̀lé lágogo márùn-ún àbọ̀ lẹ́ẹ̀máa gbọ́ àtúpalẹ̀ rẹ̀ lédè Yorùbá. Ẹ ṣeun tẹ̀yàn ìkànnì yìí láyò ẹ má wá yí kúrò ńbẹ̀ ètò àdélébáre lẹ́ẹ̀ma láǹfààní láti tẹ́tí sí ìyẹn lẹ́yìn ìròyìn yìí.
0: Iroyin ni Ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.

balẹ̀. Bẹ́ẹ̀ni bá tẹ́lẹ̀ fún. Ti gbọ́ ti jù àmì títí. Àtúpalẹ̀ dé. Ẹ̀kọ́ ń bọ̀ kì. Ẹ̀dọ̀ kí ìròyìn. Níbi tá ti mọ fún gba yẹn gan. Àwọn ìròyìn lẹ wa kálé kákó káàkiri àgbáyé. Gẹ́gẹ́ bó ti ń gbóná. Yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn lẹ wa. Bí ẹ̀kọ́ àjímúlóòrọ̀. Níkànnì gbóhùnsáfẹ́fẹ́ Diamond 88.7 FM Ìlọrin. Àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé Monday. Tí ọjọ́ ẹtì Friday ni àtúpalẹ̀ ó mọ̀ dé sí ti gbọ̀nyín. Bọ́bá wa di ọjọ́ Saturday. Tẹ̀mọ́ ọjọ́ ìsinmi Sunday. Àgọ́ mẹ́jọ òwúrọ̀ ni.

Ah, lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tá a ti lò lẹ́nu iṣẹ́ òòjọ́ kó wá wa pẹ̀lú ọkàn apọn láti ṣàṣeyọrí tó ń ti ìgbìyànjú tí kò tẹ̀tì láti wá mú kí ọkàn wa ó tutù pẹ̀sẹ̀ lẹ́yìn gbogbo kòókò jàǹjàn látàárọ̀ sí ló yẹ kájọ jùmọ̀ fi ètò tó dọ́sọ̀ ṣàgbéjẹ ara mara gbá yágiyági àtẹlébàrè ẹfẹ̀ àṣà èdè yóò tún máa gbẹ́wò ọ̀tún wọ̀ lóní sẹ́lẹ́nsẹ́ lórí ìkànnì Diamond 88.7 FM ìlọrin lójoojúmọ́ lágo mẹ́rin ìrọ̀lẹ́ 4 PM prompt lójoojúmọ́ àtẹlébàrè no dull moment chai yóò ti lọ.

0: ọbẹ̀ níṣẹ́. Ṣọ̀gọ́ òní ká mọ́ ṣàmọ́ nǹkan ẹ bọ́ra. A ò ní gbẹ́kú ẹ̀dán, a ò ní gbẹ́kú rẹ̀lẹ̀. Àìlà wọn ò ní gbẹ́kú ẹlẹ́mọ̀ṣọ́ mi
1: o. Àmọ́ débì ṣe mẹ́wọ̀ bá àbá wá ti gbàkọ̀bọ̀ mẹ́ta àti ibi epo ọkà yóò yí tipẹ̀tipẹ̀ mọ́gbà kan lẹ́nu ni. Ọ̀pẹ́ ibi tí Mọ́dé Ọlá ti rẹwájú ògùn níyọ̀, ọ̀pẹ́ ibi tí Alákàfẹ́yẹrẹ Ìyálogun International Presenter. Ọmọ lẹ́rìn tí Fabọ́lámù kan yẹn gẹ́ òkú pàpàpà fínra ẹ̀nà kànàkà gbára ẹ̀ lọ́ọ̀ kànàkà náà. Yes, Kẹ́mọdé ẹlẹ́bẹ̀ wò. Lónìí ọ̀sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ bá gbàgbé a sọ nípa òwe kan. Àparí ẹ̀ tá a tó kò lórí ètò fún ìdí ká tòmí.
0: Ọ̀rẹ́ ṣì kírù ọmọ.
1: Àmọ́ a parí ẹjẹ́ sáré parí òwe ti ìjẹ́jọ́ òun. Má parí òwe ti ìjẹ́jọ́ òun. Àhá a wà lọ sórí òwe tòní, a lọ sórí òwe tòní lórí ètò. Má parí ti ìjẹ́jọ́ a sáré mọ́ òwe kan pápá torí àlejò pọ̀ tí mo ní lórí ètò fótó ní o. Àhá ọ̀pẹ́ ibi tí mo bá.

0: Adébẹ̀rọ.
1: Ẹnginíà Victor, Ẹnginíà Victor náà jọ wà nírọ̀lẹ́ tòní ni. Mo kọ́ fi Ẹnginíà Victor, ẹyin tó bá dáwọ́lé ó ti di ṣíṣe náà nu Ọlọ́run gbà fún ni. Ọlọ́run ní gbà fún kì í ṣe ìyan Ẹnginíà Victor. Kọ̀dẹ́ bàjẹ́ ojú òpó òun. Yọ bá ń ṣe, yọ ṣiṣẹ́ láàrin abẹ̀ wọn. Mo jọ́jọ́ kó èkejì náà ni tí wọ́n ti WhatsApp ẹ̀ lè pè wọlé náà sí apá abẹ́ àbí kẹ́ fà tẹ́rẹ́ sọ wọlé. Mo fẹ́ wọ èèyàn méjì kí n tó lọ sápá abẹ́ ẹnu kó tó di pé a lọ sórí ètò tòní gan ni tààràtà. Torí pé a tùjọ mú òun kan lẹ̀ fúnra wa lónìí lórí 0913655864 náà ni ẹ lè gbàbẹ̀ náà wọlé ní apá abẹ́ wọn. Ẹ bá gbàbẹ̀ náà wọlé, a tùjọ wò náà ni bí Ẹ̀jìnà Victor bó ṣe bá mi ṣe léyìí lọ́wọ́, a mọ̀ fi léyìn náà, a mọ̀ fi pẹ̀kẹ́ dà. Lórí ètò náà lawa bí sòbíà ó bá degbò.

0: pẹ̀lú lé iṣẹ́ wo. Damon Amusement Park. Nílò lọrin wa ń gbé ẹ ti mọ̀ ẹ̀. Orú ni wọ́n wọ̀nyí sàmọ̀ fólókò. Bàbá ẹ bá ń káwọ̀ yẹn wá lé kí wọ́n gbó yín. Damon Amusement Park. Ó kọjá rẹ̀.
1: Ó pọ̀ yẹ́yẹ.
0: Ó pọ̀ yẹ́yẹ. Ó pọ̀ yọ́yọ́yọ́.
1: Àti gbogbo ara ni lọ́kùnrin àti lóbìnrin. Àkí ọmọdé àti àgbàlagbà pé a kó àsìkò kójú wẹ́líwẹ́lí. Àkúṣẹ́ òní. Damon Amusement Park náà ni àtún kí yín pé ẹkúṣẹ́ òní o.
0: Àdúpẹ́ o.
1: Orúkọ mi ni Olúwa Tóyìn Olábòde Kúkọlá. Láti Damon Amusement Park nílò rẹ̀.
0: Bàbá ayé ń sọ nígboro tàbá ń gbọ́ tí wọ́n ń sọ nígboro lọ́wọ́ Damon Amusement Park náà ni.
1: Àwa lọmọ tó ń sọ.
0: Àwa ni wọ́n ń sọ, àwa ni wọ́n ń wí Damon Amusement Park o babalẹ.
1: Ta ló kó ní sí ọ̀pá ìbìtì bá.
0: Wọ́n kò ní, wọ́n kò wọ́n lọ sí ń gbà padà.
1: Kò sí ara.
0: Ẹ jẹ́ àwọn báyìí bàbá. Kí ni káwọn èèyàn máa retí torí láwọn ìgbà kan ẹ̀ ń sọ nípa ìtànpẹ̀ láwọn bí àkéèdè ẹ̀ ń sọ nípa àwọn sinmi púùlù ẹ̀ ń sọ nípa kẹ́yìn wá seré àwọn kankanwà tí ó fi seré lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ yẹn bá tún wá kò í ṣe tẹ́lẹ́yàmẹ̀yẹ lẹ́sìmẹ̀sì kan gbogbo èèyàn láyé gbà bẹ́ẹ̀ sì máa ń sọ gbogbo ìgbà lọ́wọ́ tá a wà yìí kí ni káwọn èèyàn máa retí. Bó o ni bẹ́yẹn má tẹ̀ fẹ́ wọlé látẹnu géètì gangan ẹja mu látẹnu òlóró èèyàn fẹ́ wọnú ilé
1: bó o ló sì wọlé. Ẹ ṣe olótú látẹnu òlóró Damon Amusement Park
0: owó
1: wọlé orí kọ̀ọ̀kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ni.
0: ₦500
1: ₦500 bẹ́ẹ̀ sà.
0: Owó tó ra.
1: So ₦500 àpẹẹrẹ ni láti wọlé láti òlóró ẹnu olóró. Wọnú Damon Amusement Park ₦500 péré náà ní
0: sá. Àpò kọ̀ọ̀kan méjì àti múrí márùn-ún
1: kan. Múrí márùn-ún kọ̀ọ̀kan márùn-ún. Márùn-ún Better Life mẹ́wàá. Bẹ́ẹ̀ ni sá. Mo ṣe dídì yẹn sá. Èyí tó tún wá dàbí rẹ̀ ni pé ìkan wá mẹ́ta kọ síbẹ̀ pé fast lane.
0: Fast lane.
1: Bẹ́ẹ̀ ni sá. ₦1,000 nìyẹn.
0: Ní ti fast lane.
1: Ẹgbẹ̀rún kan náírà. Ṣùgbọ́n ìyẹn gbà tọdún bá wà bí gbà tẹ́rọ bá pọ̀ ló mọ̀ ń ṣiṣẹ́.
0: Tó yẹ pé ìwọ fẹ́ wọlé ọ̀nkánjú.
1: Ọ̀nkánjú mi sì lè dúró pé mo fẹ́ tètè wọlé kí n tètè jáde mo tún ní another place mo fẹ́ lọ. Àwọn ni fast lane wà fún. So àsìkò ọdún àbí gbà tẹ́rọ bá pọ̀
0: ló ń ṣiṣẹ́.
1: Làwọn ilé lè wọn sábà ṣe dáadáa. Bẹ́ẹ̀ ni sá. So tẹ bá dé Damon
0: Amusement Park
1: láwọn ọjọ́ tí ìṣọjọ́ tẹ́rọ wà ń bẹ tẹ́ni bọ̀dọ̀ bá bèrè pé wá san ₦1,000
0: tẹ́yẹ ṣe lọ́fẹ̀ẹ́ láìsàn kankan
1: láìsàn kankan mọ́sà basketball àwa náà mọ̀ ìtàn ta basketball ni àmọ́ so basketball ọ̀fẹ́ ni swing ọ̀fẹ́ ni football ọ̀fẹ́ gbogbo ilé park náà ni ó provide ẹ̀ ẹ̀gbẹ́ bọ́ọ̀lù wa láti ilé o
0: ní pé kankan wa láti ilé o
1: àti basketball àti football o Damon Amusement Park ni ó provide ẹ̀ so ọ̀fẹ́ ni gbogbo àwọn ilé ìbádé lẹ́yìn àwọn ilé tó wá jó bí ọ̀fẹ́ àwa ní nǹkan bí abi close to 21 bí 21
0: 21
1: bẹ́ẹ̀ ni sá tó yẹ pé ẹ lè tún wá fi ṣeré láwọn tó bá wá wù yín ni láwọn owó tí ò gún ni lápá a ní kàn ṣeré 500 àná ní 1000 so bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ni ṣé àkéèdì lẹ wá ń sọ nàbí sumi pù wa so bàbá mi bá fi wá sórí ètò lọ́sàn-án ni pé school ti ń gbèrè àti bẹ̀rẹ̀ ìdánwò.
0: Bẹ́ẹ̀ni
1: ọ̀pọ̀lọpọ̀
0: ọmọ ti ń ṣe ìdánwò báyìí.
1: Yes sir, Damon Amusement Park tó wá pé tọ̀ àsìkò holiday tá máa ń ṣe summer training fáwọn ọmọ tó fẹ́ kọ́ bọ́sìn wẹ̀wẹ̀ odò. Planet ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí pé mo fẹ́ kọ́mọ mi wá kọ́ bọ́sìn wẹ̀wẹ̀ odò ní Damon Amusement Park. Ẹ tó ń lọ lọ́wọ́ lórí kò sọmọ tí ò yẹ kó mọ bá ṣe ń wéwèé ọdún.
0: ìwé ọdún ó wà ẹ fẹrí ìpọta
1: ló wà ẹta sáyẹnsì máa ń kọjá lọ sọ. bẹ́ẹ̀ni sá àmọ́ àwọn olú tí omi tẹ́ ẹ̀kún omi ti gba gbogbo bẹ̀rẹ̀ láwọn àmì láwọn
0: òtúlẹ̀
1: kọ́lọ́mọ́jọ́dọ́dọ́wà advantage ni pé mo mọ ìwé ọdún ó wẹ̀ bẹ́ẹ̀ni sá fún ara wa àti fún community wa so fún gbogbo àwọn ọmọ tó àwọn òbí tó fẹ́ ẹ wá kọ́ bọ́ ṣe ń wẹ̀wẹ̀ odò lọ́dọ̀ wa tó advantage
0: ló jẹ fún wọn kéèyàn wá kọ́ bú ó ti ń wẹ̀wẹ̀ odò
1: ní Damon Amusement Park sá
0: kábíyèsí ọlọ́run.
1: So tàbá tó wá sọ nípa arcade mo ti ń sọ tipẹ́tipẹ́ lórí ètò yìí pé Damon Amusement Park arcade number 1 ni sá kò sí géèmù tẹ gbá lọ́dọ̀ wa tẹ rí gbá ń bò mí because they are customized game fún Damon Amusement Park.
0: Àti ẹ̀dúpẹ́ páàkì tọ́lọ́run ń jogún fún wa ní Damon Amusement Park ó kọjá sísọ ó kọjá kà sí nǹkan àmọye páàkì táwa yìí náà lọ adébẹ̀ dáadáa omi ìwọ pé wá gogi ọ̀gẹ̀dẹ̀ wá gogi kaṣú iye kaṣú tó bá ká iye mango tó bá ká òun náà lẹ̀bùn tó gbére lé tí Amusement Park eléyìí ò rí bẹ́ẹ̀ Damon Amusement Park wọ́n pe bí bàbá ó dá bàbá ń sọ nípa Amusement Park Damon Amusement Park táwọn wí irú àwọn èèyàn ní ká máa retí kile le mu wole kile le mu wole o ofin ma wa gbugbo nkan
1: be ni sa ise olotu gbugbo mu ti mu wa la nre tin da mo da mo se pa gbugbo eni to ba feran alaafia patapata be ni sa gbugbo eni to ba feran
0: alaafia
1: to ri da mo da mo se pa ki se bi ta tin ja ki se bi ta tin bura eni ibi se eyan to tin pade opportunity ni pe ameyan to amoye okunrin to obirin to ti pade da mo da mo se pa loni to ti di loko laya
0: tolorun ti gba fun
1: be ni sa ameyan to wa se
0: Abi
1: o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do wa se. Abi o do

kẹwọn ọgbọ yóò bá orin kò yẹ kí bàbá mi jìyà kèmí náà tó ń jẹ kò sí kọ lójú bàbá èèyàn àrè ọlọ́run mi ò sanú mi ò kò yẹ kí bàbá mi jìyà kèmí ọmọ tó ń jẹ wọn bá kọ lójú bàbá rẹ o lè fa ìgbájúgbà wípé èmi bàbá rẹ mo jìyà mi èmi bàbá rẹ kò yẹ kèmí náà jìyà kí wọn náà tó ń jẹ èmi jìyà nù mo jẹ ọgbọ yóò bá ìbá ríbá ìbá. Ẹ̀yin student ẹ̀sẹ̀ sáàmù lọ́wọ́ ẹ̀ páàsì lágbó ọlọ́run. Wọ́n ilẹ̀ yege ẹ̀ promote lógo ọlọ́run.

0: nínú ìròyìn àgbáyé ìrọ̀lẹ́ tòní náà. Àwọn ọmọ ilégbìmọ̀ aṣojú ṣòfin ilé wa tako ara wọn ò látàrí àbá láti pe ààrẹ Tinubu kí ó yọjú sí ilé ọ̀hún lórí ọ̀rọ̀ iṣẹ́ àkànṣe constituency project. Ilégbìmọ̀ aṣòfin àgbà ilé wa kọ̀ láti ṣe ìwádìí awuyewuye lórí ọ̀nà tí owó fi tí wọ́n fi la owó lẹ́wọ̀ nínú àbá ètò ìṣúná fún àjọ kan tí ó kọ́ rẹ̀ ń jẹ́ PFIPC. Peter Obi kọminú lórí ọ̀rọ̀ ètò ààbò rẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gbogbonìṣe ìpínlẹ̀ Kwara jẹ́jẹ́ àtìlẹyìn tí ó lákàkì fáwọn àkàndá ẹ̀dá tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́. Láti ilé òkèrè láti máa tẹ́tí sí òwe pé àwọn 14 jáde láyé ò bákan náà ni àwọn 28 farapa nínú ìjàmbá ọkọ̀ tí ó wáyé lórílẹ̀‐èdè Uganda. Tẹ́tí sí nínú ìròyìn okòwò wípé ilé ìfowópamọ́ àgbà ilé wa akin àwọn ọmọ ilẹ̀ yìí nílò tako kíkọ ojúlówó ₦100. Ẹ gbọ́ nínú ìròyìn amúlòdò wípé Ibrahim sọ wípé tú bàbá ti fi gba kọrí fẹ̀sùn kàn pé òun àti ìyàwó rẹ̀ ani èdèbí à ń dọ̀rẹ́ ìkọ̀kọ̀. Abòyìn gbọ́ nínú ìròyìn eré ìdárayá wípé ikọ̀ agbábọ́ọ̀lù Golden Eaglet pàdánù àmì ayò 4-2 sọwọ́ ojúgba wọn látorílẹ̀-èdè Australia níbi ìdíje aláfìwépè lórílẹ̀-èdè China. Tọ́ akinyin o ẹ kúrò lẹ́ àsìkò wẹ́lúwẹ́lú ojó tòní ojó ìtura ni ó jẹ́ bákan náà akíwà wípé akọwọ́ lẹ́nu iṣẹ́ lónìí ọlọ́run ọba yóò pín kó awà léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò ààyàn láàyò. Ìròyìn àgbáyé lamúdésẹ́tì ìgbọ̀yìn láti ìkànnì 98.7 Diamond FM tó takọ̀ mọ́lẹ̀ ilé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ayọ̀dèjì Ayọ̀lá ló kọ́ tèmi. Ẹ lè gbọ́ wa níbikíbi lágbàáyé ìgbà tí ojú òpó alátagbà wa www.diamondfm.net tàbí kí ẹ dánlódù application wa lójú àtẹ Google Play Store. Bákan náà lè lè bá wa dọ̀rẹ́pọ̀ tàbí tẹ̀lé wa láwọn ojú òpó ìtàkùn ayélujára Facebook, X, Instagram, Tema, YouTube nípa títẹ Diamond 8.87 FM. Ẹ mọ̀ wá yìí kúrò ńbẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn àgbáyé náà ó ń bọ̀ lẹ́yìn ọ̀rọ̀ ìmọ̀ràn ráńpẹ́ yìí.
1: Gbogbo wa la ti gbọ́ rí nípa iná ọmọ rárá tó ń pẹ̀mí tó tún ba gbogbo dúkìá jẹ́. Ìjàmbá yìí yẹ kó máa pè wá ṣàkíyèsí láti ṣàyẹ̀wò dáadáa láti dẹ́kun ìjàmbá iná lágbègbè wa ni. Rí i dájú pé ó fi ẹ̀rọ apẹni ṣàkíyèsí iná sínú ilé rẹ̀ kọ́ nípa ọ̀nà àbáyọ bóyá tí ìjàmbá iná bá ṣẹyọ. Má sì fi oúnjẹ sílẹ̀ sórí iná láì mójútó fún ìgbà pípẹ́. Ẹ jẹ́ ká kó àwọn ọmọdé láti má máa sá pamọ́ ṣùgbọ́n láti sá àsálà fún ẹ̀mí wọn nígbà ìjàmbá iná. Ẹ pa gbogbo àwọn ohun èlò iná tí ẹ bá ń kúrò nínú ilé tí ìjàmbá iná bá ṣuyọ. Rántí pé ẹ̀mí rẹ ló ṣe pàtàkì jùlọ, sá àsálà fún ẹ̀mí rẹ.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.
3: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM Ìlọrin, ìròyìn àgbáyé.

0: Wọn obìnrin tí wọ́n jẹ́ aláboyún ní ìlú Ìlọrin ti ṣolúlu ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ eléyìí ó ní ṣe pẹ̀lú 2026 agbẹ̀bí maternal outreach èyí tí àfojúsùn rẹ̀ dá lórí ètò ìlera àwọn ìyá ọlọ́mọ eléyìí tí wọ́n jẹ́ pé wọ́n láǹfààní sáwọn ohun ìlera ìyẹn káàkiri agbègbè orílẹ̀-èdè nàìjíríà ètò ọ̀hún ó ní wọ́n ṣe àtìlẹ́yìn fún látọwọ́ ilé ìfowópamọ́ tí ń rí sí ọ̀rọ̀ okòwò park of industry bákan náà ni wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn òṣìṣẹ́ elétò ìlera tí wọ́n máa léwájú tí wọ́n tó ogún niye lórí àti mú àdínkù bá ikú àwọn ìyá ọlọ́mọ àti àwọn ọmọ wẹ́wẹ́ láwọn ilé ẹ̀kọ́ alábọ́dé eléyìí ti ń bẹ̀rù ní agbègbè òkè lèlè àti òkè súná gẹ́gẹ́ bí ètò ọ̀hún tó lọ káàkiri tùbútùrú orílẹ̀-èdè yìí ó ní ó wà láti ṣe àgbékalẹ̀ rẹ̀ káàkiri àwọn ẹkùn ètò ìdìbò mẹ́fẹ̀ẹ̀fà lórílẹ̀-èdè nàìjíríà láti inú oṣù kẹfà sí ọjọ́ kẹrìnléní ogún oṣù keje ọdún ti aláǹfààní láti wà yìí àwọn tí wọ́n jẹ àǹfààní ètò náà gbóríyìn fún ètò ọ̀hún tí wọ́n sì júwe àwọn nǹkan èlò náà bí èyí tí ó wá lákòókò èyí tí àwọn ìyá ọlọ́mọ náà ti ń retí àti bí ọmọ ìròyìn àgbáyé ó ní ẹ̀ńtẹ́tíso láti ìkànnì ìgbóhùnsáfẹ́ diamond 88.7 FM à ń gbà tí a bá padà dé láti òdì kejì láti máa bòyìn gbọ́ ìròyìn ilẹ̀ òkèrè ìròyìn okòwò ìròyìn amúlùdùn tí mọ ìròyìn eré ìdárayá àròyìn ẹ má ṣe yí kúrò ń bẹ̀ àdìtàn lẹ́yìn ìdánudúró ráńpẹ́ yìí.
1: darapọ̀ mọ́ wa ní ìdàkùn káyélujára wa ìdàkùn ìbádọ́rẹ̀ facebook ìdàkùn abẹ́yẹfò twitter àti instagram lórí diamond 88.7 FM diamond fm shining supreme.
0: ẹ káàbọ̀ padà ẹ ṣo tẹ́ yìí kúrò ń bẹ̀ ìròyìn àgbáyé ọ̀hún tẹ̀ síwájú ìròyìn ilẹ̀ òkèrè ó kéré tán àwọn 14 ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ti jẹ́ ọlọ́run nípè o nígbàtí àwọn 28 tí wọ́n ní ìfarapa nígbàtí ọkọ̀ akérò bọ́ọ̀sì kan tí ó lọ rí kọlu ọkọ̀ àjàgbé kan ní òpópónà márosẹ̀ kan ò eléyìí ti ń bẹ ní apá ìhà àrẹwà orílẹ̀-èdè uganda gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe sọ lónìí ìjàmbá ọ̀hún ó ní ó wáyé o lálẹ́ ọjọ́ ìṣẹ́gun ìyẹn ní agbègbè kan tí ó jẹ́ pé okòwò ti fẹ́ kẹ̀kẹ́ èyí tí ó jẹ́ ọ̀nà eléyìí tí ó sọríkọ ìlú kan tí orúkọ rẹ̀ jẹ́ gúlù iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kí ó di mímọ̀ wípé ìwádìí ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ fi hàn wípé awakọ̀ akérò bọ́ọ̀sì ọ̀hún ni ó fẹ̀sùn kàn wípé ó sa eré àsápajúdé tí ó sì pàdánù ìjánu ọkọ̀ náà nígbà tí ó sì ń gbìyànjú láti má kọlu àwọn èrò tí ń kọjá tí ń dáàbò ọ̀nà ló tó di pé ó lọ rí kọlu ọkọ̀ àjàgbé ọ̀hún. ìròyìn okòwò ilé ìfowópamọ́ àgbà ilé wa cbn ni wọ́n ti kí àwọn ọmọ ilẹ̀ yìí nílò o ti mọ àwọn olókòwò àtàwọn iléeṣẹ́ ètò ìṣúná tako kíkọ ojúlówó owó ọgọ́rùn-ún náírà ilé wa èyí tí wọ́n tẹpẹlẹ mọ wípé ó sì jẹ́ owó tí wọ́n ń lò káàkiri tùrútùrú ilẹ̀ yìí àtẹ̀jáde tí wọ́n fi léde lónìí láti ilé ìfowópamọ́ àgbà náà jẹ́ fi àfọmọ́ ọ̀rọ̀ wípé ó pọn dandan lórí ní ìtẹ̀lé àwọn ìròyìn tí wọ́n gbọ́ látọ̀dọ̀ àwọn aráàlú wípé àwọn kan ni wọ́n kọ owó náà látàrí ìgbọ́ra-ẹni-yé kan eléyìí tí ó ní ṣe pẹ̀lú ojúlówó owó ọgọ́rùn-ún náírà ọ̀hún èyí tí ó jẹ́ kan tí wọ́n tún fi lélẹ̀ ò nígbàtí ilẹ̀ nàìjíríà pé lọ́gọ́rùn-ún ọdún ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ wa tẹnumọ́ wípé àti èyí tí ń bẹ́lẹ̀ àti èyí tí wọ́n fi sàmì sí ọgọ́rùn-ún ọdún ilẹ̀ nàìjíríà ó ní ó sì jẹ́ ojúlówó èyí tí wọ́n lò tí wọ́n sì lè gbà káàkiri tùbútùrú ilẹ̀ yìí. ìròyìn amúlòdùn igba ojumo ka olorin siwo siwo omo ile ibrahimo oni o ti so wi pe ojugba on lo le olorin tu baba ni o ti fi gba kan n koju sohun o wi pe on pelu iyawo re tele ri ani makole won se ore ikoko nigbati on soro ninu iforowanilenuwo kan ibrahimo o gba wi pe o ni ibasepo pelu awon obirin ti won je abileko o ti wi pe tu baba fesuko ti o sin bi ani makoli na lo joju ohun wi pe boya ohun ti e ni ore ikoko pelu re na kan na ni o gba awon olorin ti won se nbo wi pe ki won yago fun nini ibasepo pelu awon obirin abileko iroyin ere daraya iko agbabolu godi igreti lewa oni won ti tun padanu pelu ami ayo merin si meji sowo ojugba won lati orile de Australia ninu ifesawase keji ti o waye ni bi DJ oniko merin eti won je alafi we pe ti o waye lo ile de China iko orile de Australia na oni won se be o ti won koju ojugba won lati orile de Nigeria eti won si se be ti won gba ami ayo merin wole o to di pe iko orile de Nigeria Golden Eagles tawon na gba bolu meji wonu awon ile Nigeria oni o je pe won ma wa koju iko ele ti o je torile de China ti won gba lejo idije olore sore ohun ti o waye lojo Saturday ireti wa wi pe o sese o ki won fope se bi won se nberele ninu idije olore sore ti lo lowo na Mode maga ipe mpeju oni alafila baba dumisori ipa ese onito nibi lauti magi pete lori iroyin agbaye wa furo le tuni shugban koto di pe alo egba wankuku amuwa le kansi ati muwa foye ninu iroyin agbaye irole tuni wipe awon mo ilegbimo asoju sofe ile wa na won tako ara won latari aba lati pe ara wipe ki o yoju si ile ohun lori oro awon ise akanse constituency project abo yin po wipe ilegbimo asofin agba ile wa senate ko lati se iwadi lori awuyewuye ona ti owo fi yasile ofun ninu aba eto isuna todo 2026 fun ajo kan tan ni pe o je ayedoro eyan PFIPC amu afoyan pe omoye dupo are labe egbe oselu NDC Peter Obi ni o ti kominu lori oro eto abo re saju eto idibo apapo odun 2027 aboyin gbo ninu iroyin agbaye na wi pe oga agba ile eko gbogbo ni se ipinle Kwara jeje atileyin ti o lakaki fa won akanda eda ti won je akeko a je ki ti yin o di ninu iroyin na lati ile okere wi pe awon merela jọlọrun ni pe bakana ni awon meje din ni ogbo farapa ninu ijamba oko ti o waye lo ile de Uganda iroyin okowo lati boyin gbo wi pe ile ifowopamọ agba ile wa ki awon mo ile yi nilo tako kiko ojulowo 100 naira ninu iroyin amulodun leti 30 si ninu iroyin agbaye na wi pe Ibrahimo so wi pe tu baba figba kori fesu kan ohun pe ohun iyawo re eyun anima kole nda ore ikoko lakuta ninu iroyin ere daraya leti gbo ni irole toni wipe iko agbabolu Golden Eagles ti lewa padanu ami ayo merin si meji sowo ojugba won lati orile de Australia nibi idije alafi wipe olore sore to waye lorile de China to nbi na ni ati ma fi igigo sugba ko to di pe a lo fun iroyin de yajo yajo iroyin fifi toni leti te ma ipolowo oja ninu awon iroyin wa e le pe eka ikoroyin jo wa sori ero bani soro yi odo esan oka efa odo efa eji eji arun eji efa adeyemi adewale toko iroyin ajo lede gasi to si je olooto re ayodeji ayola lotika seti igboyin lede abinibi ere gbogbo o ti lola lori awon iroyin wa orunre laosan esho 1030 si ikani ikejidi ni adorun ole owo meje diamond fm e ma yi kuro be

0: Hello.
1: Ẹ kúrọ̀lẹ́. Abubakar ní sọ̀rọ̀ láti Alágbàdo. Ẹ̀dà. Ẹ̀dàkùn, ìlú náà ní complaint.
0: Ẹni complaint.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ọyà.
1: Mo sanwó fún àwọn kan pẹ̀lú mọ́rú wà ní láti bí oṣù méje sẹ́yìn báyìí.
0: Bí èlò lẹ san gbà yà.
1: Wọ́n ní wọ́n gba 150,000 ní down payment ń gbà wọ́n. Wọ́n àdẹ̀gbé mọ́rú wá fún mi láti gbà yẹn títí dìsìn yìí. Láì oṣù tó lọ, mo tún lọ bá wọn.

0: tí o ti tẹ̀yìn lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ ẹ̀yin ti sanwó kalẹ̀.
2: Mo ti sanwó kalẹ̀ wọn ẹ̀dẹ̀ gbé kẹ̀kẹ́.
1: Láti bí oṣù mẹ́fà.
2: Láti ọ̀dún tí oṣù kejìlá.
1: Tọ́ owó yín ò ṣiṣẹ́ owó wálé.
2: Kò ṣiṣẹ́ owó wálé, wọn gbé kẹ̀kẹ́ fún mi, wọn sì kówó padà fún mi. Wọ́n á ní káwọn bá dáwó padà fún mi, àwọn ìyọ̀ 30,000 nínú rẹ̀.
1: Ní alága yẹn, ẹ má dákọ rẹ̀, alága ti bo ni.
2: Alága alágbàdo.
1: Ọ̀dà ẹ ṣeun gan, tó bá dijọ́ mẹ́jọ yẹn máa bọ̀ wá ní aago márùn-ún ìrọ̀lẹ́ ní diamond ń bí. Ẹ máa bọ̀ wá láago márùn-ún. À á kọ́kọ́ máa ń sọ àwọn ọ̀rọ̀ kó tó di pa aago rí atẹ́gùn.
2: Ọ̀dà ẹ ṣeun
1: gan. A máa retí yín.

0: àwọn jí pẹ́pẹ́ tó ń ti akin lẹ́yìn fún ẹyin jú wa tá fi ní mọ wùrà kọ̀rakọ̀ deep sea fish oil capsule kò ṣe mọ̀ ní ògùn tí gbógun ti ẹ̀jẹ̀ rúru ìfúnpá gíga àpọ̀jù ọ̀rá inú ẹ̀jẹ̀ tó ń ta àpọ̀jù ṣúgà nínú ẹ̀jẹ̀ kàsà deep fish oil capsule ló ń bẹ ní pèsè ó tún gbàgbé ọ̀rọ̀ mọ́ wàyí o big power capsule òun dá fún ọkùnrin eegun àtagbára ìbálòpọ̀ rẹ̀ bá ti sọ sẹ́lẹ̀ ẹ̀yin ọkùnrin táìsàn sétọ̀ sétọ̀ tọ́lọ́yìnbó ń pè ní prostate tàbí jẹjẹrẹ prostate prostate cancer prostate care àti prostate sure capsule lo ògùn rẹ̀ pẹ̀lú ògùn tó jẹ́ ti iléeṣẹ́ greenwood ó dòmìnira lọ́wọ́ àìsàn lábẹ́ àyẹ̀wò lásán ní iléeṣẹ́ wọn láti mọ gbogbo tó ń bẹ ní ẹ̀gọ́ ara rẹ̀ ẹ̀rọ ìgbàlódé ti yẹ ní wò látò kedelẹ̀ yóò sọ pàtó n ti ń bẹ nínú ara rẹ̀ gbé ìgbésẹ̀ lónìí.
1: Office iléeṣẹ́ Greenwood wà ní number 159 àdojúkọ Zenith Bank Surulere nílùú Ìlọrin 09025500014.
2: Tọ́ atúkìyìn akìyìn akìyìn síbẹ̀ láṣàlẹ̀ yìí akìyìn sí ètò ti Greenwood International tó ń ṣe agbátẹrù ẹ̀. Ẹ má gbàgbé pé ní ọ̀sẹ̀ tó kọjá a yẹ nǹkan kan ò tó ṣe kókó tó ṣe pàtàkì tó jẹ́ wípé a lè fọwọ́ rọ sẹ́yìn o àgọ́ ara wa kan ṣoṣo tó jẹ́ pé lágbára tá a lè fọwọ́ rọ sẹ́yìn lọ́sẹ̀ tó kọjá a sọ nípa pàtàkì ẹ̀ a sì sọ nípa ṣíṣe àyẹ̀wò rẹ̀ lóòrèkóòrè. Èmi náà kọ́ mo sọ àlejò wa pàtàkì òdú ni wọ́n wọ̀nyí Ṣàìmọ̀s Folóko tó jẹ́ aṣojú iléeṣẹ́ Greenwood International àwọn náà ni consultant aka Bossman. Wọ́n tún ti dé lónìí ǹjẹ́ ohun tá a ṣe rèé ó ṣe kókó ó ṣe pàtàkì tá a ṣe rèé. Ẹ jẹ́ ká mú báírò wá sẹ́gbẹ́ kan kódà bíi tí a fẹ́ lọ sí kíláàsì a fẹ́ káwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan lóríṣiríṣi. A ti sọ nípa liver lọ́sẹ̀ tó kọjá ẹ̀dọ̀ àwọn nǹkan kan tó lè ṣe jàǹbá ẹ̀ tá a bá ṣàwọn ìmójútó àwọn nǹkan kan lọ́nà kanna ṣùgbọ́n lónìí ó tún níbì kan tá a ń lọ ibo ló wà báwo la ti lè mọ ibi tán wà àwọn consultant wo la lè pè ní ìlú Ìlọrin pàápàá jùlọ ibo ni ọ́fíìsì wọn wà àti nọ́mbà tẹ lè fi pè wọ́n gbogbo wọn pátá la máa mọ̀ nípa rẹ̀ láṣálẹ̀ ṣùgbọ́n Bossman wọn ti wà lórí ètò láṣálẹ̀ Bossman ẹ káàbọ̀ sórí ètò.
3: Ẹ kú dédé àkókò yìí gbogbo ibi tẹ ti ń gbọ́ mi jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ẹ tún kú oríire pé láǹfààní láti máa gbọ́ mi. Ẹ tún fi kàlẹ̀ sí dáadáa ẹ pé ẹni tí ò tí gbọ́ rédíò tí ò tí túnẹ̀ sí diamond báyìí kan yí síbẹ̀ ẹ ṣèrànlọ́wọ́ fáwọn tí ò gbé ẹ bá wọn gbé sí láùspíkà ẹ má dá nìkan gbọ́ torí pé lè tún máa ṣe wá láǹfààní ó máa ṣe wá láǹfààní gan. Mo dúpẹ́ àwọn tó ń wá ní gbogbo ọ̀sẹ̀ tó lọ yẹn àṣẹ nǹkan tá à ń kó àwọn èèyàn wọn mú lò àwọn díẹ̀díẹ̀ mú lò ṣẹ́rẹ́yìn tẹ́ ẹ ti mú lò mo kàn rọ̀ yín ẹ má jẹ́ kó dìgbà tán bá ń dì yín kí kẹ́ ẹ tó mọ tó ń ṣẹlẹ̀ lágọ̀ọ́ ara yín ẹ gbéra yín wá nǹkan kékeré ni ó ná yín tó bá ti dìgbà tí nǹkan yẹn ń tì yín káàkiri nǹkan ńlá ló máa ná yín o lónìí ìyẹn ló máa wá lèdì mí sí nǹkan tí mo fẹ́ ká tún kọ́ lé ní yìí n tá a kọ́ ní jẹ́jọ yẹn àwọn nǹkan kan àwọn factors kan wà tó máa ń kó ba ká lè sá fún àwọn nǹkan yẹn ni mo ṣe fẹ́ mẹ́nu ba tò ní ìta fẹ́ kọ́ yìí mo fẹ́ sọ̀rọ̀ lórí nǹkan tá à ń pè ní self-medication.
2: Self-medication.
3: Ká máa dá oògùn
2: lò fúnra wa láìsí pé dókítà
3: lọ fún wa nílànà rẹ ọṣẹmọṣẹ ló yàn pé kẹ lọ lò ó ẹlòmíì tó ń bá tẹ yan oògùn fún wa ní dédé àkókò kan n tí ń ṣe wá based on the diagnosis tó ń ti ṣe fún wa ni wọn fi sọ oògùn yẹn lákòókò yẹn ẹ jẹ mọ pé kẹ tún tó lè tún lọ tún oògùn yẹn lò dókítà náà ló tún yẹ kó tún sọ fún yín bóyá ẹ lè tún lò abẹ́ ẹ lè tún lò mọ́
2: lẹ́yìn ìgbà tó bá ti kọ́kọ́ sọ fún
3: wọn wọn
2: á tún tún sọ náà
3: àwọn náà wọn ó tún sọ kẹ tó lè tún lò tẹ bá ti lo dóòsì yẹn tán n tán fẹ́ correct ngbà yẹn wọ́n mọ̀ tẹ bá wá lọ repeat ẹ fúnra yín ẹ ti mú ẹ ti ń danger liver yín àwọn nǹkan bíi mẹ́jọ tó máa ń tètè kó bá liver mo fẹ́ yànnà náà but self-medication yẹn owó ni
2: number
3: one mo rọ̀ wá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé n tẹ́ ṣiṣẹ́ lé lórí òun ni àwọn àwọn kátà ń kọ́ wa yìí ṣe ẹ̀dẹ̀ wá wò ó gbogbo oògùn àkàpé tá à ń lò yẹn afọ tó ń ṣe fún wa ó ju n tẹ́ ń lò fún lọ o gbogbo ẹ̀yin tó yẹ pé tí nǹkan bá ti ṣe yín wẹ́rẹ́ báyìí orí fọ yín wẹ́rẹ́ ẹ ti lọ ń kó
2: pastamọ́
3: ẹ ti lọ ń kó lò
2: ẹ tẹ́nu mi bá tiẹ̀ ti rí pé ó dàá pé òun tún sì ń mu díẹ̀díẹ̀ báyìí
3: ṣe ẹ mọye sachet paracetamol tó yẹ kí ẹ lò láàrin ọdún kan òyìnbó ń lò bá ṣe ń lò yìí àwọn tó ṣe òun lò bẹ́ẹ̀ ṣe ń lò yìí àwọn àwọn abuse ẹ̀ ni that's what we call it drug abuse tẹ bá ti ń ṣe nǹkan lọ́nà òdì ẹ ti abuse ẹ̀
2: nìyẹn àṣìlò oògùn
3: béèyàn bá mu omi lámujù ṣe mọ̀ pé ó lè yíwọ́ oúnjẹ tá à ń jẹ téèyàn bá jẹ́ lájẹ jù ó lè yíwọ́ kò sí téèyàn ṣe tó ṣe láṣe jù tí ò ní yíwọ́ so mo ń rọ̀ wá nílé ẹ jẹ́ àtẹ̀sí tá à ń bára wa sọ yìí kó tó di pé nǹkan yẹn máa ti wá kiri ni le ise wa opopolopo awon eyan lati ma ndale mo so fun agbo eyin te nwa anfani te nje ko nse pe a kan yeyin wo lasan a ma nse idanleko fun won lowo akoko perete yo den o den ran opopolopo lowo eni ko mo kan ri pe oke soro re ni pe onje to nje pe lale momo yen correct onje pe lale se mo pe oke soro kan mo mi loke kan mo mi lole ti won le sun lorun o de koko stop lai ti logun so eyin te ngbo mi e wa ma gbo te ba ti wa e wa yoju si wa nle ise wa ti wa o le o rorun baje baje a de kin bi yan pe ki lo se yin te ba ti duro si waju machine wa machine lo ma tu asiri gbogbo bi to nkan to wa lara yin oni o so fun wa pe esun oni o so fun wa pe nkan dun yin oni o so fun wa balanu tin dun yin oni o so orisun aisan to nse yin fun wa yo de to wa sona n te lo tin kan yen ma fi kuro e so ru aisan won to wu ko je o ma lo ti ni ya akoko ti o fi lo gbogbo eyin te tin toju awon aisan to ti pe lodo odun ti gori odun te tin toju e e tete ma bo ko to di pe nkan yin because be se n lo opolopo gun fun nkan yen o de ti lo won e tun mo logun mi to tun lagbara pe ko le lo nkan yen o de ti lo o tun ba nkan mi je lara yin o e tete wa sayewo lodo ti wa ta wa ba re ti ri orisun e orisun yen la ma toju awon ogun ti wa de ni won wa friendly pelu gbogbo internal organs wa because they have no chemical preservatives won fi chemical kankan da bobo so won o la koni akoba
2: abi jamba kan fun wa
3: ara wa ni jamba ko ara wa yo tun se ni to ba de tin tun orisun yen se gbogbo awon dev cells o ma ma bere si ni resuscitate won to ba ti ji won ton gbogbo e ma connect pada alafia de ma de nkan to wrong yen la wa ma n try lati mu kuro mo ro wa opolopo ni liver awon ati kidney won ti wa toxic nitori asilogun self medication ta n so yi e je n so nkan bi meji tori akoko wa nkan kan wa ta n pe ni there is one neuron ti o ma n produce hormone kan hormone yen a n pe ni dopamine seri dopamine yi ohun lo ma maintain body balance ba se rin sense of movement wa ohun lo ma n coordinate movement wa ohun lo ma n je ka mo ta fe se atin ti o ye ka se ti a ba tin wa nse awon ogun lasilo inkini dopamine yen lo ma n affect to ba tin deku to ba ya a ni le da inu ro lopolopo fi ni dementia nsin nigba te ti lo ogun le asilo to ba ya opolopo eyin te mo lo antibiotics anyhow lai se pon recommend e fun yen ko ba n to po lara yin o edo wa nu nkan te n ko ba to ba ya gan yo tun lo taba nti eran so mo ro wa e ja stop we ye mo lo logun lo wa ara yin especially awon ogun ton lagbara te n lo yen ogun le se green wole lo confirm anywhere ko si chemical kankan be ti o se ara ni jamba atun se lo ma se fara idi niyan gbogbo eyin te n wa te tun bere pe a e mona le tin gbo yi o e mu number yin ba e mu biro ba ke ko le office wa o yi pada adojuko Senate Bank ni suru lere nilu ilorin lo wa opopolopo won ki te ba ti di Senate Bank item ke funfun na kun Senate Bank ni suru lere ile gagara to koju si white and yellow yen na ni ti wa isale e ti ri asia green wall to n fe lele nbe green white green na fi kun e ma bo nbe ti e ba ti wa nbo te mona e ma pe sori number ti e ma npe sin yen na ni 080 60 63 72 72 35 35 39 39 lekan si 080 60 63 72 72 35 35 39 39 number to ja sodo dokita n le se Greenwood niyan
2: okay
3: fun kun to ba wu ke fe bere
2: e se un consultant bossman e je ka wo da bi pe a tun ma ni testimony la le yi abi body
3: be se mo pe eri
2: ani
3: kan
2: atun ni loni
3: atun ni loni
2: leni gangan bayi to eje ka ku teta kawon eyan gbo tori akoko to nko wa papa mora bayi
3: atun ni ayanran

0: ẹ káàlẹ̀ ẹkú nídìí àsìkò yóò gbogbo dátẹ́gùn ìkànnì yìí ń fẹ́ dé ẹkú gbìyànjú ẹkú iṣẹ́ látàárọ̀ ẹkú lè dáa yóò dà fún aláṣẹ ọlọ́run ọba
1: ní ìwà
0: nípa ní
1: ìrìnlẹ̀
0: nígbà
1: táà
0: kò títẹ̀ nìkan ọmọ dáa
1: ẹjú bẹ́ẹ̀
0: ìkọ́ ìkójò àmọ́ lọ́rin àyúlọ àyúbọ̀ àbá ìlọ́wọ́
1: yẹnu
0: bẹ́ẹ̀ láàmọ́ lọ́rin táwọn ọ̀pọ̀ lórí ọlọ́wọ́lá kú ata
1: ìlàmìláyàzẹ́
0: olódi ọ̀run gbọ́ o olúwo ọ̀run gbọ́ o ọrẹ àtàlẹyẹ náà gbọ́ àṣẹ wà
1: jìnnìké
0: o ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa
1: tó
0: sọlúwo ẹwọ mi o lè parí
1: ìwọnà ọlọ́ọ̀nà
0: ẹ bá wọ àtọ́lé ètò yìí ètò wa ni òpó múlẹ́rọ́
1: mímímímí
0: lórí ìkànnì diamond fm ìkànnì tí ń tàn yẹn ìràwọ̀sán tí ń bàgbà lẹ́rù
1: aṣíbalẹ̀ bàgẹ̀
0: lónìí lórí ètò tó jẹ́ pé gbogbo ayé a máa gbọ́ ètò tó mú ìdílé dúró tó di ìdílé mú pinpin kan kí ìdílé ọmọ bá bàjẹ́ tí ìdílé tí ọba ti bàjẹ́ àwùjọ ò ní bàjẹ́ lónìí ṣùgbọ́n lábala lábala lẹ̀tọ̀ kó tó di pa àmọ̀ kó sínú abala lọ babatunde azeez ọlọ́yẹ wà lórúkọ tètèmí ọmọ bíi ni ọmọ ṣàlàyé ẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì irú abala tí ń bẹ àti bábala ó ti mọ abala lọ ó yà ń sọ lẹ̀.
1: Àtidé bí a ti ń dé o, ẹ̀yin náà lábá bí a ti ń bá. Àtidé bí a ti dé o, ẹ̀yin lábá bí a ti ń bá. Lábíà, ẹ kúlẹ̀ làkárálẹ̀ ẹ̀rẹ̀ wá làkérò ọ̀nà kí tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́. Akí tológun tológun, akí ti dayamọ́ndì ti dayamọ́ndì. Akí ní gbogbo ibi tẹ́ sí ń gbọ́ wa láṣálẹ̀ tòní. Ọdẹ odùn bí o. Amọ́ ń tàbí tẹ́tẹ́ ni lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Ọlọ́run ló tún ní kí tẹ́tẹ́ wa ó jẹ wa ketekete ọsẹ tó lọ la ń dúpẹ lọwọ ọlọrun pé wednesday lé òun náà lọjọ tó tún bẹrẹ oṣù keje àtúwátú rí òní láyò àti
0: àlàáfíà
1: ẹgbọn ọlọrun tóbi
0: aláwọ agbár
1: adúpẹ lọwọ ọlọrun torí pé tún gbọ wa ketekete láṣálẹ tòní
0: èyí
1: ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí fún ìgbà àkọ́kọ́ èso òpó múlẹ́rọ́ dòmí mímímí òun náà ni ó balẹ̀
0: bàgẹ́
1: ó balẹ̀ ó búrẹ́kẹ́ ó náà yẹ pàǹpà ẹ̀nà ọlọ́run ló ní orí bẹ́ẹ̀
0: ọlọ́run
1: ló ní ìdígbé ètò ìkàlẹ̀ ó wá ní ọmọ bíi ọlọ́yẹ ẹ mọ tukọ ẹ
0: wòlíire
1: wòlíire ìṣúrẹ
0: prọfẹtẹsìrẹ
1: alájà analájà alájà analájì
0: tótómẹ́lò
1: tuwa máa tuwa. Ẹ̀yin náà wọ́n ń bá wa gbà àjọṣe àjọṣepọ̀ wa kò kú ní bàjẹ́
0: lágbára lọ́wọ́
1: ọlọ́run àwa wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run o pé gbogbo ìgbà tá a máa ń gbé ọ̀rọ̀ wá sórí ètò
0: ẹ
1: bá ti bá wa gbéyẹ̀wò láti inú ilé àwọn tó bá ní lẹ́tà bọ́n bá ti gbọ́ wọ́n á ní ìgbésẹ̀ táwọn ara lè sọ àwọn gbé àwọn wá rí pé dídùn lọ́sàn padà so
0: adúpẹ́
1: lọ́wọ́ yín o ẹ̀yin lè jí ká
0: tí
1: ó jẹ́ ká ṣe ó yẹ ẹ̀ ṣe ọmọ ẹkú

0: ju oloju aredi o pada jo ti konkon nbo ba pada ya kọlọhun o ṣaanu ko siju anu re wa rector
1: no
0: omo bi ti dawada 0916159111 loju opo opo tọwọ bi teyin o fi le lanfani ati ori ofe lati dasi elo e kale
2: elo e kale
0: sa e mo se we kale sa
2: pastor zayo lati lesha ni sa
0: e ṣeun pastor
2: mo ko kọkọ fẹ be lọwọ yin baba oloye mo ki omo bi o mo
0: de
2: ki baba reto baba reto
0: e seun
2: mo fẹ bere lọwọ yin se eyin ni Ronaldo of Brazil ni abi Victor Osimhen
0: ah kilo de
2: se ni the Central Bank of Nigeria
0: kilo de
2: bere ye kọkọ da e lo so e ti pari oro na no communication between both of them no communication the communication about why in fact oko gan lo no but
0: I do. Understanding.
2: But obirin ni right even lowo Olorun to ba bere
0: then
2: Matthew chapter 7 verse 7
0: then
2: and it shall be given unto you then
0: then
2: so toko ba fun oko jebi
0: to
2: yawo lo jebi
0: ah
2: ebomi so o kundo ma bere
0: but
2: lack of communication no cause here
0: so those
2: cause here so
0: Eshun pastor ojo ni tin adupe pupo 0916159111 ojo popo towo bi egbo so mo beni ti jebi ni afibo elo e kale o
2: e kale olohun
0: e mo se we kale fun ara yin
2: paje fun yin ko
0: paje fun ami olohun ami olohun
2: kan ninu olohun dun eyin na
0: ami ami ami ami ami ami ami
2: e ni oro te mu wa oro to si pataki
0: to
2: seri owo ni to ba sile e won da ba o
0: eh wallahi wallahi
2: o ti olohun ba se buru ji awon okunrin ni responsibility do po
0: beni
2: o digba to beere ta fi mo fun
0: te yo fi fi le e ti get here
2: ka o so gba lo fa
0: eh
2: ile bo mi ti mo ba ti beere ki yawo ko beere
0: to
2: ni oko ba mo ko gba ki yawo ko beere
0: ehe
2: to understand to ba ra won lu
0: eh
2: tori ọ̀rọ̀ ẹ̀síwẹ̀ tí mo fi ń sọ̀rọ̀ ẹni pé nígbà kan wà tí mo ṣe ni tí mo tọ́ lọ gan.
0: Bẹ́ẹ̀ni.
2: In fact, n ti máa ń fún ìyàwó mi, ẹ̀rù máa ń bà gan. Pẹ̀lú tí mo kọjú afa máléjì.
0: Tó.
2: Understanding la fi ń gbé.
0: Wàláì, understanding ni. Hello. Tó ọ̀dà. Ṣé kí mẹ́ta ń jẹ? Rector. Látọ̀dọ̀ yín ni kì í ṣe látọ̀dọ̀ adúpẹ́ ṣeun.
2: Àmì
0: àmì ọlọ́run àmì ọlọ́run adúpẹ́ ṣeun. Ẹ ṣe kan ní adúpẹ́ adúpẹ́
2: adúpẹ́
0: adúpẹ́ o.
2: Ẹ
0: ṣeun ẹ ṣeun. Èyà tó adúpẹ́ adúpẹ́ fọlọ́run adúpẹ́ ẹ ṣeun ẹ ṣeun. Rector ṣé kí n lọ́tọ̀ wọn jẹ tí o bá sanwó lọ́wọ́ mi èmi á máa kanra. Kóbi nǹkan wá bí mí léèrè owó lásìkò tí ò sanwó lọ́wọ́ mi kó pé owó kíní kan tí n bá kanra ó rò pé mo bẹ́ẹ̀ nìkan já ta kí n tó wá fi ṣẹ́ ni torí ẹ̀mí sọ pé ẹ mọ wulẹ̀ jẹ́ oúnjẹ ọmọ béèrè mọ wulẹ̀ tí ìbéèrè tẹ́mi kò fi sọmọ lu àbí torí pé bọ́ bá bí mí dásìkò tápò bá gbẹ wọn kanra mọ bí ẹ pé wọn kọ indomie mi lọ ni ọlọ́run ẹ̀lú ẹ̀ kálẹ̀ ẹ bọ̀ ṣeun òpómúlérò rè lẹ́rọ adúgbò ẹ ṣeun.
2: ṣe rí kò séèyàn tó wà láyé tí ò fẹ́ máa fún wọn lówó.
0: bẹẹni.
2: àmóbìnrin. tí ẹ bá béèrè lẹ fún wọn.
0: ok
2: tí ẹ bá ti ń lé fún wọn.

0: sanu agbọn ojú òdì tẹyin náà ẹlú ẹka alẹ o ẹ ṣeun ọpọ mọlẹ lórí yìí.
1: Adéwálé ṣeun Peter Lutò láti Lisa.
0: Adúpọ̀ ẹ̀ṣin wàlàgbọ́ Adéwálé.
1: Ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ gbọ́ lálẹ̀?
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀rọ̀ tó wà òkè yìí. Ṣé ẹ rí nígbà míì wà?
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ìrẹ́ pọ̀ bá wà láàrin lọ́kọ̀láya?
0: Ìbà tọrọ wọn gún.
1: Mo ṣe nídìí pé àìsàn ń bá bèrè.
0: Ẹ ti gbà.
1: Àbí wọ́n kí sí lọ wọ́n gan máa mọ̀ pé iye kíní yóò ṣí.
0: Kò sí.
1: Sẹ́yìn méjèèjì bá jọ wà ẹjọ́ máa mọ̀ pé kíní yóò ṣí. Tí ò bá dẹ̀ sí owó ọkọ ìyàwó máa mọ̀ bó ṣe máa pákéjì.
0: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n ẹjọ́ jẹ́ ni ẹjọ́ jẹ́ ni wọ́n wá fẹ́ sí pé kí n kó máa bèrè kò ní láti bèrè ẹ̀wọ̀n lẹ́yìn kó ṣe tó tọ́.
0: Tọ́ ọ̀dà ọ̀dà
1: ọkùnrin lẹ́yìn kó ṣe tó tọ́.
0: Ọ̀dà ẹ ṣeun ojú òní tì àdúpẹ́ ẹ̀lú ẹ̀ kalẹ́ o.
2: Ẹ̀lú ẹ̀ kalẹ́
0: o. Ẹ mọ̀ ṣeun òkú mílẹ̀ lórí o. Ẹ mọ̀ ṣeun ẹ̀ kalẹ́ sá. Tó ẹyin náà kúkú gbọ́ngbà tí ń lọ.
2: Màmá bí ọmọ ológun.
0: Ẹyin náà ṣáà ti gbọ́ngbà tí ń lọ.
2: Mo fẹ́ fọ́rẹ́ bí omi gan ti ń wà kan.
0: Ó ti ní side hustle. Màmá bí ti mú side hustle 45 minutes. Ó ti mú side hustle 30 minutes.
2: Ẹ má bí jọ lọ sùn, ẹ bá mi jí o.
0: Kò tí ì sùn, àjọ parí ètò ni mú side hustle láàrin méjì ni.
2: Bàbá rẹ̀ tó ń kọ́.
3: Ẹ ṣeun sá.
0: Àlàáfíà nìyẹn. Adúgbò ẹ ṣeun.
2: Bẹ́ẹ̀ni, ohun tẹ́ mú wá lálẹ́.
0: Bẹ́ẹ̀ni.
2: Bí ìfẹ́ bá ti wà.
0: Ee.
2: Ohun tó da púpọ̀ mi.
0: Bí
2: ìyàwó kọ́kọ́ gan, bí ìyàwó gan ò béèrè mi. Bí ìfẹ́ bá ti wà, inú mi gan máa.
0: Bẹ́ẹ̀ni.
2: Ohun tí ò sí, ohun tó wà, ọ̀pá mọ̀, ìyàwó á mọ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Bí nǹkan bá wà nù lé, kí ìfẹ́ ò bá sí. Wàhálà ẹ̀ wàhálà náà.
0: Wàhálà sí ni.
2: Òdodo. Ohun
0: tí mi rí bẹ́ẹ̀
2: ni pé kó má sì gan àlàáfíà wà
0: nù. Ìfẹ́ borí ohun gbogbo. Ẹ ṣeun.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun bàbá.
2: Àlàáfíà lóyò.
0: Ẹ ṣeun.
2: Ilé wa ò ní dàrú.
0: Àmì àdúgbò tọ́lọ́wọ̀n ní adúgbò ẹ ṣeun. Ẹ ṣeun ojú òní tẹ̀yìn náà o. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
4: Ẹ̀lú ẹ̀ka alẹ́.
0: Ẹ ṣeun òkú mú lérò rè é.
4: Ẹ pé tó.
0: Adúgbò ẹ.
4: Ọ̀rọ̀ bí ilẹ̀ mú wa o.
0: Tó ọlọ́run bẹ.
4: Ìyàwó gbọ́dọ̀ béèrè.
0: Ìyàwó gbọ́dọ̀ béèrè.
4: Bẹ́ẹ̀ni.
0: Ok.
4: Torí ìdílé lè.
0: Ẹ sá wò ó.
4: Ẹ rí mọ̀ pé ọkọ̀ àti sojúṣe tàbí fowó sílẹ̀ kan ti bẹ̀. Bóyá ọbẹ̀ tọ́nu ilé o. Ìyá kò tọ́nu ilé. Ọkọ̀ ò nídìí láti máa lọ kí ṣe lọ máa sípọ́ọ̀tù ọbẹ̀ wọ̀. Kò sínú ojúṣe ọkọ̀ láti máa sípọ́ọ̀tù ọbẹ̀ wọ̀.
0: Ok.
4: Ojúṣe ìyàwó ni pé fọ́ọ̀ ìbá ti fẹ́ tọ́nu ilé pé ọkọ pé ọbẹ̀ ti fẹ́ tọ́nu ilé o. Èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan. Fọ́ọ̀ ìbá fẹ́ tọ́nu ilé wa. Ìyàwó mi ti máa ìfọ́ọ̀mù mi sílẹ̀ láti àná wípé ọbẹ̀ ló dé pọ̀ mọ́ ọ.
0: Tọ́ ẹ ṣeun.
4: Tó a ti sọ báyẹn. Tó a ti sọ lálẹ́ ni pé ọbẹ̀ fẹ́ tọ́nu ilé àárọ̀ la ẹ̀tọ́ mi láti fowó sílẹ̀
0: kò tètè máa múra rẹ̀ lẹ̀
4: ṣe pé yẹn náà aṣọ sáré mi ọbẹ̀ ti fẹ́ tọ́nu ilé o. Oúnjẹ alẹ́ ní àmà tí ní jẹ́ àti ń ṣe lọ́wọ́ ni
0: a ti máa béèrè pé tọ́lá o ní yóò ní tó wà lọ́la tá a bá ní ká fi ń dẹ̀dọ̀lá o.
4: Nǹkan báyìí la máa wá láàárọ̀ la.
0: Ẹ ṣeun.
4: A bẹ̀ ṣe.
0: Ẹ ṣeun.
4: So ẹ̀kọ́ tọkọ yóò ní ìjọba lórúkọ
0: Jésù. Àmì àmì àmì àdúpẹ́ ẹ ṣeun. Àmì o àmì o àmì o. Àdúpẹ́ ẹ ṣeun bẹ́yìn ọlọ́gbọ́n onímọ̀ olóye ṣe ń júwe fún wa bí báyìí tí ń ṣe inú ilé ọ̀dọ̀ yín tí ń fi ń jẹ fún yín yóò sì máa jẹ́ ní ilé ẹni kọ̀ọ̀kan wọ̀rẹ́ dàrú láṣẹ ọlọ́run ọba. Ẹ̀lú ẹ̀ kalẹ́ o. Ẹ̀lú ẹ̀ kalẹ́. Ẹ ṣeun òpó mílẹ̀ lórí.
5: Ọmọ bí n kọ́.
0: Ó lọ mú side hustle ni.
5: Ọ̀dálẹ̀
0: kó ló wà. Ọ̀dálẹ̀ kó lè wà.
5: Ìyàwó wa ni. Ó dọ̀rọ̀ lẹ̀ tó sá lọ.
0: Adúgbò ẹ̀fọ́ lọ.
5: Àbọ̀ ó mà sí ìyọrin.
0: Ọbọ̀ kò séwu.
5: Ṣé fẹ́ sọ arìgidi láti ipò àṣàyẹ kan?
0: Ẹ ṣeun chief.
5: Kẹ́kẹ́ nǹkan tí ẹ̀dánlé tí ọmọ bí ìdánlé lálẹ́.
0: Bẹ́ẹ̀ni.
5: Ìgbà tó pò ń gangan alára gan kébékèbé ẹ pọ̀ ni. Ẹ̀rọ wọlé amọ́ra wa.
0: Ẹ bẹ́ẹ̀ ni ó ti yé mi.
5: Amọ́ra wa. Kí ìyàwó bèrè lọ́wọ́ ọkọ.
0: Bẹ́ẹ̀ni.
5: Mi ṣe kò tó burú kí ṣe kò tó rinu.
0: Bẹ́ẹ̀ni.
5: Ìdí ni pé nígbà míì wà tí ọkọ bá ti ọ́sẹ̀dì ọ̀nà ìjà ń bọ̀ tí ọkọ bá rìn kan tí wá pé ìfẹ́ wà o.
0: Bẹ́ẹ̀ni.
5: Ọkọ bá rà wálé.
0: Ó lè rà wálé bẹ́ẹ̀ni.
5: kò sí nǹkan tó le nú ẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin sí

0: owó àjọ bó ti wù kọ́kọ́ mọ̀kọ́rọ̀ ìrọ́jọ́ tàtó síbẹ̀ ṣáájú ẹ̀ náà láti máa ṣe ó kún àkọ́tọ̀pọ̀lọpọ̀ ọkùnrin náà máa fi ń kọra láti tí owó bá sí bí ìbá sì sí náà ọkùnrin kò sí ọkùnrin náà tó bá pọ̀ ọkùnrin tó wà rẹ̀sọ́nsíbù tí ẹ bá bèrè owó tí ẹ mọ̀ ń bèrè arágbẹ̀ kan o.
1: ó di dandan ó di dandan ibo náà lèmi náà wí tèmi yàrá ọgbẹ kan.
0: Because ọ̀pọ̀lọpọ̀ ìgbà lọkùnrin máa ń wò pé yẹ kí n ṣe kan báyìí
1: ní
0: ìwọ tó ń bá dàbẹ pé kò díẹ̀
1: káàkiri tó fẹ́ tó lọ fẹ́ rẹ́fẹ́
0: tó lọ sí ní ìrọ́gbìn arágbẹ̀ kan
1: èèyàn á fi kanra dáhùn pé kí ló ṣẹlẹ̀ gan
0: ojúṣe ọkọ gangan ni láti máa mú pèsè fún ilé
1: ojúṣe
0: ni ó ní ọkùnrin tó pèsè fún ilé ẹ̀ náà láìgbàgbọ́
1: ọlọ́sàn jùlọ bẹ́ẹ̀ ni.
0: Ẹ̀tọ́ àwọn ọkùnrin ni láti máa ṣe dédé.
1: Ẹ ṣeun bàbá ẹ ṣeun.
0: Ọlọ́run dalẹ̀ kankan wa.
1: Àmì àmì nta sì máa fi sọkọ ọlọ́run àfi bùwá láṣìírí àdúgbò ẹ ṣeun ojú òní tẹ̀yìn náà o ẹ̀lú ẹ̀ka alẹ́.
2: Hello.
1: Ẹ̀ka alẹ́ ò bomú lérò rè o.
2: Ẹ̀ka alẹ́ kú
1: ètò. Ẹ ṣeun gan ni sà.
2: Ọlákùnrin ló ń sọ ọ̀la tó ṣubú.
1: Ẹ ṣeun alàgbà ọlákùnrin.
2: Ṣẹ̀rí gbogbo mọ́tẹ́ ìtàrin yẹn náà ń sọ ṣe rí báyìí là ń ṣe nílé wa.
1: ìwọ bòmí ni.
2: kí n bá rẹ̀mí dandan mi wé ń sìn báyìí ìwé náà ni àmì láìka máa ti ẹ̀gbọ́n oúnjẹ sí fírísà àgbọ̀bẹ̀ sí fírísà máa gbọ́n oúnjẹ sí fírísà ṣe máa jẹ́ ṣe rí odò fírísà ẹ̀ kò ní jẹ́ kó ń jẹ́ yẹn ó ṣe jẹ́ fún mi ṣe máa ń pífà oúnjẹ ìjúmọ́ so fún mo bá ti jáde iṣẹ́ mi dẹ̀ ló ń yìnbọn pé yàn travel lọ sí suburb towns ẹ mọ̀
1: bí
2: o lọ sí ọ̀nà ìfọ́n
1: bẹ́ẹ̀ ni ọ̀nà oko lóríṣiríṣi bẹ́ẹ̀ ni
2: orí dọ́gí tàtòmẹ́tò lọ́pọ̀ mọ́tò onídìdọ́ ẹ mọ̀ kí ẹ bẹ́ẹ̀ lómi wà jẹ́ pé àwọn epo kan máa ń rùn tó yọ bá sí ọbẹ̀ ẹ̀fọn kò ní lè jẹ́
1: òdodo ni mo gbà tí.
2: So bí mo ṣe wà ń sìn báyìí mo ní ìrò nǹkan tó yí kejì wá ní pé màá ti sọ fún ọ nílé pé ẹni tí o fẹ bá ná nígbà tí mi ò sí lé yẹn ẹni ò tiẹ̀ náà ti
1: bá dé ẹkọ́ lẹ̀ tí bá dé àmọ́ yanjú ẹ̀ ẹ ṣeun ẹ ṣeun
2: ṣe ṣe ti tèmi nìyẹn
1: ẹ ṣeun correct.
2: So olóbi fàtúmí sọ pé bí báyìí ló ń ṣe nílé wa ọ̀tọ̀ ní níbò
1: mi. Láfi ní ká kọ́gbọ́n lára gbogbo ẹ̀yìn tọ́lọ́run ti dáadáa náà pé tọ́lọ́run ti ní kẹ́yìn náà jẹ́ responsible people's party lọ́kọ́lá kọ́gbọ́n lára yín káwa tá a ti ní náà ká tó máa kọ́gbọ́n pé tába lè ṣe báyìí náà yóò sì dáa tába lè ṣe báyìí náà yóò sì dáa inú wa sì ń dùn lálẹ́ pé ẹ̀ ń kọ́ wa a máa kọ́gbọ́n lára ara wa náà ni ẹnìkan ò ti wálé ayé rí kó ti gbé bẹ̀ rí a sì máa kọ́gbọ́n lára ara wa náà rèé àdúpẹ́ ẹ̀ ṣeun ojú òní tì í ẹ̀lú ẹ̀ka alẹ́ o ẹ̀ ṣeun òpó mú lérò rè o.
0: Ọwọ́ ilẹ̀ kò tó gbé.
1: Àmì wọ Ọlọ́run, àmì.
0: Ẹ ṣe mú náà wá dùn bẹ́ẹ̀ bá ní ilé wa jẹ́ ilé ìkínú ìlú.
1: Àmì àmì àmì àmì.
0: Ẹsẹ̀ ẹ̀dẹ̀ mo rò ká ní pé bóyá ọmọ bíìlì jẹ́ kí kàtà òun bẹ́ẹ̀ ní
1: ìlú. Ìyá ìta ti gbó ìyá ìta ti gbó ro kàtà mi.
0: Rẹ́tọ̀. Ẹ pẹ̀lú ẹkú iṣẹ́.
1: Ẹ ṣe gan Oluwa.
0: Ọkùnrin
1: yóò dé
0: bẹ́ẹ̀
1: rẹ̀. Àmì Ọlú
0: fẹ́ẹ̀rí wọn ní báyìí ni a ṣe ń lè wọ
1: ìwọ bẹ́ẹ̀ni
0: fẹ́ẹ̀rí tí ọkọ àti ìyàwó tí a bá jọ ní ìrẹ́pọ̀ sí tó ju kí wọn jọ béèrè lọ́wọ́ ara wọn
1: lọ
0: ọkọ tèmi nígbà tó wà láyé ara rẹ̀ yọ lọ síbi stọ náà wo oríṣiríṣi nǹkan tá a nìyí
1: tọ
0: kí káwa pé mi á ní àwa ọ̀yà ìyá ọ̀yáyá kẹlẹ́ àlẹ́lẹ́ ó ti rí gbogbo nǹkan
1: tó ti rí
0: anikẹla nílé maníkìnnì wọn náà rí ń bẹ tá a rìn.
1: àbí.
0: àwọ ló kọ́ máa béèrè kó mi ṣe. ṣé àná ìdí ọkọ mi máa ẹbí àní ìkàbáyé àní ìkàbáyé. ṣùgbọ́n ó jẹ́ kó dí ìlérí ti owó àjọ tèmi o. ẹ máa fún mi. ó bá yé èmi àti ọjà ìsìnkú pọ̀ bẹ̀ torí kò bá ìpè pé ọmọ jíjọ́ kẹta kẹta láti ṣe iná bá dẹ̀ ti rí wípé ọbẹ̀ tá a bá ṣe lánàá yẹn bóyá alálejò akójẹ màá yá tari àwọn ọmọ ẹbí màá ní kò mẹ́ta ó yẹ lọ béèrè fún àwọn náà ọba dẹ́rẹ́ dájú wa ọba dẹ́rẹ́ pé ọbẹ̀ wọn jọ abá ṣe ọbẹ̀ ṣòwò gbogbo rẹ̀ ìrẹ́pọ̀ ló
1: ṣe. ìrẹ́pọ̀ ló ṣe pàtàkì ẹ ṣeun ìyá wa ẹ ṣeun púpọ̀ àdúpẹ́ ẹ̀ ṣeun ẹ̀ ṣeun rẹ̀ kalẹ̀ ẹṣin wọn kò mí lérò rẹ o ẹṣin wọn alàgbà adéwálé
3: ọkùnrin lẹ́ka ti mọ̀ sí ìrò kọlọ́wọ́
1: ok
3: ọkùnrin tí a lè wọ ọkùnrin tí ìlẹ̀mọ́ yọjú pé kí ló kù ọkùnrin yan oṣù òyìnbó ojúkò ló dára ìjàwó ló lọ́ta kì í sí ìrò kọlọ́wọ́ ọkọ̀ ètò àfẹ́nà kan
1: ọ̀dà
3: ìyọ́mì báyìí ọmọ kan rà lọ́jà
1: ok
3: nǹkan tẹ́ ìgbẹ́ ọ̀fẹ́ àti iṣu báyìí wọ́n lè ní tápítàtọ̀ akọ kalẹ̀ ní ìsìnkú mọ̀ bọ́sẹ̀ náà kan láti ní pé ọkọ̀ mi jọ ọlá mi náà kan ayọ lọ máa wà ọlọ bàbá náà kan ọmọ wà lọ́wọ́ ẹ̀ máa ná a máa sanwó
1: ok
3: ò pé mo ta ní lọ sọ́jà mo ra tomato mo ra ají mo ra irú owó rọ́ǹgì
1: ọ̀dà
3: òye ọmọlúwàjú
1: ọ̀dà
3: ọbìnrin yẹ fún kí n kọ́ lọ́wọ́ ọ̀pẹ
1: ọ̀dà adúpẹ́ inú wàá lùlẹ̀ jẹ́ àmọ́ ọkọ̀ gbọ́dọ̀ ara wa lálẹ́ torí pé oríṣiríṣi ni ìdílé oríṣiríṣi sì ní bó oníkálukú ti ń ṣe tí ń ṣe ń rọ̀ wọ́n lọ́rùn nídìílé oníkálukú lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n bá ti bí ó ti rọ̀ yín lọ́rùn nídìílé yín ni kẹjọ kẹ nǹkan kate ni kẹ ṣe mu òun ni kẹ wò kẹ mú ṣe bí ó ti jẹ́ kídìílé yín ọmọ dùn kí gbogbo ọmọ kan sì tí ọmọ tùbà tí ọmọ tùṣẹ́ òun ni kẹ mú nínú gbogbo ẹ̀ o ẹ̀lú ẹ̀ kalẹ̀ o pastor Fatunde
4: agbára fún yín
1: àmì jésù
4: a máa di yín ṣe
1: àmì o
4: ilé yẹn ò ní dàrú
1: àmì
4: káàmọdù ní jóná o
1: àmì o ọlọ́run ẹlẹ́
4: abẹ́gi tí ọmọ ọrọ̀ bíi tó fapá mọ́ sí àbọ̀lọ́ àdájú lórí ẹ̀ o
1: àmì jésù
4: mọ̀kẹ́rọ́ pẹ́ títí àtúpadà tó jáde síta
1: olùdàdà
4: rector emari anọlọ́run gbà
1: o àmì jésù
4: jésù olúwa wa
1: àmì àmì àmì
4: lórí ọmọ jésù owó àmókìyàn kù iṣẹ́ ìlú
1: ẹ ṣeun gan ni bàbá
4: sẹ́ni orí ni ọkùnrin ànídìrú
1: àmì o àmì o
4: mo gbàgbọ́ fún gbogbo ọkùnrin a máa rọwọ́ mú
1: àmì àmì
4: sẹ́ni àwọn ìyá wa oṣù kan ní ten billion lákan tí káwa ní one million àwa láwa fọwọ́ bẹ̀ sílẹ̀
1: o àmì o àmì o
4: kò dẹ̀ dìgbà tóbìnrin bá bìnrin ojúṣe ọkùnrin ni bíbélì sọ pé ẹni tí ò bá ti lè pèsè fún ara ilé ẹ ó ló fẹ́ ìgbàgbọ́
1: ìyẹn
4: ni pé a gbọ́dọ̀ máa pèsè fún ilé wa tó àwọn ọkùnrin jẹ kò dìgbà tóbìnrin bá tó obìnrin ò nígbà tí bèrè tí obìnrin ni pé kó sọ pé ìgbàdí wa ọbẹ̀ ti tán o oúnjẹ báyìí ò sí nílé mọ́ o irú ìbá yìí tí mo máa ń ṣẹ́ẹ̀kì nílé ni ìyá mi máa ń gbàgbé ńgbà mi kò ní sọ pé rẹ́ ti máa ti tán o abẹ́ wa máa ti tán o ìmọ̀ àti wọn sọ pé ọbẹ̀rin ṣó máa tó wá ń jẹun lọ́la ṣó máa jẹ́ wá ń jẹun lọ́la tó bá ti ní kò ní tó wá jẹun máa tẹ̀ máa fún lówó pọ̀ sí báyìí kò ní sí lọ́wọ́ mi fẹ́ẹ́ gbé fún ara ẹ̀ láàṣẹ
1: ohun
4: lápò ara ẹ̀ bẹ́ẹ̀ ni
1: sábẹ́lẹ̀
4: àbọ̀dọ̀ ti rówó anígbà tí mo ti di pé kò sọ̀wọ́ lọ́wọ́ yín
1: mo ti rí dọ́gbọ̀n tí mo ti yáwó ní bí dáadáa
4: ìfẹ́ tí wọ́n pè ní fẹ́ nù ẹ ẹnfigúrẹ́jì gbogbo nǹkan máa lọ́gbọ́n ṣẹ́kù lọ́wọ́ mo rí ọkọ̀ àtìyàwó kan wọ́n pera wọn ọkọ̀ náà máa ronjẹ sílé ṣùgbọ́n owó magi ni o owó ọbẹ̀ owó iyọ̀ ni o owó ọbẹ̀
1: ni o
4: owó àbí lọ́wọ́ mi pé kàlẹ̀ kọ́lé ó jà pé gbogbo owó ọbẹ̀ abẹ́nìkà mi kan wọ́n dẹ̀ ọkọ̀ ṣàṣe gbogbo oúnjẹ nìkan lọ kọ́ra sílé wọ́n dẹ̀ ilé ara wọn ni wọ́n wà o owó ọbẹ̀ gan pààyàn jẹ́ nìkan lọ kọlọ kó sànù wa ni
1: kẹ
4: ń tẹwàá ra àwọn ìyá wa kò sí iye tẹlẹ fún wọn tó tó ọmọ báyìí o
1: bẹẹ ni kò tó o
4: tẹlẹ lóbìnrin lówó àjọ lára owó ọbẹ
1: bá ń ṣe ni
4: owó
1: àjọ lọhùnún lọhùnún
4: tẹlẹ ìyàwó mi máa ń dájọ lára owó tí n bá ti fún
1: níbo
4: tó bá ti gbèrò owó lọwọ mi tí n bá sọ pé mi ìmí ara owó ọbẹ tí n bá ti fún alọra máa lọ máa dájọ mbẹ òun ló fi ń ra àwọn kankan bẹẹ yàrá máa lọ owó tí mo fún náà lòun ti ń dájọ ṣùgbọ́n tí kò jẹ́ báyìí kò rówó
1: àjọ dámọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbòho báyìí ìgbòho ti gbàjọ lọ
4: adara fún yín
1: o àmì kristi adúgbò ẹ̀ṣẹ̀ wà ojú òní tẹ̀yẹ̀ náà ẹ̀jẹ̀ ndẹ́ka polówó ọjà kápolówó ntá ndá dábà polówó ọjà tábà dàríré a ṣe bẹ́ẹ̀ tọ́ kọ́ sọ́sọ́ abala mi-ín tọ́ kàn labalẹ̀ lẹ́ẹ̀kejì níbi tí a ti mọ̀ mú ti dókítà onímọ̀ nípa ètò ìlera wa tí wọ́n ti fi dáhùn sí táwọn èèyàn sọ lóríṣiríṣi tí wọ́n ti fi dáhùn sí wa àwọn èèyàn wa ń ṣẹ̀ṣẹ̀ ń sẹ́ndì mẹ́sẹ̀jì lálẹ́ lẹ́ni táwọn èèyàn ti sẹ́ láti jẹjọ́ làwọn èèyàn ti ń sẹ́ndì mẹ́sẹ̀jì pé tá a ti sọ láti jẹjọ́ làwọn èèyàn ti sẹ́ ẹnikẹ́ni wá ṣe tiẹ̀ láàárọ̀ yìí tá a ti kọ̀ǹpáàlì gbogbo ohun tá a fẹ́ lò à ní dààmú aburúkọ̀ ò ní wàá ṣe ẹ wo ẹ jẹ́ a lọ polówó ọjà tábà polówó ọjà tábà darí dé ètò òpómúléró yóò mọ̀ tẹ̀síwájú mọ̀ ń bọ̀.
5: ojú ni fìtílà.

gbogbo ìṣẹ́jú àti wákàtí lẹ ó fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin

0: the vibes. Good talk. You can have it all at Diamond 88.7 FM, Ilori. Diamond 88.7 FM, we've got you.
1: Èyí tí Olúwa ní kí ọmọkùnrin Victor Owolabi kí ó wá ṣe ní ọjọ́ mẹ́ta níbí. Pé kí Bọ́lá rẹ̀ wá láti wá sí ìpàdé náà.
2: Ǹjẹ́ ẹ ti ẹ̀ ti gbọ́? Pé ìsọjí àgbẹ̀ ìyanu kan ń bọ̀ tí a gbé kalẹ̀ láti inú ìjọ Christ Apostolic Church, House of God Fire and Thunder Power Ministry. Ọlọ́run Apostle Ayo Babalọla tún ti ṣe tán láti ṣe bí ó ti máa ń ṣe. Nínú ìsọjí tí a ti ọwọ́ ajínrere àgbáyé ni Evangelist Victor Owolabi JP, Man of Faith, gbé kalẹ̀ májẹ̀mú tó jí òkú dìde ni àkórí rẹ̀. Ọjọ́ kẹsàn-án sí ọjọ́ kẹwàá oṣù keje ọdún tí a wà yìí. Ọpẹ́ ìsọjí yìí ni ẹ̀yìn Nebo Studio ní ẹ̀gbẹ́ ilé epo Benway Testing Ground Sango area ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. Àwọn tí Ọlọ́run yóò máa lò Prophet Emo Adio, Timi Sack, Saiwo Ọ̀dọ̀fin àti Evangelist Victor Owolabi JP. Fún àdúrà àti ìtọ́ni 08063742508 láti darapọ̀ lórí ẹ̀rọ ayélujára. Ẹ tẹ God of 1930 ìwọ náà darapọ̀ nínú ìsọjí. Máṣálá ìgbọ́mi rẹ̀ dání o. Jésù yóò máa retí rẹ̀ níbẹ̀.
3: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ àti àánú rẹ̀ tí a rí gbà. À ń fi eléyìí dúpẹ́ fún àǹfààní Ọlọ́run lórí ayé wa. Èní lọ́jọ́ àná jẹ́ àgbàdúrà wípé àánú Ọlọ́run kò máa bá wa gbé. A kú ọwọ́ lẹ́nu iṣẹ́ látàárọ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń lé látàárọ̀ láti ibi iṣẹ́ àkìyìn wípé ẹ kú iṣẹ́ òní. Ẹ̀yin tẹ́ dẹ̀ wà ń bí iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ àkìyìn wípé ẹ kú iṣẹ́ o. Pẹ̀lú ògo Ọlọ́run ọba gbogbo wa la máa rí èrè oko mú délé lórúkọ Ọlọ́run. Eléyìí náà la fi ń kí wa láti nájọ Christ Apostolic Church, House of God Fire and Thunder Ministry, tatúmọ̀ sí God of 1930, nípa ètò pàtàkì tó ti bẹ̀rẹ̀ látijọ́ Monday nílùú Ìlọrin, tí gbogbo Ìlọrin báyìí tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ tá a pè ní July Revival. Tọ́lọ́run tọwọ́ bàbá wa ní Olúwa Apostle Victor Ebenezer Owolabi láti fi ṣe ìpàdé àdúrà náà. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń ròyìn rẹ̀ ó kákàkiri, ìwọ́n tó ti sì ń bẹ̀ òun pàdánù òun tó pọ̀ o. Júwe gbogbo ẹ lọ, bàbá wa ní Olúwa wà nílé pẹ̀lú wa. Ó kọ́ mi òyípadà Ọlámìdé Ọmọláòjò lórúkọ tèmi tẹ́ ẹ fẹ́ pè ní MC Ọláz. Ẹ kalẹ̀ sá.
4: Ẹ kalẹ̀ sá.
3: Ẹ bá mi gbàdúrà fún ọmọ lọ́wọ́.
4: Gbogbo àwọn tó ń gbọ́ ohun yìí láṣálẹ̀ yìí, orí ayọ̀ yín ẹ gbà.
3: Àmì Jésù.
4: Gbogbo ore tó ti dòkú kó di àlàyé.
3: Àmì.
4: Bí ẹ ti ń gbọ́ ohun yìí láṣálẹ̀ yìí, ọ̀rọ̀ yín kó dayọ̀.
3: Àmì Jésù.
4: Gbogbo agbára òkùnkùn lórí ayé yín kan wọlẹ̀ láàyè.
3: Àmì Jésù.
4: Lónìí mọ́júmọ́ ọ̀la ayé yín gba ìgbédìde.
3: Àmì.
4: Ẹ gba ìtura.
3: Àmì.
4: Ẹ gba ìṣẹ́gun.
3: Àmì.
4: Ẹ gba ìyanu.
3: Àmì.
4: Ẹ gba ìfọkànbalẹ̀.
3: Àmì.
4: Ẹ gba àlàáfíà.
3: Àmì.
4: Àṣẹ ti gùn.
3: Àmì.
4: Kò yí padà.
3: Àmì.
4: Jésù Olúwa.
3: Àmì. Àmì.
4: Orúkọ mi ni ajínrere Victor Ebenezer Owolabi, ọmọ alágọ àjìlù.
3: Akin sórí ètò sá. Ẹjẹ́ sọ̀rọ̀ láì fi àkókò ṣòfò rárá. Ẹjẹ́ sọ̀rọ̀ lórí July Revival tí ó ti ń lọ látijọ́ Monday.
4: Àdúrà ńlá yìí ti ń lọ látọjọ́ Monday, ṣùgbọ́n ọ̀la àti ọ̀túnla òun gangan ni májẹ̀mú yìí tí Olúwa gbé bàbá wa Apostle Joseph Ayọ̀ Babalọla dìde ní 1930. Mo ń rọ gbogbo àwọn ènìyàn àti àwọn tó ti ń gbádùn Ọlọ́run látọjọ́ Monday títí di òní tí òjò yìí rọ̀. Rọ̀ wá pé ká wà nínú prógráàmù yìí ní ọ̀la lago mẹ́rin lọ́la, nítorí pé yóò lágbára púpọ̀. Bí mo ṣe ń bọ̀ wá bíbí ni ènìyàn kan mẹ́sẹ́jì mi láti London. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ wà nínú prógráàmù lónìí. Ọ̀rẹ́ ìlànjọ wá sí prógráàmù yìí ní last year ní July Revival. Ọ̀rẹ́ yẹn wá mẹ́sẹ́jì mi lálẹ́ pé Apostle a sọ̀rọ̀ ṣẹ́ bí Ọlọ́run alààyè. Bẹ́ẹ̀ ni olóhun àtọkọ lọ́rọ́ báyìí àwọn wà ní London. Wọ́n jọ wà nínú prógráàmù, wọn àtọ̀rẹ́ tó jọ tíyẹn ti dé láti Èkó látànà báyìí, òun náà wà nínú prógráàmù lónìí. Wọ́n jọ wà nínú prógráàmù July Revival ní last year ni. Ẹnìkan gbọ́ mi tí ó wà ńbẹ̀ lọ́la, lórúkọ Jésù, ìyanu Ọlọ́run máa sọ síbi ńlá.
3: Àmì Jésù.
4: Ibi rere tó rò kan, ìsọjí yìí tó bá ti wà ńbẹ̀ lọ́la, Ọlọ́run máa fi ọ́ síbẹ̀.
3: Àmì.
4: Àṣeyọrí rẹ̀ dẹ̀ ti dájú.
3: Àmì Jésù.
4: Ọlá àtọ̀túnlá ni prógráàmù yẹn máa fi parí on the 9 to 10. Ọlá dẹ̀ máa ní agbára púpọ̀ àti ọ̀túnlá. gbogbo awon to ba n gbo mi la sale e mura lati wa ninu ipade yi ni ola ni ago merin ni egbe ile epo manwe filling station ni testing ground ni bi ile epo manwe filling station ni testing ground ni zango area te ba ti de bi ile epo manwe yen ni bi testing ground yen ni zango ke to dst junction e ti ri sambord la nla kan loju laarin titi ibi ti sambord yen na aro si ibe ni church wa e mura ke mu ike omi yin dani lola ke de won ti olorun ma se fun yin e de ri pe rere ni oluwa
3: e seun gan isoji ipe ojo meta loni oni wednesday eh sagba yan na ohun to olorun tin sebo lati jo monday ti dojo oni
4: awon omo olorun tin ri agbara ati iyanu olorun ninu ipade be ni bi mo se so aro kutukutu ola e gbo testimony nigba mo pari lale iya kan lati sawo wa ba mi won ni awon mo nkan ti mo yo won lenu ninu ile sugbon omi adura ti mo so fun won wi pe ki won gbe lo le ki won gba adura si o ni omi adura yen gba ta won de gba adura ohun to mo yo won lenu logan joru yen awon oguro re ni ale ni o to ba tun taro la awon kan fe fun mi testimony tora ni pade nla kan laaro la aro kutukutu la ni ago mejo iba pade olorun 1930 ni awon eniyan ti n fun mi leri lojojumo nu program yen so a ni pade yen laaro la a de tun ni program ni role to ba ti le mura to wa ni waju olorun lose yi wa ri pe gbogbo re ayo re tan ti tipa lo olorun o si fun o awon ore to de ti sa fun won pada saye re aye re o de gba itura wa de gba iyanu
3: ami jesu
4: ti okan re nfe ninu isoji so laaro kutukutu ola mo ma wa ni church be ni laaro 8 am laaro la ibapade olorun 1930 to ba de tun di role tori laaro kutukutu ola a o se anointing service to ba tun di role a o tun pade ninu program e ba miss the program aro la gbogbo eyin omo olorun ta jo mo gbadura ni aro Thursday toro ma lagbara lola ola je ojo majemu ti a fi gbe igbese lori babalola ta fi gbe dide ni ojo kewa July 1930
3: esun ga dupe 910 ola ati otunla eh bawo yen ti tin so pe ohun lo wa lara graphics wa lara banner 910 a ke lawon olohun kini olohun ti setan abi bo ni ola ati otunla ninu gbogun adura ye ni ole bo lo ti ma ri sa
4: ola totunla yen gangan ni maje ojo maje mu bi mo se so be ni adura ta tin gba lati monday o ni adura iba pade se mo gbe ti o ba gbo re lowo olorun na yo ti mo mura le be ni yan ba fe gba nkan lodo baba re o fe gbowo school fees o kan le dede lo lojo to fe lo gba wa ti so fun daddy e pe boya lojo sunday daddy o lojo monday o mo lo si school adversary school fees wa abi mo paro so be ni olorun na se ri fun awon to ba wa awon agbe tori e lo fi so fun abraham wi pe abraham rin ni waju mi ko se pe opon bi abraham se n bo olorun rin olorun to so fun pe rin ni waju mi ko pe igba to de wa gboran so olorun lenu laye re to pe kini mo fe fa yo nu oro ni pe gbogbo eniyan wa nbe lola ola ati otunla gangan ni majemu awon to ba miss e mo so fa awon to tin wa tele e gbodo miss ola atotunla awon ti o ba wa tele la le miss e sugbon yin ti e ti nwa ngba ti mo nbere lale lowo omo ti o lo si london lowo re to wa lateko o ni se mo gbagbe ni july revival to lo ni pe ose kan la won ti wa ni ilorin lateko awon mejeji ke ore re yen ko mu odun yen je to fi lo si london ati oko re ati won ti bimo bayi eni yen gan ore gan ti message mi bi mo se denu radio yi pe apostle iranse olorun alaye o ki mi sotun sozi o ni asoro se olohun ti wa ni london lowo lowo bayi o be ni awon to ba wa lori facebook mi ma post testimony yen boya lale abi laaro la olohun ti wa london o ni mo so be sinu aye o ni igba to n wa si july revival

0: Canada, America, won ti refuse re mo dani wa lola ko wo nti Olorun yo se fun gbogbo sugbon ogun idena ogun ege ogun asasi mo gbadura kan loni be ni awon eyan de gbadun adura yen ogun ege gbese to nsan to mo die ege Jesu ma pare lori e ogun ege gbese le baba ogun ege gbese le ya eyi to nsan to si mo die ti ojo kole kojo ra moto kojo ro ko fe kojo tayo kojo travel out kojo seriri kojo je won mo wo to de ago merin ola ege Jesu pare
1: ami Jesu
0: mu ra ko wa nbe laaro la ma wa nbe mu ra ko wa nbe ni aro la ni 8 am to ba tun di irole ni nkan before atun wa nbe to ba ti fi ola atotun la sere mo pe ko dawo loju wi pe iwo ti sorire lodun
1: e seun gan alanfani lati gba ipe daada ti e lale yi ni be ni a baba wa nulu wa shitun lati sure fawon okan eniyan ti won ri ngbo wa bayi be ni ko to di pe awonu ojo majemu to gbe baba ladide ni ola ati otunla won gbadura fun gbogbo ni kaluku ta ba ti soju opole iya akoko elekiji ni pe lo gbomi jade be ti ngbo wa yi e lo gbomi jade eyin na ti mo pe te ba ti gbun wa lori afefe omi ye o je priority ngon lo ye ke to ti lo ma bo a jade ko ti di pa pari eto tori ko si gba ta ba wa lori afefe ti baba wa nu oluwa ti o ke sure somi ko to di pe a lo number te ma pe si le yin e ba ti pe wa ibi te tin pe atun te fe kolohun se fun yin ati wonu ose majemu lati jo monday ni majemu ye tin rin titi da koko yi e ba ti pe wa ibi te tin pe wa atun te fe kolohun se fun yin mejeji e na lẹ́wọ́ sọ nọ́mbà tẹ́ máa pèsè lè rí 091-36-55-69-52 ojú ojú òpó tẹ́ máa pè wá sí bẹ́ẹ̀ni ojoojú òpó tẹ máa pè wá sí tí ẹ bá fẹ́ pè wá tí ẹ bá fẹ́ ok àbí ẹ pè wá sórí eléyìí 091-36-55-6864 ẹ má bínú 091-36-55-68
0: ẹ bá ń bọ̀ lọ́la kẹ gbé omi tuntun kan dání ẹ gbé omi tuntun kan ẹ ra omi tuntun kan dání lọ́la te ba nbo wa lola because my gemu baba mi mo adio o ma gbera so then lati soro ase sinu aye awon eniyan e mu omi tutun dani ni ola
1: e gan tun number ye pe fa won ti won ti igbo dada 091-36-55-6864 hello e ti wole o to esho e ba gbohun oke te ba ti wole o n te fe ko lohun se fun yin majemu ye tin rin lati jo monday be ni pelu wa agbara de lo fi rin won ba ti so wa ise be na lo se ma ri hello e ba gbohun oke die se kale to awon eyan ti wa nu lolo hello e kale o
2: Ipale.
1: Ibele ti soro sa.
2: Mo pe n lati ilu Kogi.
1: Ilu Kogi. Ki le fe ko lo se fun yin sa.
2: Ye ko lo bless mi na odun yin.
0: Mo gbadura fun yin e gba ibukun Olorun.
1: Ami Jesu.
0: Ni ilu Kogi te tin gbo ohun yi ase yori yin ko daju.
1: Ami.
0: Olorun apostle Abaola ko gbese yi dide.
1: Ami.
0: Jesu Oluwa wo.
1: Ami. 091-36-55-6864 091-36-55-6864 baba wa nu oluwa lawon fe sure fa won eniyan hello
2: hello sir
1: ibo le tin pe wa yi
2: o pe lati ile sadu oyo state
1: ile sadu loyo state
2: be
1: en gbo wa ketekete loyo state wa yi
2: ira mi ni si program mi nkan wole nda mi
1: eh to ori radio na le tin gbo wa be stream e
2: ori radio na ni ori radio yi ayu awa tawo le wa kan na jina Mo
0: gbadura fun yin pelu igbedide isojiye oya aye yin gba igbedide
1: ah mi jesu
0: ina to gbe baba lola dide ni 1930 ko gbe aye yin dide
1: ah mi jesu
0: gbogbo aye yin be tin gbo ohun yin nitori pe gbagbo kogun yen wole laye
1: ah mi jesu
0: ojo ayo yi ti mo nwo oya ko ro
1: amen
0: aye yin gbatura jesu oluwa wa
1: amen o ma so wa awon ona jijin jijin lale ki lo sa awon mo ipinle kwara se se gbe ti sun bayi ojo wonbi ara ti me tutu 0913655684 hello e kale o ibole tin pe wa yi
2: ati oke oye nisa
1: ki le pe
2: ati oke oye oke
1: oke oye ki le fe ko lohun se fun yin
2: we jo lohun pe se
1: Oya.
0: Mo gbadura fun yin e gba ibukun Olorun.
1: Ami Jesu.
0: Ninu ose yi loruko Jesu e lo rerin ayo.
1: Ami Jesu.
0: Oluwa to pa sira lerin ku pa yin lerin.
1: Ami.
0: E o jagun mo.
1: Ami.
0: Oro yin dayo.
1: Ami.
0: Jesu Oluwa wa.
1: Ami. E jawo bi aye le gbiyan bi meta si 0913655684. Hello.
2: Hello.
3: Hello.
1: Ẹ kúrò níbi rédíò yín tàbí kẹ ló pa yanyan.
3: Hello.
1: Ẹ kúrò níbi rédíò mo yín gbóhùn ara mi nu rédíò yín ẹ ló pa tàbí kẹ kúrò níbẹ̀.
3: Hello.
1: Ìbọ̀lẹ̀ tí ń pè wá.
3: Gà Ìlọrin.
1: Níbo níbẹ̀.
3: Yà á kàn bí.
1: Ilẹ̀ fẹ́ kọ́ lọ́n ṣe fún yín.
3: Ẹ dákun, òpó ni mí. Kọlọ aláàánú kó gbé àwọn ọmọ mi lápá sókè kí wọn tó mi gbé.
0: Mo gbàdúrà fún yín àwọn ọmọ yín yẹn kó lọ ṣe rere.
1: Àmì Jésù.
0: Ayọ̀ kó wọnú ayé yín.
1: Àmì.
0: Ìgbéga kó wọnú ayé yín.
1: Àmì.
0: Àwọn ọmọ yín yẹn látòní lọ wọn gba ọ̀tún.
1: Àmì.
0: Wọn gba ìyanu.
1: Àmì.
0: Àìlè mi skanda pọ̀rì à ẹ lọ jẹ wọn mọ.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì. Hello.
4: Hello sir.
1: Ẹ kalẹ̀ o.
4: Ẹ kalẹ sá.
1: Ibọlẹ ti ń gbọ́ wa yìí.
4: Láti oru ni sá.
1: Kí lẹ pé.
4: Láti oru.
1: Owó. Kí lẹ fẹ́ kọ́ lọ́n ṣe fún yín.
4: Mo fẹ́ kí Ọlọ́run ní àkójọ.
0: Mo gbàdúrà fún yín ogun tí ń da àṣeyọrí yín rú kan wọlé láàyè.
1: Àmì Jésù.
0: Látòní lọ ọwọ́ yín méjèèjì yẹn kó lọ́ mọ́ ṣe rere.
1: Àmì.
0: Látòní lọ ẹ lọ lákòjọ rere.
1: Àmì.
0: Ẹ ò ṣe dádúró mọ́.
1: Àmì.
0: Àdúrà yín gbà.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì. Tọ́ àyè lè gba ìpè bí méjì sí o. Hello. Ẹ bá gbóhùn òkè o. A ti sọ fún yín ẹ máa pa rédíò yín tẹ́ ẹ bá ti pè àbí kẹ kú òbí tó wà. Etí òkè ń gbéjì. Hello.
2: Hello. Ẹ kalẹ̀.
1: Mo yìí ń gbọ́ra mi nu rédíò yín.
2: Hello.
1: Ìbọ̀lẹ̀ tí ń pè wá.
2: Ẹ kalẹ̀.
1: Ẹ kalẹ̀.
0: Mo gbàdúrà fún yín àdúrà yín kó gbà.
1: Àmì.
0: Ọ̀rọ̀ yín kó dayọ̀.
1: Àmì.
0: Ẹ ò ní ṣàìsàn.
1: Àmì.
0: Gbogbo ayé yín parẹ́.
1: Àmì.
0: Ẹ Àìlè mi skáìdì látòní lọ ẹ gba ore titun.
1: Àmì.
0: Ọkàn yín kó balẹ̀.
1: Àmì.
0: Gbogbo ìjẹ ayé yín kó dákẹ́jẹ́.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì. Ẹyin tẹ̀ ń pè wọlé ẹ parí ju yín tàbí kẹ kó omi tó wà.
5: Hello, ẹ kalẹ́ o.
1: Ohun tí mo yìí sọ náà mo yìí ń tún sọ. Mo yìí ń gbóhùn ara mi. Ìpè wọn máa re bété ni o. Tẹ́ ẹ bá ti pè tẹ́ ẹ bá ti lè kú omi rédíò yín a máa rí ni o. Hello. Ẹ̀kalẹ̀.
5: Hello, ẹ̀kalẹ̀ sá.
1: Ìbọ̀lẹ̀ tí ń pè wá.
5: Òkè Oyè ni sá.
1: Òkè Oyè. Oya kí lẹ fẹ́ kọ́ lọ́n ṣe fún.
5: Mo fẹ́ àánú lórí iṣẹ́ mi.
0: Mo gbàdúrà fún yín. Àánú Ọlọ́run kó fọhùn fún yín.
1: Àmì.
0: Àánú Ọlọ́run kó dìde fún yín.
1: Àmì.
0: Iṣẹ́ yín kó gba ìyanu.
1: Àmì.
0: Ọ̀rọ̀ yín kó di ìyanu.
1: Àmì.
0: Ẹ lọ ṣe rere.
1: Àmì.
0: Ẹ ò ṣe dádúró mọ́.
1: Àmì.
0: Ayọ̀ yín di kíkún.
1: Àmì.
0: Àṣẹ gun.
1: Àmì.
0: Jésù Olúwa wa.
1: Àmì.
0: Ẹ gbàwé ọjọ́ mẹ́ta gbogbo ogun alátakò lórí ayé mi àtọmọ kan wọlé. Ohun tí mo rí nìyẹn. God bless you.
1: Ẹ bá wa sáré sọ̀bi tí ìpàdé àdúrà ẹ ti máa wáyé àti nọ́mbà yín gangan.
0: Ibi tí ìpàdé ti máa wáyé lọ́la òun náà ni testing ground ní Zango area lẹ́gbẹ̀ẹ́ ilé epo Manway. Ẹ ti rí sáńbọ̀dù láńlá kan ní àárín ibi testing ground yìí ká tó dé estate junction ní Zango area. Bẹ́ẹ̀ ni aago mẹ́rin ni aládùúrà kan láàárọ̀ eyin te ba tete mo be bayi e le wa laaro ke fi wa mo be adura ye mo gbona lati 8 am adura ba pade olorun night e wo won mo so yanu bi igba te yan ba mu mi ni be ni wo ba wa lola ori ni ago mejo aro ni aro la be ni ninu church yi so e tete de ni aro e de ri owo olorun laaro kutukutu ola ni 8 am ni role na 4 pm Yeah, number me 080 Lori WhatsApp
6: Akorin Victor wo la bi ki o wa se ni odo meta ni bi pe ki bola re wa lati wa si ipade na
7: nje ti e ti go pe isoju agbe iyanu kan bo ti agbe kale lati nu ijo Christ Apostolic Church House of God Fire and Thunder Power Ministry Olorun Apostle Ayo Babalola tun ti se tan lati se bi o ti man se ninu isoju ti e ti owo ajinrere agbaye ni Evangelist Victor Owolabi JP Man of Faith gbe kale aje mu to ji oku dide ni akori re ojo kesan si ojo kewa osu keje odun ti awa yi ba pa isoje yi ni eyin nebo studio ni egbe ile epo benway testing ground sango area ilu lorin ni ipile kwara ni dede agogo merin irole lojojumo awon ti olorun yo ma lo prophet mo adio timi sax saiwo odofin ati evangelist victor owolabi jp word right ti toni 08063742508 lati darapo lori ero ayelujara ete god of 1930 iwo na darapo ninu isoje yi masala igbomi re danio jesu yo ma
8: Radio lo dara lati ma gbo Diamond FM lo dara ju Radio lo dara lati ma gbo seti Diamond FM lo dara ju Kapolowo oja kaye bu baje Iroyin ekunrere ti ko lebe Itulotun

0: ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
1: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìdà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
0: Ètò eré ìdárayá.
2: Àwọn tí Ronaldo lè sìn nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
0: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
2: Akinyin o.
3: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
2: Ẹ bàrìbà.
3: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
0: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fin sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
4: Takari ayé.
5: Gbogbo wa ní gbòòrò tí mọ kí ló ń ààbùn.
6: Àpapọ̀ ọmọ pọ̀pẹ́ onímọ̀jì. Ìgbà tí gbangba tó wà dẹ́gun gedere.
4: Ayọ̀ àti ìdùnnú yín lọ jẹ wá lógún.
6: P.I.S.A.P.P.Y.
4: Pẹ̀lú Diamond FM, ìgbádùn tí ò lópin ni.
7: After working kílógún.